0: Hallelujah, hallelujah, hallelujah. A kojumo gbogbo ololufe le se redo bon efe eto kale si ilu Eko a wa lori adua owuro laaro yi emi ore yin woni Solomon Adeoye odun ayo lu ayi mi ka bi oye lati le jo si power line center world scc ni number 2 ajebo le ajebo le ni Eko e ja gba tuwa oruko Jesu adupe lo yin olu agbo pe wa olodun mi mo gba yin wa gbogbo ololufe le se bon efe to gbo wa laaro yi olu a ta wole won ta wole aye won ki iyanu ko sele oruko Jesu lo wa amen ibi ta fe ka laaro yi ni wo ni David ori keta le ni ogota ta mo si Psalm 63 ese kini verse 1 Psalm 63:1 oni olorun iwo ni olorun mi mi kutukutu fe mi o ma safeni re o gbe ran gbe okan mi e rara mi si fasi oni ile gbigbe ati ile ti po gbe nibi ti omi ko gbe si mo fa bere lowo gbogbo eyin eyan olorun to n tati si won laaro wi pe ogbe ta lo n gbo ogbe ta ni n gbo opolopo eyan ninu aye orisi oso n gbe lo n gbo won elomi ogbe iyawo e lo n gbe elomi ogbe oko e lo n gbe elomi ogbe omo e lo n gbe elomi owa ogbe obi e lo n gbe ogbe ore lo n gbe elomiran en to n to jade ni ewe ibi ta ka yi laaro yi oni sami oni ogbe olorun lo n gbe ohun ni tohun o oni olorun iwo ni olorun mi ni kutukutu lemi o ma safeni re ohun gbe re ni okan ni o elara mi si fasi o ni ile gbigbe ati ile ti n po gbe mi ti omi ogbe si oro olorun fi ya laaro pe ohun gbe olorun lo gbodo ma gbe waju mi ni ko gbe oko e ma gbe o tabi ti yabo tabi to mo tabi to bi e sugbon ohun gbe olorun lo gbodo ma gbe oju mi paapaa ni kutukutu owurọ ka gbega ka kepe iwọn ọkan mi fẹ o ta ba dẹ ti n ṣe eleyi o daju wipe ọlọrun maa yọ si wa gbogbo nkan wa ni o mo ṣe deede ọna maa la fun wa wọn gbàdúrà lórúkọ Jesu lati òwúrọ yìí lọ gbogbo ẹyin èèyàn tó ń gbọ ẹyin olólùfẹ ní ìfẹ bọn ẹfẹ tó ń gbọ ètò yìí ògbó ọlọrun kó bẹ sí gbọ ọkan yìí ìfẹ ọlọrun kó wọnú yìí àti mo ṣàfẹrí ọlọrun kó dìrọ̀rọ̀ fún yín lórúkọ Jesu bẹ́ẹ̀ sì ń ṣàfẹrí ọlọ́run ọlọ́run kó yọ sí yín ọlọ́run kó farahàn fún yín bọ́ǹgbé ọlọ́run fi ń gbé ọkàn yín ẹ máa rí ọlọ́run ọlọ́run yóò yọ sí yín ṣẹlẹ̀ ya ni yóò sì ṣẹlẹ̀ àyípadà rẹ yóò wọnú ayé yín àti sí ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ ló máa rí ògo ní fọlọ́run ní òkè ọ̀run kúrò ní payín o iléeṣẹ́ bọ́ọ̀nù ẹ̀kẹ́ yóò máa tẹ̀síwájú lórúkọ Jesu la wà amen.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupa fun Olorun oba oruko temi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga oba to tori ki ojumo temi ko mo wa opo ese lawa yi Olorun ko leta se ni opo ese yin fun wa Olorun nabi lodo Olorun Ola la ilaha illallah atoni ya talejo atokure atobe ah mo ja guro ba ni je lori ara wa atawon to wa ni abroad ni atawon to wa leni je ka guro ara wa sibirin pelu ase atagbara Olorun ile toni ti mo bayi ama jade awon mi owo ale won mo sinmi en ti sinmi le agbako ni de ba yin o en ti jade ti wa jije mu lo olorun oba ku ni jo pade adawo ire ojo ona olorun sa se fe ni kokan wa ka wa gbeyanju ka dakun ka se daada ka de gbeyanju ka toju ebi ka toju ile ka toju ara weekend la wa ipo ba nbo won ra nkan fa won mo re wo to ja si pe ni osese le mo wale won na try gbeyanju to ba nbo mo kan wale la se won na fa boli ba gidani ka won mo ri okan mo mo ta baba won nbo Olorun ṣe ni ọrọ ọba tó ní ìrọ̀rùn rẹ̀ yóò fi kárí ẹni kọ̀ọ̀kan lọ́ba tó lè ṣe dáadáa jù báyìí lọ ọ̀la ilaha illallah orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga the Grand Chief Missioner Ayatollah Muhammad Islam Society of Nigeria arawa ṣe àgbà fún ìmọ̀mọ́ àgbà gbogbo olújọ́ṣà tẹ̀dọ́ sórí lórí Lagos assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Akú ojúmọ́ ìwúrọ̀ ètò yìí ń yọ wáyé látẹnu èmi ọmọ yín olóyè Báká òde àgékù ètò láti ìdí òrò nínú ṣe. Olùwí fáwọn ọ̀dọ́ méjì láfẹ́fí bára wa sọ̀rọ̀ lónìí o. Ikú yọ ọ̀jẹ̀ lórí gbogbo ẹ̀yìn olùkọ́ mi, gbogbo ẹ̀yìn òṣìṣẹ́ iléeṣẹ́ Bank FM, àwọn àjẹ̀ lórí yín o. Gbogbo Nàìjíríà pátápátá wà ní tẹ́tí gbọ́n lónìí. Tẹ́ ẹ bá jáde ẹ̀ẹ́dì gbókun wálé bẹ́ẹ̀ náà ní gbókun yín wálé ẹ̀ẹ́dì padà délékẹ́ gbókun ọmọ o. Nítorí ẹrúkú mọ̀tẹ́gbà ọdúndúnkún níwọ̀n níwọ̀nra. Ọmọ kéékèèké péjọ ọlọ́jẹ̀ ìdìbò mẹ́kùn nítorí ahoro orí ẹran. Ikú ló ní máa tẹ igbá ó ní máa pa ma pa wo iku ye lo ba ku se gada lo ku se gede o lo wo le ti anu re lu wo lo re pa mu re iku de ya mo re anu re bo ni wo bo mu ki ku to de iku de ya mo re anu re pa ta u pe so ti tu ki ku to de iku de ya mo re anu re o de ku ma ka ka ta mo re ku anu re ba ti ro di da ma ku le wa ibo po ku to lo wo pa ni e ti ro e di da ma ku na lo wo Pupa, come on, say it, add you, add it, the man, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, I'm not going to be able to do it.

Ọba ni wa ni ijile ebe bo fọ bo sele ke yo ba pam.

ìfẹ́sọ̀wọ́pọ̀ rẹ̀ tó wà ní kìkì tó já síwájú oríṣiríṣi ètò àbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ẹ̀ ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọ́yán lórí aṣíwájú ilé ìhẹ́mu gbogbo ìjẹ́lẹ̀ ọ̀rọ̀.

0: ọ̀rọ̀ pẹ̀yìn àti ohun ọpẹ́ gbogbo wa kò wà nìkan níwájú ọlọ́run ọba láàánú.
1: mo jí lówùúrọ̀ kùtù mo bẹ ọlọ́run ọlọ́run jàre máa bá mi lọ.
0: a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pé ẹ kò jùmọ̀ ní ẹ káàbọ̀ sí ọjọ́ tuntun nínú oṣù tuntun oṣù tuntun náà ló fi ṣe wà nítorí pé kò tí ì ju ọjọ́ kejìlá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣọ́ wa títí dọ́jú èní nínú oṣù kẹsàn-án ní ọdún 2026 ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2026 ọjọ́ ayọ̀ ni ọjọ́ ìdùnnú ọjọ́ ńlá òun náà ni fún yín àti fún gbogbo wa ọjọ́ oríire ọjọ́ tí ó jẹ́ pé gbogbo nǹkan tí àti ẹ̀yìn àtàwa tí a bá ti kọ́kọ́ lù báyìí gbogbo ẹ̀ náà ni ó máa máa dún sí dáadáa lágbára lọ́wọ́ ọlọ́run á kí yín níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yín àti fún àwa náà lágbára lọ́wọ́ ọlọ́run ohun ọ̀pẹ́ gbogbo wa kò wá níjọ ọkàn ní báyìí gbogbo orin wa ni a máa mú ní ẹyọ kọ̀ọ̀kan ni a máa mú ìrìn wa títí di aago méjìlá ṣùgbọ́n kí a tó mú ìrìn wa ní orúkọ àwọn bàbá wa látòkè lọ́hùn bàbá wa pátápátá Alhaji Muhammed Bulama tí ó fi mọ́ màmá wa ní Èkó bí màmá wa Princess Adenike Adegoke ọmọbabìnrin wa àti ọ̀gá wa nílé ń bìbà yìí ọ̀gá wa Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fátilé àti gbogbo àwọn lọ́gàlọ́gà wa pátápátá ní orúkọ gbogbo wọn pátápátá náà ni à ń kíyìn pé ẹ ṣe gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa ẹ kú ojúmọ́ ayọ̀ yìí o ẹ kú ojúmọ́ ìdùnnú ojúmọ́ ore ojúmọ́ ore ọ̀fẹ́ ńláńlá èyí tó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ bá ti lù báyìí gbogbo ẹ̀ náà ni ó máa máa dún sí rere lágbára ọlọ́run lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá ti ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run máa fọwọ́ sí a kí yín láti ilé àbẹ̀rẹ̀ kíkí wa láti ilé torí ọmọ tó bá ti jí ta la máa kọ́kọ́ rí bàbá wa àwa bẹ̀rẹ̀ kíkí wa láti inú ilé ń bí àbẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa ń bí bàbá wa ọba wa ní onígbòǹgbò ń bí ọba wa olùṣègùn àjàsà akárọsà akínyìn kú ojúmọ́ sá ikú ojúmọ́ ayọ̀ yìí ojúmọ́ ìdùnnú ojúmọ́ òbùkún ojúmọ́ ọ̀rẹ́ àti ojúmọ́ gbogbo nǹkan dáadáa ní gbogbo ìdílé yín àti ní gbogbo onígbòǹgbò àti lọ́dọ̀ tàwa náà tí a jẹ́ ọmọ yín onígbòǹgbò yìí pátápátá lágbára ọlọ́run ojúmọ́ ayọ̀ ni fún yín àti fún gbogbo wa lágbára lọ́wọ́ ọlọ́run ẹ káàárọ̀ sá àtúnlọ́jẹ́ sí ọ̀dọ̀ kábíyèsí wa ní ìlú Èkó bí ní gbogbo Èkó pátápátá Èkó ò ní bàjẹ́ Èkó a máa nítumọ̀ sí Èkó a máa dunnú a máa tún dàgbà sí ni lágbára lọ́wọ́ ọlọ́run ọba wa Rewan Akiolu Akinyisa Èkó ojúmọ́ sá ojúmọ́ òbùkún ojúmọ́ ìdùnnú ojúmọ́ rere ojúmọ́ mèremère ojúmọ́ ayọ̀ náà ni fún yín àti fún gbogbo ìdílé yín náà lágbára lọ́wọ́ ọlọ́run àti fún gbogbo Èkó lápapọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run àti onílé àti àlejò lẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run ire àánú ayọ̀ orí ọ̀fẹ́ àti ìbùkún ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ lápapọ̀ bó wa pátá la máa jọ kérò Èkó délé lágbára ọlọ́run akínyìn sá Èkó ojúmọ́ sá Èkó ò ní bàjẹ́ o Èkó ò ní dàrú lágbára lọ́wọ́ ọlọ́run a kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo òjòyè pátápátá àti gbogbo aráàlú pátápátá tí ẹ̀ ń gbọ́ wa gbogbo yín náà ni a kí ìta bá ní pé ká bẹ̀rẹ̀ sí ń pe orúkọ gbogbo èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan títí dalẹ́ àní kúrò níbí nítorí ìdí èyí a kí gbogbo yín lápapọ̀ pátápátá ẹ ṣe gan ni bẹ́ ṣe ń tẹ́tí sí wa ọlọ́run a máa dùn yín nínú ọlọ́run a máa fàyọ̀ sí gbogbo ìrìn àjò yín àti ìrìn àjò gbogbo wa lápapọ̀ a kí yín ń pe ẹ̀kọ́ ojúmọ́ rẹ o ẹ̀kọ́ ojúmọ́ ayọ̀ àti ojúmọ́ ìdùnnú yìí ní ọjọ́ ìní tí í ṣe ọjọ́ kejìlá nínú oṣù kẹsàn ọdún 2026 ọjọ́ ayọ̀ ọjọ́ rẹ ọjọ́ ìdùnnú ni fún yín àti fún gbogbo wa gbogbo ìrìn àjò wa ní ọlọ́kòjọ̀kan náà la máa mú lẹ́sẹẹsẹ adẹ̀ máa mú lágbára ọlọ́run a máa jọ ṣayọ̀ níbẹ̀ ni láìpẹ́ láì jìnà nígbà tí aago mẹ́rin ààbọ̀ bá ti lù báyìí àkókò ìsọtẹ́lẹ̀ ni àjọ máa gbọ́ àdúrà la fi ṣí gbogbo ẹ̀ nígbà tó bá ti di aago márùn-ún gbogbo ètò wa náà lọ́lọ́kòjọ̀kan ẹ̀gbọ́ ilé sọmí náà àdúrà ni a fi

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
1: السلام عليكم أرودودو akonse eto ta gbe tale ile ise radio bond fm 92.9 lati ma to imole si oro olorun oba ala lati fokun wa mo eleyi ta o ma gbo lati nu alquran ati hadith anab muhammad oro ododo 30 minute program ni le meji lose ni gbogbo ojo saturday lago marun owuro titi di ago marun abo owuro bakan na lojo sunday ago mefa abo irole titi di ago meji irole insha allah ta lu su ni gbowo re baba wa ni alaye Oba ridu wa nu lai aki olu the force olowo eko baba forward ko lohun oba ala pade sun won ni esun olore ko si je ki emi gigun ati alaafia ku ba ni je ti won e ma pade awon afa ti o ma ba wa soro nipa oro islam e ko alquran ati sunna nabu muhammad sallallahu alaihi wasallam ati dupe lowo awon alase ile ise radio ijoba apapo ile ise radio bond fm 92.9 ati gugu awon alakoso ti won fi aye sile fun akotun eto na fun alaye lekunrere Epe
2: 0802 848 3735 0802 848 3735 Ani Olorun ko ma duro lori awon olumo wa to ma nda wa leko lori ko awon to duro ni fanu baba Muhammad sallallahu alaihi wasallam awon to nbe ati won tun papoda siwaju Olorun oba Allah iru ko bara mo to la oye dokun nu Salahuddin ti ajo mo kugo to na papo Abdullah Hussein Salahuddin luruko ti mi je Sheikh Yakub Abu Abdullah je bi se won won ti wa ni ikale inshallah abu bi ti aba oro wa de ni danleko ati o koja o na ni olorun ma nse aforiji gbogbo ese olorun ka ba ja kan muna ninu aani ninu ore ninu awon olorun ba bakan na ti an ba bo o na ni oro ka ma se dajo lowo are ni eyan wa runu o wa fe wa aforiji lodo olorun oba ala awon igbese wo lo ye ki o gbe e so nipa tawba bismillah ash-shay
3: alhamdulillah thumma as-salatu was-salam ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in atukay fun olohun
2: alhamdulillah
3: shi as-salatu fa nabi wa muhammad sallallahu alayhi wa sallam anta so ni shuki oni pe ima pa ni lona ti ko to
2: naam
3: ta pa idawo pa dawo jo pa yan ti elebo pe ni jungle justice ko si ni islam islam fa igbara rara bi le ko mo ti islam wa de ti fa igba nkan itume ni pe ilana yen lahu azab iya wa nbe ijiya to wa nbe ni pe eni to ba se be ijoba gege na gbodo mu awon to se be ta ma wa se be to pe ni islam ni o an to payan gbogbo papata to dawo jo payan e pa awon na ni en to wa awon to dawo jo payan e pa yan na ni ta awon yan bere pe o na payan ni eyin ko le ma pa ìjìyà tó tọ́ sí ìjọba ló máa sọ ìjìyà tó tọ́ sí àwa kó la máa pa ẹni tó ṣàbùrú kódà kárí pé olóyin yìnbọn tá a bá mú a nípa àáfúnjọba ni ìjọba máa wá dájọ́ lórí torí pé gbà míì ẹni tó pààyàn yẹn ta ló pààyàn tẹ mú yẹn bóyá ọpọlọ ẹ ti dàrú bóyá wá depressed gbogbo yẹn islam máa fún ní àwíjàre bó tilẹ̀ kó mọ nígbà míì sì ni ó pa torí pé òun gan pààyàn ẹni so wọn bá ṣe ìwádìí wọn padà rí pé gbogbo tó ṣe ikọ̀ ẹ kó ṣe àmọ́ àwùjáde tó mú wá yìí o nígbà míì ó máa ń ṣe nǹkan táwọn afá ń pè ní ó máa ṣe tẹ̀sílù azábùhù ó máa ń jẹ́kẹ́sì ẹ kéré máa jẹ́ kó tún fúyẹ́ ẹ̀yìn máa jẹ́ kó tún fúyẹ́ so máa mú àpẹẹrẹ wa pé ọmọ tẹ́ pé nígbà tó wà ní kékeré ló kàn rí pé ẹnìkan ló ṣe kó pa bàbá àti ìyá wọn ó wá dàgbà wa gbẹ̀sán ṣe pé kò yẹ kó gbẹ̀sán so ojú ìsì táwọn èèyàn bá ti rú àti kékeré àtàgbà o kódà kò bá jí nǹkan lẹ́yìn gbélé wọn kò bá yọ pumping machine ó lè ọ̀sọ̀nà sí lórí ọ̀pá nìyẹn ni olóhùn bá subhanahu wa ta'ala jẹ́ ká wọn pé ká ná máa kọ́tà náà ní àṣà jẹ̀mìíràn nígbà tẹ pa gbogbo ọmọ ẹ̀dá dámọ̀ ní tẹ́bá pa ẹ̀mí kan ó mùsùlùmí o kò mùsùlùmí o ó súnmọ́ yín o kò súnmọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ o àbúrò ní láti gba ẹ̀mí lọ́nà àìtọ́ àwọn tó bá gba ẹ̀mí lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ bá ṣe sọ islam sọ pé kí wọ́n mú wọn ton ba pa eni yen ni ka won pa won na to se pe won lowo si amo won ko da si ni ijiya to to sun islam a fun yalla won ni ki won san wo tan ran abi ki won san wo emi abi ki won pa won na so amo gbo en to ba ti wa se ilu Nigeria ti je pe ofun wa nbe amo anfani ofin be wa fun wa ko fi na kun ri le ehn to ba ti wa ri be tete wa se koja ba se wa nsoro yi mo adajo na le yin na te dajo fe nti ke dajo fun kan pa abi nti ki won pa te dajo fun kan ma pa abosi tete wa se olorun ba subhanahu wa ta'ala je ka mo pe abosi te se yen o azulumu abosi nlaye wal qiyam azulumu abosi na le lorun eji ya laye tori pe iku yepere na ma ku to ba di al qiyam na eji ya e tun awon na amo olorun ba subhanahu wa ta'ala ni ومن يفعل ذلك يلقى عصاما يضاف لهم العذاب يوم القيامة ويقلد فيهم وحانا إلا أفنتو با جيه بكينيو منتابا انتو با توبا بتاديني يكوي تيني باو روكيا اتاشي يلون باو شي اتما سبولون با جميع ناني بلو باي باي ني كلا لشي اتوبا ما جيه متوبا باشي تي سوري اكو كوني كوي انتو با عمو تيكو انشابورو بيكو بايان ki je ko joko ko je ko sile ko ma sa asafulaha abi ko lo mura ko lo aji ko lo gugu ese pe ona ton ni ituba ri yen le je so pe ona ton ni ituba en to pa yan ituba en to pa yan akoko oni pe wa akoko wa eni to pa lo awon mole bi e a wa won lo ta ba wa lo a pe won a joko a jewo ese wa abi ka lo ba joba ka jewo ese fun joba so ke en joko sile ko so pe ah ewo mustafa jare no fa en ti wa tu hash ko arisnebu se ba wa sha lo ba won o fi esin ni e o won to pa yen family en to pa wa lo ba won wa jewo e wa joso won wa so pe ki la fe se to ba ni to ti lo na ti pe ti pe na kuna ko sha nu wa na ni a fe gbowo tan ran e wa san owo emi diya na ko diya e san diya owo emi lasiko ta wa yi anabi sallallahu alaihi wasallam ni rakun mi ko pa 100 ni on calculate e o sumo it only a kini kan million naira
2: la ilaha illallah
3: emi eyo kan o ti wa san niyan wa fun an family e o ti tan to ba de pa eyan mewa o ti di 8.7 billion niyan ti wa san niyan ka ba le mo mo ti islam fi emi si ka wa so pa kan wa wa le ni a wa so pe la ilaha illallah ko pe la ilaha illallah e pa o kan pa ni ah sabi kan try ru kan to sumo o de lo ba nabi sallallahu alaihi wasallam o le ju ogun ta wa le ju ogun re o wa pade kefiri kan an jump ida wa pada bo lowo e on kan fi ida on fi sorun eni bayi pe mon ni let the you filihu kal yawm ta lo ma gba ila le ni mo bayi ta lo ma gba ila bayi tori ida ti wa lo ko kan ti bo lorun ni o wa ni e rabbu muhammad ni olorun ba muhammad lo ma gba mi la ko se ta olorun ba muhammad ni o wa ni mabtasam tu mo wa ran ni muse mo smile mo so bi kadabta o kuro ni e ida to wa lowo le je ko so be mo gun mo pa ni arabi ni kai le mo ka le mo falta ada ye o wa pa wa huwa yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah o lo n gbagbo ni olorun ba ati muhammad o si pa eri kila na kili sabe so fa nabi sallallahu alaihi wasallam sabe ni innahu yakzibu o ko paro ni jo ayo ko iro ni anabi kaifa ta'lam kaifa alimta ba o lo se mo pe olorun pa pe shahada to so me ko denu e sabe yen so pe to n fi ku laye o n gbagbo ejo yin banu je ni astaghfirullah lo ma se gbogbo gba kefere ni ko mo family e ni ke ba le pe islam o value e mi lopolopo gari kan so pe awon boko haram ni an le npa awon eyan lo pe won se npa christian yan pa ju won pa kefere kefere la pa ta ni e pa won debi ta so ko boya o le awa ni tan ni o le la pa ja ya pa yan ah o le mi e gba family e lo e lo so fun won to ba fe samuel mi e samuel mi fun won to ba de lo sinu ofin to fi so pe to o gbe te pa ka pa yin na ni surrender re kan yanju e na ni o surrender re kan se kini kan yanju e na ni ituba ni e irun pe n to pa yan ituba ni e ila keji awon family wa ni awon o pa awon o gba emi pada tori ko lo ba ni anafsu bi nafsi emi o na ni ke fi da emi bo lo se pa o gun na ni eyin e mu nkan ke na fi gun bo lo se pa o ro acid lenu ni eyin ro acid si lenu na ni igbona ti ti fi ku to na ku ni amo wo le hun ba ko so pe I want to leave me. I don't want blood stain. Bele bo tin so ba kan so. E lo fe payan, a ko file ko ma lo ni. Olorun ba ni to ba so pa shaforiji. Inna Allahu ghafurur rahim. O tan ni. Ta fa mi ba so ko we. file sa file ati foriji nko ma lo se ri gbogbo nkan to je tuba eni yen titan gbogbo to je tuba eni yen o titan koko ma lo so fo mo ba to ala foriji mo lo ba to ona asanu mi o sanu mi o ton yen I tuba awon ese bai na ka bai na ro book laarin wa to lohun oba o ni o pin po ni se mo o ba nu je o de sha staff fun la won sise olowore to ese yen ituba awon ese to kuni a ma pa yan a tele ilana yen ni a tele ilana yen bo fa tawon ba so pe investigation 20 years no when to pa yan won ri e le ri ke se pe esi ri e fe soro ni bo lati 1990 kini kan eni kan ti se kini kan won se iwadi se iwadi se iwadi won ri won ri won ni soro ni olohun lo fa to si fi sele si ta ba ni kan tayin esere ape ni taziru ni deterrent se nkan to pa yan kan ti pa then kan ba gbe ida kakira dugo to gbe awon so wa olohun je kin olohun je kin padanu e o ona ti omo lagbaja isare re ni o ti wa ni kini be won olohun ni se be mo nkan ti islam fe ko ma se lare wa ni pe ka ma dinabu dinabu o ba se ke boya won ta n se gan lo encourage kan le kan se kankan ni ko lo san wo tan ra die o ti san die die to san yen o ti tan to ba di gba mi ere mi na ni ko ni owo na ni owo lo ma je then dan so ilepe olani kan be to je pe o gba alaboyi kan o wa mo to de awon wa lo dimu dimu di o ni e wo nothing nothing will happen o do lo ma je to pe o ti je wo fun yen kan ri ni ni be ejiya fun laye wa la kiyama to ba pada n go ba se n soro bayi ma family yen ko lo ba won ko lo tun ba pupo ninu gba na eni de ni won ni Nigeria Africa ni mi ko da ti o je muslim ani wo ati foriji yen just go osta lẹ́yìn yẹn wà lọ ṣe stoke fowl ọ̀tẹ̀bà sẹ́yìn atábìlà àhásánà aburú tó ti ṣe yẹn wà máa ṣe dáadáa láti tẹ̀lé kí ni dáadáa tí wà máa ṣe olèwáyé kan ní family ẹ̀ kò sponsor ilẹ̀ education kó lọ́ máa lọ kàwé olèwáyé àwọ àbá àwọn ọmọ àbí family ẹ̀ kan kò kọ́lé fún wọn ṣáṣe dáadáa fún ọ́nà ò gbẹ̀sán o àmọ́ ò kàn ṣe dáadáa sí wọn tó bá ti pẹ́ àti ẹ̀fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ èèyàn àfẹ́ rí ẹ rárá lọ wá bí kan kò lọ ṣe dáadáa sáwọn èèyàn mo ṣe àdúgbò mí ni mo ṣe lú mí ni kò lọ ṣe dáadáa sí àwọn èèyàn gbogbo eléyìí ó ní ìlànà ìtúba abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa lọ́mọ àmì.
2: nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá nígbà tí ẹ ń sọ àwọn ìgbésẹ̀ tí èèyàn fi lè bèrè ẹ̀tọ́ rẹ̀ àti wípé ìjìyà tó wà fún olórí tí ò bá ṣe òdodo wọn sọ pé bóyá ẹbí kan ti wá òkú ìwẹ wọn kú sọ lọ sọgbọ náà wọn kí fílẹ kó máa lọ ni wọn sọ pé mo ju pàjùsẹ sílẹ fún ọlọrun ẹ fílẹ tí mo bá tiẹ lọ pé fún gbẹlẹ fún ọlọrun wọn sọ pé ó ti di kẹfìrí nìyẹn àlàyé lẹkùn ẹ lórí ti di kẹfìrí nìyẹn ṣé ẹ tó sọ pé a fílẹ kó máa bá tiẹ lọ àbí olórí tí wọn òkú ìwẹ kó máa kú sọ àti fọ̀rọ̀ wa mọ lọ́hùn lórí ìgbésẹ̀ yẹn ta ló di kìfìrí láàrin àwọn méjèèjì.
3: alhamdulilayi salatu wa salam ala rasulillah. ṣeré àbòsí ṣíṣe yálà ń ta ṣe sí àfi agbára yẹn jẹ ni àbàfi owó yẹn jẹ ni gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run bá fi sọ pé yọ́n mú tóbi la sọ̀rọ̀ ahéru fọ́mọ̀lá omi kó wọ́n ti wà lánàá sí i gbogbo ọ̀dọ́ náà bá máa tún wọ̀ lálùkìyàmọ́ kò sí ẹni tó máa mú yẹ kò sí bẹ́ẹ̀ kan wá ṣe kí nìkan wá yọ kó bẹ́ẹ̀ wá ti escape kò sí o torí pé níta ṣe láyé àátú gbogbo ẹ̀ka lọ́jà lálùkìyàmọ́ yọ́mọ̀ nàkìtìmọ̀ ọjọ́ tó náà bá máa pa aláfọwáhìn ẹni máa padé ẹni òní sọ̀rọ̀ gbọ́tara ṣe tọwọ́ ṣe tẹ́sẹ̀ ṣe gbogbo ló máa jẹ́rìí níbi pé ẹni yẹn àbí jẹ́rìí tako ẹ̀ lọ́jà lálùkìyàmọ́ so ẹni tí wọ́n sọ pé àwọn sọ pé tọ́ ayọ̀dẹ̀ kó máa lọ fìyà jẹ́ àdí kó máa lọ tó wá ṣe pé wọ́n sọ bẹ́ẹ̀ lórí òfin tó bá ẹ̀sìn mu ni torí nígbà míì adájọ́ akọ̀ rò pé ẹ wo àdéhùn tó kàn dájọ́ nù ni kò yé tó fi dájọ́ nù àbí nǹkan tó tò síwájú ẹ̀ kẹ́ bí òfin lu wa bí àpẹẹrẹ wọ́n á ní justice is blind ntẹ bá sọ ni àmọ́ kò lówó gba lọ́ọ̀yà ẹni yìí dẹ̀yìn àwọn ti gba sàn tó bó ṣe ń sọ̀rọ̀ báyìí náà kántà ẹ̀ ó tẹ̀ ó pé wẹ́kọ̀ tí ẹ̀sùn jọ́ọ̀jù náà wá pé ìtẹ́jọ́ nù pé ò ní ẹjọ́ kankan láti jẹ́ kó máa lọ ẹ ṣe tí láyé nìyẹn lálùkìyàmọ́ gbogbo yín ajọ síwájú ọlọ́run bàbá yìí tuntun rò padà ẹ tuntun rò lálùkìyàmọ́ tẹ bá tún lálùkìyàmọ́ yẹn ibi tọ́rọ̀ kú fún jẹ́ sí ni pé gbogbo ẹni tó bá pe òfin náà bá nírọ̀ bí àpẹẹrẹ ọlọ́run bá ti sọ pé enough to be enough ẹ tó bá ti pa àyẹ̀kẹ́ pọ̀ náà ni wọ́n sọ pé in this generation in this age in this clinical draconian law kò wà acceptable ìtumọ̀ ẹ ni pé ima pa yan fe nton ba pa is not accepting to him to so lolo ba fi dajo na alquran pe atuminu na bi ba'd alkitab wa takfuruna bi ba'd che e ma gbagbo apa kan ni alquran e sa gbagbo ni apa kan ni alquran ni wa antu takfuruna alkitab e si mo pa na ba lo so be o mo ye fa'lu zalika an to ba le se be o won ti di kifiri ituma ni pe to lo ba wa so pe e pa yin ti wo ba so pe boya se pa yan so dada bisi wani dakoyan lo o fi olorun ba na pe be o o fi ti o ti ha siju a le lo won ti fenu ba o fi olorun ba je ni olorun ba ni gbogbo to ba se be kifiri na se e se bi ti olorun ba ibi to olorun wa ba niyan o pe olorun ba ni ro gbogbo to ba si pe olorun ba ni ro agbara awon ara lo ka lati pe excuse me sir olorun ba lo so ba yun ni e shut up aba won to so pe e wo ma je ka lo quran yen won jade quran lo powerful e ma lo quran me ma lo we kankan won e je ka lo ota bon ota bon tani ko lo yin na eyin o tun tin dogun si gbogbo lo wa jara won mo aye wa du bashu bashu won won le wan se en ti o to si ya o nje ya en ti o to lale kiyama o ron ba be lo we kile to fi lo fi yi ehe so ibi ti alaye yin ti wa niyan eni o wa so fo lohun ba na ni o ron ba o mo pe ofin yen ni ro laye na ni o ti di kifiri akoloji ya yin ninu na to ba olohun oba to lo ba ni kufu we ko de kufu mufsida nsibi ni pe kufu kefiri to ba igbagbo eje kefiri to se kefiri ise owo lo se pe tori owo pe tori lo fi so be lo se ni

mutimo ishagu obera baba oshamba yesu tu serwa

ojúmọ́ gbogbo ilé o mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alaye mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo apátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi tí a ó sì máa jọ gba àdúrà àgbáyẹ̀rí àti àgbàṣẹ́gun ní èdè àbínibí orúkọ mi ni ajíhìnrere odúpayọ ọdúnlánà ẹ jẹ́ kí gbogbo wa ó fi ọpẹ́ fún Ọlọ́run ní kùtùkùtù yìí gbogbo ènìyàn tí ó ń gbọ́ mi pátápátá ẹ já yin Ọlọ́run nígo ẹ já rántí ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún wa a sì dá ọpẹ́ padà sí ọ̀dọ̀ rẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó dúró tì wá gbọngbọn Ọlọ́run tí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ẹni tí ó fi àbò rẹ̀ bò wá ẹni tó gbà wá kúrò nínú gbogbo ewu ẹni tí ó kà wá yẹ fún ọjọ́ òní Ọlọ́run tí ó fi ààyè gbà wá fún ó jẹ́ kí a lè máa sáwá bá òun ní gbogbo ìgbà ẹ já kí Ọlọ́run ká máa ń sábá ní gbogbo ìgbà pé ẹ ṣeun Olúwa o ẹ ṣeun Ọlọ́run wa o ẹ ṣeun o a dúpẹ́ gbogbo ìgbà a dúpẹ́ gbogbo àkókò a dúpẹ́ oore gbogbo tẹ́ ẹ ti ṣe ògo ni fún Ọlọ́run lókè ọ̀run nínú àwọn ẹ̀bẹ̀ àdúrà pàtàkì kan fún àwọn abiyamọ àwa ní ayé ọ̀sẹ̀ yìí a fẹ́ fi àwọn ohun kan tí wọ́n ń bà wá ní ọkàn jẹ́ bí Ọlọ́run lọ́wọ́ gbogbo èèyàn tí à ń fi ọmọ lọ lọ́nà pátápátá ẹ já jọ gbàdúà ọ̀nà oríṣiríṣi ni sàtánì ń lò láti fi àwọn ọmọ lọ àwọn òbí lọ́nà láti fi àwọn ọmọ gba omi jẹ́ lójú àwọn òbí ẹ jẹ́ kí gbogbo èèyàn tí ipò tí àwọn ọmọ rẹ̀ wà tí ò tẹ́ lọ́rùn ẹ jẹ́ kí wọ́n já jọ pariwo orúkọ Jésù ẹ já jọ pariwo ẹ̀mí mímọ́ gbogbo ipò tí ọmọ mi wà tó ń gbomi jẹ́ lójú mi Ọlọ́run mú ọmọ mi kúrò ní ipò yẹn ẹlòmíì ipò àìsàn ni ọmọ rẹ̀ wà tó gba omi jẹ́ lójú bàbá àti ìyá gbogbo ilé ti di aláìsàn nítorí ọmọ yìí gbogbo ẹ̀yin ọmọ tí ẹ sùn sórí àkẹ́tẹ́ àìsàn tí ẹ dùbúlẹ̀ sínú àìsàn ẹ̀yin tí àìsàn gbẹ́lulẹ̀ tí inú àwọn obìnrin wa ń bàjẹ́ ẹ dìde kúrò lórí àkẹ́tẹ́ àìsàn yẹn o ẹni ńlá ní sioni ló ṣiṣẹ́ dé ìkóríta yìí lóru ní kùtùkùtù yìí ó sì ní kí n kéde ìtúsílẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ tí àwọn ènìyàn fi àìsàn dè mọ́ orí àkẹ́tẹ́ mọ́ orí ìbùsùn àwọn tí àwọn òbí ń ná oríṣiríṣi owó ní lórí àwọn pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n ní àrùn ọpọlọ lónìí ni o Ọlọ́run ṣe àwòtán yín nínú ọpọlọ nínú omi nínú egungun nínú iṣan gbogbo ẹ̀yin ọmọ tí ẹ wà ní ìdùbúlẹ̀ àìsàn tí ẹ ní àìsàn jẹjẹrẹ ẹ̀yin tí ẹ ní àìsàn kan tàbí èkejì ẹ̀yin tí ó jẹ́ pé ẹ ò lè dá ṣe ohunkóhun fún rárá yín àfi tí àwọn òbí yín bá wà níbẹ̀ ẹ̀yin tí ẹ ti di àgbàná fún àwọn òbí lónìí ni o Ọlọ́run dá sí ọ̀rọ̀ yẹn ní ìkóríta tó ti díjú ní ìkóríta tó ti rújú gangan Ọlọ́run bá yín pàdé ní ìkóríta yẹn ohun tí àwọn dókítà yín sọ pé kò ṣeé ṣe ẹ gbọ́ oníṣègùn ńlá ní kí n sọ pé òun yóò ṣe ohun tí àwọn ènìyàn tí ẹjọ́ ń sákiri lé lórí ti sọ pé kò ṣeé ṣe mọ́ títí bá ṣe máa ṣe leléyìí ẹni ńlá ní sioni ní kí n yọ̀ fún ọ lónìí pé òun á ṣe òun ti ṣe rí ó wà lára ohun tóun máa ń ṣe òun máa ń fi ń ṣe ẹ̀bùn fún àwọn ènìyàn ni ìwọ òbí tí ọmọ rẹ̀ ń dà ọ́ láàmú yẹn ṣàtẹ́wọ́ rẹ síwájú láti gba ẹ̀bùn yìí ẹ̀bùn tí a fún ọ lóòrọ̀ yìí ni pé a ṣe àwòtán ọmọ yẹn àmú ìbànújẹ́ àti ẹkún ojoojúmọ́ àmú kúrò níwájú rẹ àmú omi jẹ́ burúkú tí sàtánì fi sójú rẹ àmú kúrò ní kùtùkùtù yìí ẹ̀yin òbí yẹn pariwo Ọlọ́run ọ̀dọ́ tèmi ni kó ti bẹ̀rẹ̀ orin yìí o ọ̀dọ́ mi ni kó ti bẹ̀rẹ̀ ìṣẹ́gun yìí o gbogbo ìkóríta tí ọmọ mi ti ń gbomi jẹ́ lójú mi Ọlọ́run ẹnu àwọn omijé yẹn nu kúrò gbogbo ọmọ tó ń ṣe àìsàn fún yín o gbogbo wọn ni kẹ́ ẹ kọ́ ọ́ bọ̀ lára ẹ ṣe àwòtán àwọn ọmọ yìí ẹ jẹ́ kí àwọn òbí eléyìí gbàdúrà àwọn tí ọmọ wọn tó wà nínú ẹjọ́ oríṣiríṣi àwọn ọmọ tó wà ní ọgbà ẹ̀wọ̀n
boya owo ifa fa fa lo gbe won de be ni o akoba lo gbe won de be ni o ogun le lo ran won lowo de be ni o sugbon awon yen wa ni ejo won wa ni ogba ewo inu awon obi si n baje ah eni la ni so ni ti sise de korita yan gbogbo eyan omo ti e wa ni ide eyan omo ti e wa ni ewo eyan omo ti e wa ninu ejo te npara ile ejo ni gbogbo igba anu de se awari yin loni olorun ru awon ti awon obi yin ti se ri olorun ru awon ojo kan ti awon obi yin se ohun anu ri olorun si sanu fun gbogbo eyan omo yen gbogbo eyan obi ti owo ejo le npa lenu ojo meta yi be tin ko fun awon lawyer be le nko fun awon adajo be le nsare kiri lori omo to wa nu ejo yi anu de ma fo mu alagbara ni sioni lo ni kin kede anu o ni kin so fun eyin obi e pe ke fokan bale o ni ni korita yi o ma da si olorun o ya e da si ki okan awon obi yi o le bale olorun ani ke da si so wa awon obi ta o tun gbadura fun ni awon obi ti won wo awon omo won bayi awon yen ti dagba si won laya won o ni riri kankan ipe ko lo le oko o lo ipe ko fi aya o fe ipe ko gbale owo gbale awon obi yen wa wo pe kini ayo to wa ninu omo bibi na awon ti won ti wo pe awon o ba mo laye ojo un ka wo ti ma ni oyun ebi pa o ma bi mo awon to pe o je ko je ayo fun won lo wa je orisun banije ti o wo awon omo won ti won ti dagba si won laya ti won ni nkan se nkan e gbo gbogbo eyin obi ti e bara yin niru ipo yi loruko Jesu Kristi lati oni nlo ona nla fun awon omo yin gbogbo awon omo yin to e pe ogun le baba ti yin ati ti ya yin na ni o da won si yoyo obi ti won wa ti won ri le oko lo ta ti le kun be mo won ta won okunrin ora ya fe ti won kan loyun fun won kiri ti won ti e lori kankan ti won se kirakita ti o ti e dola ti o de kankan awon omo ti won ti e fe kankan se eni ladi si o ni so pe won ti da si oro yi o ni ki fi awon obi lokan bale wipe ohun ti lana fun awon omo yen awon omo okunrin ati omo obinrin ni ona ti si awon omo yen o tun ba yin ninu je mo bi olorun ti nbe ti emi re nbe laye e wo awon obi ti olorun tun saanu ni kutukutu yi awon ti omo won mu pasapasa ninu igbo awon ti omo won ti e gboran mo to ti ya wo gasa pa wa ni gbo awon ti omo won ti sanle awon ti enu won ka awon omo won mo loni ni o ada awon angeli kan si ta lati lo ma se ibapade pelu awon omo yi lati lo ma tun aye won se gbogbo eyan omo alaigboran te ti sa ku nle e pada sile loruko babo omo emi mimo gbogbo eyin ti egbogi olowo ti sose fun ti e o ti e le mara duro mo ti e o ba ri egbogi olowo te n gbon ti o se si mu ibanuje ba te n boruko awon obi yin je te si n ba awon lokan je oni ni o aba yin pade ni ogangan ogun ma ni fun olorun ni ki orun gbogbo awa obi ti ajo gbadura yin ni o mo suye fun awon pe gbogbo ebi adura wa ti orun ko la awon ja mo gbadura wipe ikorita ti awon omo ti n ba wa ninu je ki olorun ko fi ayo ropo re ogun ni fun olorun ni ki orun ti o ba fe darapo mo idile adura yi te ateranse pe fi mi si idile adura ti nomba yi nomba naa ni 080 21 22 2022 eni ni ti ni toto aje ire mo dupe ayo ọdun lami.

0: láti máa fẹ́fẹ́ lọ́lọ́ àti láti máa kọrin sórúkọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá ogo àwa yìí ó àwa jẹ́ ọ̀rẹ́ pé wọ́n ọlọ́run ọlọ́run lánàá ọlọ́run lẹ́nìí ọlọ́run títí ayé ọlọ́run gbogbo ọjọ́ ọlọ́run gbogbo ọ̀sẹ̀ ọlọ́run gbogbo oṣù ọlọ́run gbogbo ọdún ọlọ́run gbogbo ìgbà ọlọ́run alágbára jùlọ tó bọ́ láǹfààní àti ọ̀rẹ́ ọ̀fẹ́ láti lè wà lórí ètò òkókó onúwe ìròyìn lónìí iléeṣẹ́ bọ́ndẹ̀ fm 92.9 tó wà ní gbogbo jẹ́ àròyìn ìkẹjà lẹ́nìí tí í ṣojú àbámẹ́ta sátidé ọjọ́ kejìlá nínú oṣù kẹsàn-án ọdún 2026 a máa yan ọlọ́run wa lógo ni o bàbá olówó tí ó máa gbogbo lọ tún jí ọlálékun ló kọ mi ẹ kú ojúmọ́ o.
1: ẹ kú ojúmọ́ gbogbo olólùfẹ́ kókó lóhùn iléeṣẹ́ bọ́ndẹ̀ fm àjíire bí òde odò bí torí pé bí òde ọ̀bánú bí ìgbẹ́lẹ̀ lórí aláyìndí ìparọ̀ onílé ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2026 tá tó lè pè ní ọgbọ̀njọ́ rábìlẹ̀ hour 1440 a.m. ọdún ìlọsópin aláàmú alọdún ìjà o màdún ìrìnàjò náà lórúkọ tẹmí jẹ tó bá tó ti yá kì í tó ń pẹ mọ bó ṣe síde náà lè mú ẹ síde rẹ kókó tẹsíwájú fún tààrọ tòní.
0: ẹ ẹ lọ́mọ ká jẹrẹ ọ̀ká ọ̀rà kàkà èwe àgbọ̀ ọ̀rọ̀ kàkà kọ́ lẹ́yìn ọ̀ká kàkà lónìí bí ọ̀rà ká àwọn ọ̀rọ̀ tó ní ká ìka onífà wọ́n ti ọ̀dọ̀ fi ìka onífà wọ́n ti àrò ìka nífà àrò ìka ẹja jẹ́ ọ̀dọ̀ fi ìka ẹja gbóní ká gbogbo ìjòwú kọ òun ká mi lọ́gẹ̀dẹ̀ òun ká mi lọ́sọ̀ pé kó má ka o ka ìyá laka ń gbọ́bá laka àgbẹ̀ tí wọ́n pè ní àkàkà kan àti gbọ́ngbọ́n àkàkà òkúta ẹ̀ kókùnrin ìpè kájọ́ pé ìka ọmọ lórí ìka ọmọ tó ń fọlọ́ ka ọmọ ẹ̀ dákun ẹ̀ wọ́n máa fọlọ́ ka ọmọ ẹ̀ wọ́n fọlọ́ ka ọmọ ń tọ́ wájú ọ̀ka o èèyàn tó bá tẹ ọ̀ka rẹ̀ mọ́lẹ̀ ó ń tọ́ wájú ejò ejò ní ìbùwàjọ́. jẹ́ mọ̀ pé wọ́n ní ẹ̀tù fàfífà ní fàbọyá lẹ́ẹ̀kan sí àwọn ọmọ Nàìjíríà ló pàdánù owó sórí àwọn tó máa ń sọ dímọ̀ pé wá sọ ogún rẹ̀ di ogójì.
1: borí bá pẹ́lẹ̀ dandan ni kò dire ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà wọ́n ti taari bílíọ̀nù méjìdínlógún náírà fún àwọn tó fìgbà pẹ́ jẹ́ òṣìṣẹ́ Nàìjíríà Airways tí wọ́n lọ bí ẹgbẹ̀rún méjì ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 2700 ẹ̀kú rere.
0: àfàìmọ̀ kájá má padà sí dé ébi o àwọn àjọ ẹgbẹ́ olùkọ́ni láwọn ilé ẹ̀kọ́ ìjọba fi tòwé nàìjíríà tamọ̀ sí asu wọ́n máa tún bẹ̀rẹ̀ sí halẹ̀ báyìí wípé ìyanṣẹ́lẹ̀ táwọn ti ṣẹ́wẹ́lẹ́ tipẹ́tipẹ́ wọ́n láwọn ó padà sí kíni ìdí rẹ̀ wọ́n ní wọn ò sanwó.
1: báwo bá gbọ́mọ ilé tí ọba kò ní bẹ̀rù èèyàn tètè máa fulẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ wa nàìjíríà wọ́n ní àfàrò àjọṣepọ̀ kan gbọ́dọ̀ gbọ́ wáyé pẹ̀lú south africa tó pẹ̀ ń dẹyẹ sí ọmọ èdè wa nàìjíríà.
0: wọ́n ní ọ̀rọ̀ tí à ń pè ní òwe àfẹ̀mọ́ni òní ní àárún o ọ̀rọ̀ tó dàbí ẹni pé bóyá kò rí bẹ́ẹ̀ rí bákan lójú ẹnì kó yẹ kó dẹ̀ràn sẹ́lòmíì lọ́rùn lórí ẹni pé ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ni wọ́n ní àfàìmọ̀ lọ́jẹ́ pé àwọn rògbòdò tí máa ń sábà ṣẹlẹ̀ tá a kì í kàkún ni ò ní ṣe àkóbẹ́ ètò ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́dún 2027 bẹ́ẹ̀ ni alàgbà ìjọ fọ́n sọ dímọ̀ pé tá a bá ń sọ nípa ìpolongo ó gbọ́dọ̀ dá lórí nǹkan tí a fẹ́ ṣe kì í ṣe pé ká máa tako ẹnìkan.
1: ìjọba àpapọ̀ lọ́wọ́ nàìjíríà àti àwọn ìpínlẹ̀ gbé ìgbésẹ̀ kan lórí ìdáàbòbò lórí àwọn ilé ìwé jáde ìdálẹ̀ wa nàìjíríà bí ètò ẹ̀kọ́ tuntun ti bẹ̀rẹ̀ jákèjádò ilẹ̀ wa.
0: ẹ jẹ́ mọ̀ pé owó tó lọ bíi bílíọ̀nù méjìdínlógún náírà 18 bílíọ̀nù náírà òun náà ni olè wa nàìjíríà ìjọba àpapọ̀ nàìjíríà ló jẹ́ pé wọ́n taari jáde lọ́wọ́ nípa ìgbòho òfúrufú eléyìí tí ó jẹ́ ti olùdè wa nàìjíríà ní báyìí àwọn òṣìṣẹ́ tí wọ́n ní wọ́n lọ sí bíi 2700 tí wọ́n ti fìgbà kan ṣẹ́ ní iléeṣẹ́ olókòfún nàìjíríà airways lágbé pé wọ́n jẹ àǹfààní owó yìí.
1: orí tí ó ròyìn ogun kòkó ní kù ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo àwọn tó lọ ń kó yọ wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ fún àwọn oníròyìn kọ́ lọ́ ọba amájà sí nǹkan mu.
0: lórí àwọn mádàndófò àwọn iléeṣẹ́ mádàndófò náà lọ jẹ́ pé wọ́n ti pawó wọlé o èló ni wọ́n pa wọlé lọ́rọ̀ nípa ìgbìyànjú àti ṣe àtúgbékalẹ̀ okòwò tó ń pè ní recapitalization ni jẹ́jẹ́ mọ̀ epo owó tó ń lọ bíi tírílíọ̀nù kan ó lé díẹ̀ 1.08 trillion naira òun náà lọ jẹ́ pé àwọn iléeṣẹ́ mádàndófò ni wọ́n rí kójọ lórílẹ̀ wa nàìjíríà.
1: bàálà ń ta ọkọ̀ bá ti kú tó bá ti ń dé adójọ́ tó máa tọ̀ òwe ẹ̀rọ ni wọ́n ti ránṣẹ́ kínní kó oríire sí olóyè Jimoh Ibrahim gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ fún ti ìtarí àlàáfíà fún àjọ ìṣọ̀kan àgbáláyé United Nations ẹ kú oríire.
0: ibi tí wọn bá ti fẹ́ ni wọ́n ní a kì í tó abẹ́rẹ́ lójú wọn àmọ́ ìwé tó bá ti fẹ́ ràn yàn báyìí èèyàn máa ń tóbi ju erin lójú àwọn èèyàn ìjọba ìpẹ́ wọn ní orílẹ̀-èdè south africa ó ti hàn báyìí pé wọn ò fẹ́ rí ọmọ nàìjíríà torí ìdí èyí ìjọba àpapọ̀ olè wa nàìjíríà pàápàá jùlọ ilé ìgbìmọ̀ asòfin wọn ní kò sí ààyè pé bóyá àárín àjò eléyìí tó jẹ́ mọ́ tẹnu iṣẹ́ lọ sí orílẹ̀-èdè south africa mọ́ àti wọ́gilé.
1: arákùnrin kan àgbàlagbà ni àgbà fúàní ní ìpínlẹ̀ sokoto lẹ́yìn ohun jímọ̀ wọn gbọ̀n wọn kí ló fa sábàbí àjẹkẹ gbọ́ láàárọ̀ yìí o.
0: lórí àrùn jẹjẹrẹ ọ̀nà fún èyí tó ń bá wọn pò ní ẹkọ kẹyà èyí tó pè ní diphtheria ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé wọ́n ní abẹ́rẹ́ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí wọ́n gbà tí wọ́n ń fi àlàfo sí lọ́fàá tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kú ní ẹkọ kẹyà.
1: àwọn fúlàní dáràndáràn wọn tún gbìyànjú lánà òde ọlọ́pọ̀ rẹ aráàlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní amúgbalẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ benue.
0: ẹ fura ìfura làgbà ogun Wani pansa ofra lomo ki pansa jana aja ofra laja eji bonde o bafra ole oma ku wani awa ti wanji oma be we watu nti di awa gwani mo kore ko bayo te eti e ni furasi tofin ji oma be o bobi mo bimo eda abu ba mo mo yi o
1: anyi kule lo tawa anu le la sheningu enyi babo ni le yo ni le landlordu wipe ele ku die kato ni luba na ni ipele oyo ikano awa landlordu lo je kwe omba ya o akelegbe o ba sase papo wipe nko lo fasa ba bi o yawo re lo so ku ti dagbere faye o
0: awon olugbe ilu kan to pe ni itesiwaju omo arogun ni eba mo we npin ogun won ma ni ma gba ni laja osu keji le logun osu keji logun 18 months ta ti wa nu okukun birimu birimu pe ina mo mo so lodo awon ya ara pe fe faraju awa ta wa ni isu ti odo ni eyun ni egan ni igodo lati odun to lo Oni no so ko la to lo ina ti lo ati gba ni a foju kan na ni isu ti odo ni ego igodo abi awon ai ke idi to igodo ko ye wa o awon ti won aje ara itesiwaju omo arogun la na afariwo bodo pe dapo egba won inu ogukun la won wa
1: alopa gba lagba community wa Nigeria Darius Airufa lo pe case ori joba apapo le wa Nigeria tadi lese kini o fi gbeso igbajo Eje ko mo de wa Nigeria F1 ni boye AK47 lati gbogbo ti an banditi imoran lo mu fun joba apapo.
0: Eje mo pe awon oluko ni ti won lo bi egbon lona 50 le gba 250,000. Won na ni joba apapo so di mo wi pe awon se to baye lati da leko ki le to be da awon oluko ni won leko won ni iwe eri won yoran tito.
1: Nga ojo abi ni ba wa saba o. Won ni papo sise aye odun 25 fun oloye Adesoji Adeniji. Ajayi bembe keji yabo ni ko of ti Lagos ilolu wale idolu wale abi nda nda abani ko of Lagos kama yo kan bi ko gode kan pe lola ni o se rin to lowo ti igba fe jai da ko ipule
0: o ba ti da bai blessa luko
1: kama
0: je ka lo je ka lo soja ntori bi katakala je ti gbagbe ba ri bi e wa ti npo fulo bai ka sora

awẹwẹ má ba dàgbà débi tí wọn máa ta àwọn ìbàká fífí ògùn apẹfọ bawo láfíṣàdì yìí kò léwu fún ènìyàn ẹranko ẹja àti ohun ọgbìn ẹ jọwọ ẹ jẹ ká fọwọsowọpọ pẹlú àwọn òṣìṣẹ náà kí wọn ṣiṣẹ dé gbogbo àwọn àyè tí ẹfọn ti ń pamọ láìsí ìdíwọ kí gbogbo ẹ lè lọ ní mẹlọmẹlọ ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ tó lè di omi nù.

0: koko nu iroyin te si waju bond fm lawa na yin sudot na radio festival po to kari aye oju re kini iwe iroyin sa de punch ni won ti de re mi laaro yi iroyin loje balogun loju iwe iroyin tori pe ko si iroyin tori bi to awon bala nu mo se ipele iroyin mo adudu to ni popon ni won fi ko akole re kila le ti won se won ni etufa fifa ni fifa boya mori moko mora mori to moko mora mori ti bi mo gbesele mori ti o ah won ni on to yo pada ri mabo ni nje je mo ko won ni opolopo won Nigeria ma lo je poju won ma ti ni mabo lori egbele mo ko million ti won ko si ori oro awon ti won so pe won doko wo lori ajira ti won pe ni ponsi won ni ile ise kan ma tun ni o on no so di mo pe o tun gode kan pe o tun ti ko owo won Nigeria lo o ile de to wa je pe awon la na awon le bi ekun apoko je to je pe a ki gbo ni eno je meta ni opolopo lo awon kan ti eni awon NRC bless ya luko apa mo ti oye dogun anko awon olodari wa ni NRC mu eyin won lo orisirisi ni won so ipe o nsele lo le wa Nigeria to je pe o nlo ni bayi won ni platform kan to ni o gbe jade ele pe awon yen tun kowo le won ni nse leyun won ni ko ju bi inu osu ibere osu kaso inu lo to je ko bere won ni opolopo si ku egbele mu ku million naira si pelu ero npa pe won ma yo ma lo be won ni asiko to le pe opolopo ti wa ro pe boya awon ori egbele mu ku owo won ni bi kini un bo se lo re won pe ni PXES bear pixels lesson pe won ni gbogbo office won ti won ni ka pe wa Nigeria pa pa julo won ni o wa ni adamowa ati kogi won ni be lo ti gbile ju won ni ngba ti opolopo o ma de ibi ti won pe ni office won won ni igbe afere oko awa nkan be won ti lo opolopo awon ni reto e ko won lo si gbogbo bi ti awon kan lo won ba awon ti won ko owo le won ba awon soro ti kan ko si so ni pe ah awon ko mo se ma ri re awon ti ngba ni lo won ni won ba ti ko nkan le pe nti won fi ngba bi ida me edopo si ida dota o na lo je pe ohun goda won ni ba yen ba se nko si lo won se npo si de ko won ni awon mi a ma gba ida 100 ni odo 100 won ni gbogbo e ti wa ndun ma won yo won ti ro pe be ni o ma lo won ti wa po igbele mu ko won ti ro si won ti resi ngba to wa to agogo to tin ro ku boya awon gba nkan to po won ni bi won se lo re o ni ko ti e soro to nbo mi loju poroporo o ni jeje mo pe owo ile eko omo nlo npada mama kan soro ya agbalagba eni odun 28 68 years o ni omo omo owo to ye ki won lo sunday ko to ko fun ko to e ti sowo ile eko wa o pe ko nku dokowo ko won ko ba le po si o lo ti ba lo oporopo yo lo soro laaro yi igbo EFCC won ni awon fe gebi igbo EFCC won ye so ni mo laare won awon fe awon eyan to ba le fa awon ni awon eri to daju ati ona to je pe won le gba ri awon eyan to je pe won sise labi e do ya be so awon igbon yes de lo oye wale ano so dimo bi pe igbon na ni dake ko fun le ko ma wurun won ni awon fe awon iroyin to ni tumo to pe awon fi le gbon ju lati pe owo awon ti awon to pe won gbe awon eyan loju ni pa kiko won lowo yi e lo ka ko iroyin ni we iroyin Saturday punch laaro yi
1: lojo kedi nation laaro ti toni moko moko loye kayan office ni reyin akowo won en ba fe dagba ko gbologbo pa sonu lo wa rugo to ba papo le wa Nigeria pelu ase latoke wa dr dore le wa Nigeria so agbara me ti nu pe awon to ti fi rudu si se ko di dodun ma di logo jo gboro fofo si mi o won en ta fi papa je si se ile ise pa ko fu le wa Nigeria Nigeria Airways won ni won ka won ni SS ipele akoko 2200 2100 o wa ro papo pelu egbeta amo si 600 je egberun meje o le ni edegberun 2700 won ni no won dun ajo won ko yen ja si pa awon iyawo ate bi won to je pe food kan tabi ikija lan ta ku ti ta koko si koko obe won won ni won pada ma si be o won ni egbele mu ko billion 22 naira joba papata re se ta gege bi alakoso foto na won le wa Nigeria e to ko je ogbeni Taiwo Oyedele won ni sa mo dupe to wa so gbola meeti nubu to ni ka won so owo yi won ni ipele akoko ipele elekeji won ni alati ti ndu alati to ba si nwole yato wa laarin credit ati debit o no won dun won si dupe lowo aso agbola meet ni pupe wube se be ni won o ti o te di nation e na ka laaro ye
0: loju e kiri iwe iroyin Saturday the telegraph laaro ye iroyin lo je balogun loju iwe iroyin tori pe ko si loito bi to awo fun balanu won se pele iroyin awo dudu to won se pele won mu awo fefe won fi ko akole re nje kini alaye ti won se won ni ba se lawe enikan yi ana re lodi agbarijo pa awe gbolu koni lawo le e ko ya fi ifa victory wa Nigeria ta mo si asu won ma so di mo pe awon pada si iyanṣẹlo ta ma iyanṣẹlodo nigbati ijọba ko to pe oda olohun to je pe kaka ki o so la iya je ijọba nse ni won bubo to ni bi obire ye wa yin ile ye gbogbo ile ti ijọba se fa won ile o mu se o tun wa daran mi si ile ta fi we pe kò sígbà tí àwọn onígun lè yanṣọ lóde o àjọ náà nínú ìwé àpilẹkọ tó ọkọ tó ń sọ nímọ̀ pé ṣe rí wọn ní kókó ni wọn pè léegun yókùnkùn léegun àbàdàn ká sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ náà léegun òótọ́ pé ìjọba ò ṣe owó tó pẹ̀lú àwọn o àdéhùn tí wọ́n bá wọn ṣe lọ́dún 2025 wọn ní jẹjẹrẹ pé ìjọba wọn tasẹ̀ àgẹ̀ sí bákan náà wọn sọ nímọ̀ pé owó kan tó jẹ́ owó oṣù mẹ́ta àbọ̀ tí wọ́n jẹ àwọn olùkọ́ wọn ni wọ́n kọ̀ wọn ni wọ́n sọ bákan náà wọn ni wọ́n tún wọ́n mọ owó àwọn olùkọ́ kan wọn ni wọ́n kọ̀ wọn sọ wọn ni bákan náà owó kan náà tún lọ bí bílíọ̀nù rẹpẹtẹ náírà eléyìí tí wọ́n ní ó jẹ́ owó kan tí wọ́n abala kẹta tí wọ́n yọ nínú àwọn owó olùkọ́ ìga ifáfitì wọn ni èyí náà wọn ni wọ́n kọ̀ wọn dá padà nínú àti jáde pé ìtẹ́ tó jẹ́ ààrẹ fún àwọn àjẹgbẹ́ asù ọ̀jọ̀gbọ́n Christopher P. Wuna tó yẹ pé wọ́n tẹ̀jáde wọ́n sì sọ sí àwọn oníròyìn ní àròyìn ìṣẹ́jú ti Friday wọ́n ní lópin ìpàdé àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àgbà ẹgbẹ́ àwọn àjọ asù náà nínú ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe ń lu Abuja lọ́jọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n níbẹ̀ làwọn ti fẹnu ọ̀rọ̀ jóná o ìpè níwọ̀n àgbà tó jẹ́ pé kò sí orin tó dùn létí ìjọba ju ká yanṣẹ́lódì la jẹ́ pé ìyanṣẹ́lódì náà ni àwọn ogun lẹ́wọ̀ gẹ́gẹ́ bí asù ṣe ń sọ wọ́n ní kò sí nǹkan táwọn fẹ́ ṣe wọ́n náà ti sapá àwọn ti jogún bọ̀nà àwọn ti rìn àwọn kọ̀wé àwọn ránṣẹ́ ẹlẹ́sìn àwọn tẹlẹ́sìn wọ́n síbẹ̀síbẹ̀ ìjọba àpapọ̀ wọn dá lọ torí ìdé àwọn ogun lé ìyanṣẹ́lódì o ẹ̀rọ ọgbọ́n ìwé ìròyìn sáré telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: Kókó ló lọ sí ẹbọn ẹfẹ̀ náà ló já pọ́n tẹ̀síwájú ọjọ́ ń sọ̀rọ̀ àwọn sáàfù láàárọ̀ ti tòní torí pé mo rẹ́gẹ̀dì pọ̀ ló jẹ́ kí wọ́n ní bàbá sí wàá gba ìgbẹ̀rún máa dé ń bẹ lábẹ́rù lè fi rò pé kò sí wúlé kwetire wọn ìjà ìgbé pamọ́ àwọn alákòóso ilé ẹ̀kọ́ gíga ifáfitì fútó ló máa dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró lẹ́wà nàìjíríà o wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé ní pé sunday tó pọ́ kọjá àwọn akẹ́kọ̀ọ́ obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ajínigbé tó jẹ́ pé ẹ̀jín gbé pamọ́ gẹ́gẹ́ alūkkóró fún ilé ìwé náà tó kàn jẹ́ òrapẹ́ èsogo ló ń dúpẹ́ ó ní ìṣàkóso fún àwọn ilé ẹ̀kọ́ náà wípé wọ́n wò lọ́ tó sì pé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì ọ̀hún tó jẹ́ pé ń gbé lọ sínú igbó kìjikìji wọn náà agbófinró ti ṣiṣẹ́ lórí rẹ̀ wọ́n sì ti dá wọn padà wọ́n kan sára sí iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà wọ́n kan sára sí iléeṣẹ́ jagunjagun ilẹ̀ wa nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ dáàbòbò tiwantiwa wípé inú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ fún ìgbésẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ yìí ojú ìwé kìnìún

0: baba la won won le oloye ajaibe bi je kodimo bi pe ire ajo nto ro mo ti oni fede ati isokan yi gugu awon olugbe bi pa agboro bola fo olola ni o ran se kini ko retin bale sodo oloye adesoji ajaibe o ma se n para di ma se n gbara di fire do karun di logbon pe baba la won won le oloye ajaibe bi je kodimo bi pe ire ajo nto ro mo ti isokan yi gugu awon olugbe bi pa agboro bola fo olola ni o won le tojo po wa n kale fun oloye ajaibe bi lagbo pe o se abewo si awon mo tojo pe won o lobi ti oni baba ti won oni ya won si tare egbele mo kun won tare fa awon omo na iyan debi oduro ba kan na nigba ti koko si na ba gode kan won wa dupe lowo olorun oba eda to ko seda awon se ripe bi pe do lopolopo ata won te ko sati leyin fa awon tori pe egbe ke fowo ti le gba ramu fowo ti futi ayeye to ro to ni fe de ati anu ati sokan to je pe o gode kan oloye ajayi bebe to je ko dimo pe bomode ba ko yan na gba fitan bale baba to yo ba wa baba tan ni ko ti lo bi odun 25 to pe ti wa lori apere ti le kute ye ke bi eye bi pe teni teni ki san tata lenu lora mu ya re ti o poropo awon ma ide to si je pe tari sa awon olugbe be iyan debe oduro bi pe eto ro mo ti ife de eto ro mo ti so pe eto ro mo ti alaafia bi pe o gode kan ni Lagos Island bakan na loloye ajayi be je ko dimo bi pe awon bi pe to ti to ki oba riluwan baba to de olowo eko baba forward oba ti ile eko fun ati leyin awon ibi won se n tan sa kesi ati to won ti alaafia ati to won ti sokan oloye ajabi oloye ajayi bebe wa gosuba sandakata fun oba eko o ni toro ti koni janu ku baba lo je po je fawon to si mo fun won nimoran Lagos Island bi pe gbogbo olugbe ipile eko eku orire o bi ko so joba awon bi pe to won mo ti okowo bi pe o fun loke la Lagos Island o si je pe opolopo sere pon ti tarifa won je pe won ni se lowo koko le se bodo fe o n te siwaju o
1: ẹyin mọdé yìí èmi gan ti sọ pé màá máa polongo mẹdíánà kínní torí ẹ wò ó kò sínú ìyarun tá a fi yarun àdùkẹ tí kì í sunkún rẹ le nígbà tó wá yá èyí ṣe gbogbogbo alẹ irun ẹ bẹẹ ni làpálàpá ò jàrí kan rí mú mi àmọ ní kété tí ọwọ mi ba àwọn èròjà tún un ṣe mẹdíánà 0-15 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mẹdíánà 0-15 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọ́dọ̀ bẹ̀rẹ̀ sí lò ó ní ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú àwọn ọmọ mi là sá lọ bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mẹ́nà 0-15 fáwọn ìkókó tí kò ní níwájú àti àwọn tí wọ́n ti fá lọ yìí dá mẹdíánà 0-15 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé ní mẹdíánà air product wà káàkiri ilé ìtajà ó yà pè sórí 0702-500-7861 0809-1799-333 mẹdíánà gbogbo

0: Alliance lọ́tọ̀ lọ́nà àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
1: Róró wa o, ẹ̀dẹ̀ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe rí àbúrò òróró tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò òróró 90ml Power Oil tuntun, ₦300 péré ni, ó sì fani lápò ìyá.
3: Orí iná àti iṣẹ́ ìyanu Mortuary Fire Miracle Ministry MFM ìgbọ́dùn gbígbàrejọ ìgbọ́dùn pè wá sí àdúrà àgbáyípo marathon prayer tí oṣù kẹsàn-án nígbà 2036 níbi tí àdúrà tí ń rọ̀ bí òdò fún yìí ìpàrà látòkè wá àwọn power of the holy ghost agbára ẹ̀mí mímọ́ àdúrà ń tú ìdè jáde jọ wednesday láago mẹ́fà àbọ̀ àárọ̀ kùtùkùtù ní o àti ní gbogbo ọjọ́ sunday jẹ́ àárọ̀ oṣù september a máa gba àdúrà o àdúrà fún marathon prayer for transformation àti tí wà ládùúgbò tó ti pẹ́ lórí ìròyìn ọlọ́run sì ń jẹ́ àbí ti ìgbani ibi ìbápá jẹ́ àdúrà ni Mortuary Fire Miracle Ministry MFM ìgọdùn mẹ́gàrìjọ ìgọdùn lẹ́kọ̀ọ́ 18 Alhaji Ede bus stop ládojúkọ Lagos gọdùn ẹ pé 08130403736 tọ́ni ẹ má gbẹ̀yìn pastor Sọlá Jọ́sẹ̀ mẹ́gàrìjọ náà overseer pastor Dr. Dike Olúkọ̀yà alábòjútó àgbà MFM worldwide Jésù lolúwa.
4: Ẹ̀yin ogun alágbàtọ́, orí ilé wọlé dé o. Ilé-ìwé Muslim Association of Nigeria, èyí ni ilé-ìwé àgbáríjọ àwọn Mùsùlùmí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ti gbé ìlú lákalẹ̀ o. Fẹ́tọ̀ àwọn ọmọ yín bẹ̀rẹ̀ látàwọn ògo wẹrẹ. Ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé girama. Èyí ni kindergarten, nursery, primary àti secondary school. Padà gìrì bọ̀dí number 22 Amotu Street, Ọ̀bọ̀dé tó mọ̀ ní Sùré. Ilé ẹ̀kọ́ wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ o. Nílà Mùsùlùmí ni látàbọ̀ nígbàgbọ́. Ilé ní àwọn ẹ̀rọ ohun ìgbàlódé bíi kọ̀mpútà, yàrá ìkàwé ìgbàlódé àti ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì lọ́kàn sí wa o. Tí ó káwọn ọmọ yín láti ilé yín wá sí ilé ẹ̀kọ́ padà sílé ní kẹ̀lẹ̀. Owó ilé ìwé wa ń kọ́ o. Kò gbanilára rárá. Fún àlàyé ẹ pè sórí 0035293693 lẹ́ẹ̀kan sí 0802933. Ilé ìwé Muslim Association of Nigeria, ìbọ̀ Ọlọ́run.

0: onúwẹ̀rọ yìí ń tẹ̀síwájú bọ́dẹ fẹ́m náà láwa 92.9
1: wà pọ̀ tó kárí ayé alájì o
0: alájì o alájì fàtẹ́ anífowósólówó síbà kí ló ṣe
1: wọ́n pè àṣẹ àkè wọ́n ní ìta kàyẹ pé olóyè àjà yìí bẹ̀m̀bẹ̀ ni tó márùndínlọ́gbọ̀n orí àpèrè babalá ikú àkíyèsí o àjọṣepọ̀ oníbàjẹ́ lọ́la lẹ́dùnmarè
0: wọn náà bá ti bèrè kó tó ka òfin rọ òfin ìwádìí ọkọ̀ kó tó pé ẹ̀kọ́ wá pè ẹlẹ́jọ́ ẹ̀kọ́ àṣekọ́
1: ẹ̀sàdùpẹ́ lọ́wọ́
0: wá pè ẹlẹ́jọ́ láti dúró
1: fẹ́rọ ọmọ ní kejì gẹ́gẹ́ bí ara rẹ̀ àti mò ń sọ fún ẹni tó ti làájì yẹn ó tó wá ń gbógun tì
0: mí
1: àfẹ́ni ọlọ́run bá ló lè sọ̀rẹ́ ẹ̀ tó jí
0: kó tó pé ó kọ olóòkọ bẹ́ẹ̀ dáadáa nínú ọkọ bẹ́ẹ̀ ń dún bù
1: yìí ọba wa yé ni wọn mọ ó ní àmọ síwí ànijẹ kọ pẹnu ni ó sì ti pẹ kí àṣà ti dúpẹ lọwọ wọn kí ló tó wá dé tó ń gbógun sí mi
0: n bá tó ju
1: kí ó kan sí ẹsẹ
0: ọsàkùnrin
1: ní ọjọ
0: rẹ ọsàkùnrin
1: ó bọrí sáfù ẹyọ
0: káfọ
1: parí kókó ó sì fọ
0: lẹyọ
1: ọmọ wá káàkiri fọ
0: ẹyọ kókó onúwẹ̀ ìròyìn jẹ síwájú ní sáré telegraph láàárọ yìí jẹjẹ wẹ pé ó ní àyẹ̀kò tó ń ké mọ́mú jẹ́ ọjọ́ kan bọ̀ tí ó kó sí papọ̀ lọ́dẹ̀ àwọn kan tí wọ́n jẹ́ àwọn ikọ̀ tọ́yẹ́ pé kò àwọn oníméjì tó máa ń ṣe gbáwọn èèyàn lójú ni pàápàá jùlọ àwọn tó ń bá jẹ́ olówó wọ́n á jí ọmọ wọn gbogbo wọn máa béèrè owó ọwọ́ ìṣìnkú àwọn àjọ agbófinró máa tẹ̀wọ̀n wọ́n lè kó ìlú àwọn àjọ tó ń pè ní anti kidnapping unit tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó lábẹ́ àkóso csp sunday krima òun náà ló sọ nímọ̀ pé ìṣìnkú wọn bá àwọn èèyàn mẹ́fà kan tọ́yẹ́ pé wọ́n máa ń gbá àwọn èèyàn

0: wo bi soro koda won lawon mi gan won ma lo sile ijosin ton ba dele ijosin won ma se bi en ton nowo en ton se kini gogo ara ijosin ara le ijosin won mo won pe pe won le so pe awon je oluko ni nile eko e ma ku omo wa ere ni awadare won se je omo ku lo re o awon ajo ti gbogun ti ba se nfe omo se daruke ton pe national agency for the prohibition of African in persons won won so ni mo pe awon lo bi 180 na lo je pe awon ri gba to je pe lawon awon ototo na lo je pe won ti ku awon na ka ki to je pe awon yin gba to je pe awon ti won to awon yin gba lo won je awon to je pe won pe ara won ni awon agbe egbe roro awon principle set organization won mo se pe awon re to je pe iro buru yo won palu ni won paro fa awon obi won fin je awon mo gbe omo wa ku ni di omo ti won e na gba iwe re sa de punch la ro yi e ba run yi nbe
1: on FM 92.9.
2: Mami, mami, what's going on in life? I tell you, what do you want? Ayo, be. You want to know your mother? Don't want to get caught. Don't go back. You want to repair? Only rescue. Don't fail. You want to run? Only rescue. See, we don't miss our lorry. Lawyer, engineer, banker. I want to allow. I want to call home. I can't watch me more wrong. I'm going to record it. I did that to you. You want to be there. What that was it? I don't want to see. You told me I want to know you want to go. Be kind in that city. Must see. Probably at the college you want. In your memory, because I am scientific. Put up for four men. You like me. You won't pay. Only let's go sleep there, buddy. Oh, that's a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, a lot of you. You know, Shall I see? Malaga the area, Yamera, Akado, Yodo, SDA, telephone 703-710-8585. That is 703-390-8503. Only in a school, 11 with those Sabadoro.
3: Àjọ tó yẹ tẹ̀rẹ̀ jì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjẹ́ 27 ní tiwi pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí èyí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáà pamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft. Ọba yìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdégọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ ti kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 808-076-6813 tàbí 802-317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Rakim Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.
4: Ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú. Àyípadà ń dé bá ìpínlẹ̀ Èkó. Ìlú bá ṣe ń tu àkìí pààrọ̀ èròjà ìlọsíwájú. Nítorí àkìí pààrọ̀ awakọ̀ nítorí ọ̀nà ìgbà ọ̀tún nìyí. Ṣùgbọ́n yẹ ká gbé lórí ìpìlẹ̀ tá a mọ̀ tó ń ṣiṣẹ́ dáradára. Kadri Ọbáfẹ́mi Hamzat, adarí tó ní ìrírí, a ti dán wo àríwá àwọ̀ rẹ̀ kájùlù. Olóṣèlú tó mú àwọn ètò fún ìlọsíwájú. Ṣèbẹ́ni tó bá mú òun ló yẹ kó pa bìnírè. Ọmọ abílọ́gbà tí kò ní ṣiṣuyọ. Ọ̀kan gbòógì lára igi lẹ́yìn ọgbà ìlọsíwájú tó ti sùn á bọ̀ ní ìpínlẹ̀ Èkó ni. Olóṣèlú tó mójú lè jẹ́ ìdàgbàsókè tí kò ní já wa kulẹ̀. Òye ibi tá a ti ń bọ̀ yé dáadáa. Bẹ́ẹ̀ sì ni ìrọ́jú la ta fẹ́ dájú fún Hamzat. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti ìlọsíwájú ìpínlẹ̀ Èkó. Ìtẹ́lọ́pá àṣẹgun ti wa. Hamzat, ó mọ̀ tó tọ́, ó mọ̀ tó kàn. Fún àǹfààní gbogbo ìpínlẹ̀ Èkó. Dìbò fún Dr. Kadri Ọbáfẹ́mi Hamzat. Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Èkó. Lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. PBAT KH Diaspora Campaign Directorate. Ló rọ mí níṣẹ́ pàtàkì.

0: ilé-iṣẹ́ Bond FM náà ló jẹ́ pé ó rẹ̀ síwájú aago méje kù ìṣẹ́jú mẹ́wàá. Ẹ gbàgbé onígbògbò kí lọ́nà ibi tá a wà yìí o. Ìta àti wúrò yẹn tegbòtegbò tẹ́kàntẹ́kàn lábẹ́ ọba Adéyẹmí Olúwaṣẹ́gun Olúwatóyìn Àjẹsọ́. Sídẹ̀ wàn ọ̀sẹ̀ tó ní gbogbo káàbàtà ọba ní kí ọ. Lọ́jà kí n tún rọ́ọ̀lù ẹ lọ sínú ìwé ní gbélé bọ̀ ọ́. Wọ́n ní màálù tó sò ìdùnnú alápàtà ni. So ti yọ ọgbẹ́ tó bá wá dùn iná ni àwúre àwọn olóúnjẹ. Wọ́n máa fẹ́ gbé ìgbésẹ̀ kan o.
1: Èmi ò kúkú mọ̀.
0: Wípé kékun ló gbọ́
1: kọ́sọ́. Ìwọ́tọ̀ yìí
0: káyọ̀ lọ́wọ́. Ọ gbọ́dọ̀ mọ̀. Ìfapò rẹ̀ bàbá Amárá client rẹ̀.

0: bá lè fi sọ̀rọ̀ akèrègbè ní mọ̀ kó pẹ́lú kó pẹ́ lábúlé mọ̀ nǹkan táwọn lo akèrègbè fún o ẹgbẹ́ pdp láwọn òní gbà ọ fún ìjọba ìpínlẹ̀ kwara pé pátákó ògbólógó àwọn pé ó ti dá oyewe sílẹ̀ láàrin ẹgbẹ́ òsèlú pdp àti ìjọba ìpínlẹ̀ kwara wọ́n sẹ́ kwara ń pè sí àkíyèsí wípé agbègbè agaka ìyẹn ní ìkórìtà kan ní ìlú ìlọrin wípé àwọn pẹ̀lú pátákó tó pẹ̀lú rí kalẹ̀ àwọn ọba tó jẹ́ kó ti wúlò ìkílẹ̀ tó mọ́ wọn ni ẹ̀dúná sí ọ̀rọ̀ ló wú pátákó owó ni àbí àwọn ẹ̀mẹ́rin lọ́dà pátákó owó ìjọba ìpínlẹ̀ kwara làwọn nǹkan kan bẹ́ẹ̀ agbọ́nsẹ́ oyeṣẹ́jú olóko ni kudo ẹbí olùdíje fún ipò gómìnà ní ẹgbẹ́ òsèlú pdp ní ìpínlẹ̀ kwara òun nímọ̀ ẹ̀rọ kalẹ̀ káwọn ló pe àkíyèsí ni pé kí la gbé kí la jù ẹ rí pátákó ológo tèmi náà rí pátákó ológo tèmi ta ló wá ń da ti pdp owó rẹ̀ ní ìpínlẹ̀ kwara wọn ni kò yá wọn mọ o níwọ̀n èdè ní sàn ní ìgbàlégbà ìgbélégbà ẹ̀ náà kà láàárọ̀.
1: olúwe ìròyìn tẹ̀ síwájú wọ́n ń sọ fún mi pé mo pẹ́ lóko mọ̀ nípa kiri kí n máa ṣe bẹ́yà ọmọ ni pé ìtàkùn tó so gbá ń lọ sàgbè náà ló ṣe lẹ́gẹ̀rẹ́ ìpàjẹ́ náà ló so gbà kọ́ àti ìtàkùn tó so gbá àdé tó sàgbè tó ṣe lẹ́gẹ̀rẹ́ jẹ́wọ́ dáadáa ẹ̀rí pé nǹkan
0: kan náà ní ìtàkùn Alhamdulillah.
1: Pati àwọn gan tó bá kí gan fi ọ̀dàdà ń sì sá lọ. Ọkọ̀ ní wọ́n yẹn tẹ̀síwájú ní wọ́n yẹn sáré telegraph. Wọ́n ní nǹkan tá a bá ṣe lánàá ìtànmálé ni. Èyí tá à ń ṣe lọ́lẹ̀ yọ padà dìtàn lánàá. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo tá a bá ti ń ṣe pátá àti tó da àti ìdíkùdé. Gbogbo ẹ̀ náà padà jẹ́ ọ́nú tọ́ o. Nígbà tí àwòdì ń rè bàrà tẹ́fù tá a ní kán dájúdájú yọ padà jẹyọ nínú ìtàn ni àwòdì tó sì ń rí ìbára rẹ pé ọ̀dà náà lánàá òde yìí wọ́n ní àwọn orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n máa kóra jọpọ̀ wọ́n ṣe àjọ̀dún ìrántí ọjọ́ kẹsàn-án kọ̀ọ̀lá ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án èyí tí wọ́n ní ó pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lánàá òde ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ibi tó ọkọ̀ òfurufú kan èyí tí àwọn afẹ̀míṣòfò tó pé wọ́n lò tí wọnú ilé ńlá kan tó jẹ́ pé ó kéré tán èèyàn bọ́ sí 184 náà lọ jẹ́ pé wọ́n padànù nígbà tí ọkọ̀ òfurufú airline flight 77 fẹ́ pé ó wọnú pentagon níbi tí gẹ́bí president donald trump ṣe ń sọ lánàá òde yìí wọ́n láyé pé àwọn lè gbàgbé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ aburú tó mìlú wò tó tìtì bí ó wọ́n ní lára àwọn tó yẹ pé wọ́n bẹ níbi ètò ayẹyẹ náà lánàá òde yìí òun náà láti rí àwọn orílẹ̀-èdè amẹ́ríkà tó yẹ pé wọ́n sì ń bẹ láyé bill clinton bẹ́ẹ̀ george w bush wà ń bẹ barack obama bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti joe biden gbogbo wọn pátá ni wọ́n lọ síbi ayẹyẹ náà ló new york tó sì jẹ́ pé wọ́n lọ sí ibi tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó pè ní world trade níbi tí ó kéré tán èèyàn tó lọ bí 2,000 pe búra tó dúbà yìí gbogbo àwọn èèyàn tó mẹ́bẹ̀ náà lọ jẹ ọlọ́run bá nípè wọn ní bákan náà ni ọkọ̀ òfurufú náà tó já pè ní pennsylvania wọn ni wọn ṣe ìrántí èyí náà lánàá òde tó jẹ pé wọn gbàdúrà sọ nínú ọkọ̀ òfurufú tó pè ní flight 93 yìí wọn ni àwọn èèyàn tó wà ń bẹ̀ wọn àwọn ọlọ́run bá nípè ọdún 15 rèé o tí wọn ṣe ìrántí ìfẹ̀míṣòfò eléyìí tí wọn ní àwọn afẹ̀míṣòfò tó yẹ pé wọn kó bá orílẹ̀-èdè amẹ́ríkà ọjọ́ kọkànlá oṣù kẹsàn ọdún 2001 ẹgbẹ́ ìròyìn saturday telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn.
0: kókó ní ọlẹ́ sọ ẹbọ́ ọdẹ fẹ̀lẹ́ ló tẹ̀ síwájú gẹ́gẹ́ laago méje lù tí ọba rí bẹ́ẹ̀ wá gbọ́ ọwọ́ rẹ̀ kó ra lé kaná torí mi mọ̀ọ́rẹ́ rédíò nàìjíríà mọ̀ọ́rẹ́ lóye sẹ́gun àti olóye tiẹ̀ ní sájà pín ní sẹ́gun gbélé ọkọ̀ rẹ̀ kọ́ ní rẹ̀ sì ní sọ́rọ́bà rí gàdúpẹ́ lọ́wọ́ yẹn. Ìjọba àbílẹ̀ ogun ìdàgbàsókè 37 bó ti ò ká mọ̀ àròyìn tó ẹsẹ̀ kúkú náà ṣe pàtàkì. Wọ́n ní ojú àwọn
1: ọmọ
0: gbọ́dọ̀ jẹ́rìí inú àìlégí lógún ká mọ́ mi èso rẹ̀. Wọ́n náà mọ̀ bá dọ́dọ̀ rẹ̀. Ló jẹ́ kí n kọjá lọ sí ìjọba.

lọ́tìtọ́ ẹgbẹ́ atre lábẹ́ ààrẹ olè ìfàṣẹ́gun elégùsì ọpẹ́ mo lọ ìkàtẹ́ tẹpẹ́ fún ìwọlé sáà lẹ́ẹ̀kejì ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tinubu àti dídórí àlífà ọlọ́lá ọbáfẹ́mi hamsat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó ó gbé alára lè tẹ sójú ọpọ́ ìfálóhùn rírẹ ajé ire ìṣẹ́gun ọ̀tá ìfálóhùn orílẹ̀-èdè ìdògo ó ní ọrọ̀ ajé orílẹ̀-èdè máa dààmú yọgọ̀ jákèjádò àgbáyé ìkìlọ̀ ìfanikí atọ́jà ọmọ ẹgbẹ́ dáadáa nítorí tábà nílò wọn sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ni ìwúre fa gbé aláya máa wáyé ní ìrókò ọ̀wẹ̀ nílùú ìlàsàn ìkàtẹ́ lẹ́gùsì lẹ́gbẹ́ expressway bẹ̀rẹ̀ laago mẹ́wàá àárọ̀ kí ẹsẹ̀ gbogbo oníṣẹ̀ṣe pé o ìṣẹ̀pẹ̀ wa o kọ́tù kóbà la ń fi ìṣẹ̀ṣe ṣe o olùkéde yẹyẹ folúṣọ àìnáyé ògbó ọ̀gá ìyálòde ṣàṣà kìndọ̀ first vice president gbọ̀gbẹ́ oníṣẹ̀ṣe

0: péré náà lẹ ń gbádùn mọ́lẹ̀ fẹ́m lọ́wọ́ àrùn ètò dọ̀tán àrídìí òfẹsọ̀ wá pọ̀ tó kárí ayé ọ̀rẹ́ mi ìbàdàn ní bàbá ń kọ̀ yín lọ́kọ́lá kì í sí páǹfì wọn sí ẹyẹ ṣùgbọ́n wà lérí ẹ̀kọ́ ń bẹ̀ ni èmi a sì máa pa àwọn bàbá mi lókè òkun pé àchẹ̀chẹ̀ àlèbí tẹ́ǹkì kùn ní ọ̀dọ̀ tó yípo wọn fẹnu ẹwẹ́ nù ẹ̀jẹ̀ nínú wọn yóò sáré tribune láì ilé ẹjọ́ ìbílẹ̀ tó ń pè ilé ẹjọ́ kọ̀ọ̀kan tí kì í ṣe torí ìwà nàìjíríà ni wọ́n fún láti lọ́wọ́ jẹ́ lọ sí ìbàdàn láàárọ̀ yìí ìbàdàn gbẹ́lẹ́pọ̀lọpọ̀
1: wọ́n bá rárá déjì ọ̀rọ̀ akọ̀kọ̀ káńtọ́ kàkà ọdún tó ń lọ
0: ìbàdàn gbẹ́lẹ́pọ̀lọpọ̀ ni olóòtú sọrọ fún ilé ẹjọ chestone ni wípé ọkọ òun wípé ńṣe ló máa sọ fún òun pé ṣe rí nǹkan tó ń pè ní márẹ́jì scam ni gí ẹ ni ló ń pè márẹ́jì kì í ṣe ó ní kí ló bá tó sọ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn tí òun bá wípé ó wà tóbìnrin kan ṣe lè máa lọ wẹ̀ papọ̀ tí ì sì ṣe àwọ̀ ẹ̀ ìyàwó ẹ̀ tí òun wà nítorí pé òun ṣiṣẹ́ abẹ ọwọ́ àwọ̀ tóbìnrin kan wà lọ́jọ́ wẹ̀ ó nígbà tí ìyá ọkọ ọmọdé sọ pé mọ ìgbéyàwó scam ni ẹ̀tọ́ ni stella muwalumba ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ló sọ ọ́ dímọ̀ wípé ohun tó fà á tó dàbẹ́ ni pé ìgbéyàwó wọnú ó fẹ́ wọmi òun ni pé nígbà tó òun ṣiṣẹ́ mọ́ látọdún 2022 lórí pé òun lóyún fún ọkọ òun elijah musayabanu lọ́gbọ̀n stella muwalumbanga ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ló sọ ọ́ dímọ̀ wípé ohun tó fà á tó dàbẹ́ ni pé ìgbéyàwó wọnú ó fẹ́ wọmi òun ni pé nígbà tó òun ṣiṣẹ́ mọ́ látọdún 2022 lórí pé òun lóyún fún ọkọ òun elijah musayabanu ẹni ọdún 22 ó ní láti gbà tó òun ti ṣiṣẹ́ mọ́ yìí lòun ti ri pé ọkọ òun ó yí padà sóun torí pé kọ̀ọ̀mọ́ adétọ́rọ́ kọ́ bọ̀gbà lọ́wọ́ òun mọ́ wá di pé gbogbo nǹkan tó bá yẹ kí òun gẹ́bí ìyàwó kó o ṣe àbúrò rẹ̀ ló ń ṣe ó dà ṣòkòtò àwòtẹ́lẹ̀ rẹ̀ tó yẹ kó jẹ́ pé òun lòun máa ń fọ tẹ́lẹ̀ ó dàbò lọ síbi iṣẹ́ tó ń dé òun lòun máa ń kó gbẹ̀ tó máa ń fọ ó ní kọ̀ọ̀yọ́ kó o fọ ọkọ̀ mọ́ wá di pé àbúrò rẹ̀ ló ń kó fún kọ́mọ afọ́ ní ẹgbẹ́ tó bá ti ẹ̀rẹ́ ọkọ̀ gan àbúrò rẹ̀ ló máa sọ pé wá báwọn fi nǹkan wá ara ní nǹkan tó jẹ́ ẹ̀tọ́ òun tó jẹ́ ojúṣe òun tó yẹ kó o ṣe ó ní kódà tó yẹ débi gbá àyà rẹ̀ gan

0: omi gbóná yàtọ̀ sí tí mo sọ ní abẹ́rùn tó sọ ọ́ta ìbẹ́ pa wà bàdàn láyà jẹ́ lọ bí àgbẹ̀ ẹ̀wò láàárọ̀
1: omi ò ṣe mu bí ọtí a ti wà ní abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí ohun ta fẹ́ kẹ́ màmá yìí bàbá ìjọwọ́ lọ́dẹ kájọ forí kúrí fi kùn lukùn lórí ẹ̀ ṣẹ́wọ̀n pé tó bá ti di gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àti ọjọ́ àìkú sunday báyìí ohun ta máa ń yẹ̀ wò ó ní ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ti ìdílé wọ́n bi tá à ń lọ lénìí ni ìgbéyàwó ayé òde òní wọ́n ní owó tí àwọn èèyàn máa ń ná fún ìgbéyàwó lóde òní àwọn ló máa kọjá bẹ́ẹ̀ exorbitant cost of wedding wọ́n pé wọ́n ní ìgbéyàwó alábọ́dé pé wọ́n fẹ́ ṣe òun ọ̀fẹ́ kó dàbẹ́ pé wọ́n fẹ́ náwó púpọ̀ wọ́n ní ó kéré tán bíi kí wọ́n máa ná mílíọ̀nù márùn-ún kọ́ wọ́n àmì wọ́n máa ná owó owó ìgbéyàwó lẹ́nu wọ́n máa ná bíi mílíọ̀nù lọ́nà ogójì náírà torí àwọn nǹkan tó fi wọ́n pẹ̀lú àwọn tó yẹ pé wọ́n máa bá wọn ṣe àwọn ètò kódà wọ́n ní bòmí gan wọ́n ní àwọn míì bíi erékùṣù èkó yẹn wọ́n ní àwọn owó tí wọ́n máa fi ń ṣègbé àwọn máa ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà 80 million naira
0: court wedding gan kọ́
1: wọ́n ní court wedding yẹn bí ìyẹn wọ́n kéré tó owó tó máa ná mẹ́ẹ̀ pé wọ́n kàn lọ sí court lásán pé kì í ṣe pé wọ́n sì ná bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ́nà ṣe 500,000 naira owó ńláńlá tá a fi ń ṣe ìgbéyàwó yìí ọkọ̀ àjẹ́wó kan tí wọ́n bá dé inú ilé gan kí ni wọ́n máa jẹ níwọ̀n bá ti ń gbogbo owó tí torí àbí.
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe ìgbéyàwó yìí lọ jẹ́ pé wọ́n lọ ọmọ ya owó kí ìgbéyàwó náà
1: kúrò bá a. wọ́n á wọnú gbèsè ní irú àwùjọ tá a wà yìí tó yẹ pé àwọn èèyàn kan fẹ̀ kọ́kọ́ máa ń fẹ́ ṣe àwalawà ń bẹ̀ wọ́n fẹ́ máa sọ pé a ṣe káyé gbọ́kọ̀rún mọ̀ wọ́n lè mọ̀ pé kíní kan wọ́n sì máa lọ torí ẹ̀ lọ jẹ gbèsè. Èmi náà lọ bá ìyá alágbájá ṣe nígbà ìgbéyàwó gàdíyà ìbá wà ń bẹ̀rẹ̀ bá wọ́n ṣe ní irú nǹkan tó ń ṣe lánàá fẹ́ ṣe a máa lù tí wọ́n pa á tún máa ṣẹ́jú tí wọ́n. Wọ́n á lọ yáwó wọ́n á lọ jẹ gbèsè.
0: Lẹ́yìn ìgbéyàwó ojú tọkọ tìyàwó ojú ẹbí náà wà le koko.
1: Ojú ọmọ. Ọbẹ̀ tó ní padà gbẹ̀yìn màálù. Bẹ́ẹ̀ bá pa màálù.

0: news. Yóò máa kojú ikú Hull City ní Stamford Bridge lónìí gbọ́ngbọ́n ni. Ó máa ta lẹ́nu, ó máa ta lẹ́nu torí wípé Chelsea sọ pé wọn ò nígbà ní Premier League season tó bẹ̀rẹ̀ yìí. Àwọn ò fẹ́ fi nǹkan burúkú bẹ̀rẹ̀, àwọn fẹ́ fi nǹkan rere bẹ̀rẹ̀ ẹnu ti kun àwọn jù. Bẹ́ẹ̀ náà ni Tottenham Hotspur. Wọ́n sọ ọdún náà pé àtàwọn àti Everton, àwọn ò nà bí owó Everton two crisis. Ó máa lágbára púpọ̀. Góòlù táwọn ò gbá wọlé, àwọn èrè tí ń sìn láti fi òpin sí àìgbá góòlù sáwọn. Tottenham ló sọ bẹ́ẹ̀. Liverpool, Fulham City, àwọn náà yóò nà bí owó ní Anfield lónìí olónìí. Ọ̀sán Sátidé ni wọ́n ní ó máa ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ìjọsìn yìí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti lu àwọn àwọn onífà yìí ẹlẹ̀. Wọ́n lu àwọn consecutively. Ìwọ̀n ìsọdún mímọ̀ láàárọ̀ tò ní nìyẹn. Sunderland, àwọn náà ṣetán láti cut out láti wọ̀yájà pẹ̀lú Champions ẹtìmọ̀ Arsenal nìyẹn o. Nígbà tí ni Stadium of Light lónìí Sátidé yìí náà ni tí wọ́n máa ara wọn Sunderland and Arsenal wọ́n máa pàdé. Mẹ́gbàgbé a ṣe 4 straight winning nígbà tí líìgì tọdún yìí tó bẹ̀rẹ̀ o. Wọ́n tí ìfìdí rẹmi ayò mẹ́rin tí wọ́n ti ṣe kíni mẹ́ta tí wọ́n ti gbá ojú àwọn alátakò wọn nìyẹn.
1: Ọ̀kárẹ̀ jẹ́ kí n kí ọ lẹ́yìn torí o ti sọ ìfẹsẹ̀ nídìí England Premier League ṣùgbọ́n àsìkò tí wọ́n fẹ́ gbá gangan lèmi fẹ́ ṣe ni mo fẹ́ fi àfikún rẹ̀ Bournemouth tó bá di àpò gérégé pẹ̀lú Brentford wọ́n jọ wà àpò aago mẹ́ta gérégé ní Aston Villa aago mẹ́ta gérégé àti Nottingham wọ́n jọ mú nǹkan lẹ̀ ni o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn Chelsea tó sọ balẹ̀ oko òkè ìlú gandu Haji Hakim ọmọ ìsọ̀lá dada sórí Hull City tó dákọ pẹ̀lú Chelsea aago mẹ́ta gérégé ni wọ́n fi fẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ́n dára wọn lára yá o. Crystal Palace aago mẹ́ta Eastwood pẹ̀lú Ipswich Town aago mẹ́ta ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn fẹ́. Fulham aago mẹ́ta gérégé pẹ̀lú Liverpool aago márùn-ún àbọ̀ gérégé wọ́n fojú kan Everton. Everton níbẹ̀ lọ́mọgun bẹ́ẹ̀ lọ́mọgun ẹwọ ẹ̀yìn wo nítorí Everton lọ́lọ́ ìlejò pàjáwìrì sọ́dọ̀ Tottenham Sunderland aago gérégé Arsenal ní lóòótọ́ ẹ ti gbàlejò ọ̀ràn Sunderland ló di àlejò ní ó gba àlejò Arsenal wọ́n ní àwọn oníwojú Uche àwọn ó ṣe ń báṣabàṣa ẹ lọ bèrè lọ́wọ́ Chelsea. Chelsea ní ẹtí ẹ̀sìn inú ibà àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ díje ni kí ló wà ń bẹ́ẹ̀ yẹ lọ́dọ̀ rẹ̀ gafar ni
0: mọ́. Orípapá Bonifem náà láṣìwà 92.9 ẹ má gbàgbé wípé gbogbo ẹ̀yin tẹ́ǹtẹ́ àtẹ̀jíṣẹ́ lórí wípé ẹrú ń dúpẹ́ program tó yẹ kó ti bẹ̀rẹ̀ padà ẹjọ́ àṣẹ lágbára ti Ọlọ́run ẹrú ń dúpẹ́ ètò tó lágbára nítumọ̀ níbisẹ́ ayé àwọn èèyàn a sọ fáwọn mákẹ́tà a sì sọ fáwọn program kí wọ́n bá wá àkókò fún torí àtẹ̀jíṣẹ́ bíi mẹ́ta mẹ́rin ló ti wọlé láàárọ̀ yìí. Pẹ̀ ẹrú ń dúpẹ́ ńkọ ẹrú ń dúpẹ́ ńkọ a bẹ̀rẹ̀ padà láìpẹ́ láìjìnà eléyìí tí ọ̀fẹ́ kí mẹ́rin ká ti draw curtain sí.
1: Yíyí kí n sọ pápápá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ lọ́lọ́kọ̀ ọjọ́ kan ni a ń fi ìdùnnú wọn àti ẹ̀hónú wọn hàn a ń fi ìbínú wọn hàn àti ìdùnnú wọn hàn wọn ní ẹgbọ́ pàápàá jùlọ nígbà tí mo rí àtẹ̀jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn Ajax Pate Taiwo Comrade Taiwo ọmọ ń sọ̀rọ̀ Ayọ̀lá Street ní Mapolu oníṣẹ́ rí ti Arsenal yẹn ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ àwọn ti ṣetán àwọn kóra kọjá àrán nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bá dojúkọ nínú ìdíje tán nínú sáà tó wáyé wọ́n jẹyàn wọn níṣu bẹ́ẹ̀ ni Alhaji Taki ẹni lọ́mọ ìyànà lù sọlọ ó ní up Chelsea ṣe wọ́n ran tí ṣẹ́ẹ̀sì ń ṣe lọ́wọ́ yìí ìbẹ̀rẹ̀ sáà kì í rí o ẹ ti mọ ibi tó máa já sí baálẹ̀ dada ààrẹ Hakim ọkọ̀ọ̀kẹ́ ìlú gandu up Chelsea ọ̀pọ̀ àwọn olólùfẹ́ tíìm lọ́lọ́kọ̀jọ̀ kan wọ́n fi ẹ̀hónú wọn hàn nígbà tí olúwo Ayinde Adeni bá a ṣe gun lẹ́yìn ogun lọ́hùn-ún ó ní yàtọ̀ fún tewétégbò ó ní sẹ́ rí Arsenal òǹdó tipátipá ni àti wípé kò sí nǹkan kan tó máa ṣe wọn pé wọ́n ní gbogbo àṣìṣe àtàwọ̀ yìí ẹ̀ rí wípé gbogbo máa tó lọ dáadáa torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ń fi ẹ̀hónú wọn hàn.
0: Ṣé agbábọ́ọ̀lù Arteta àmì ṣe agbábọ́ọ̀lù Jos Gabriel Jesus ṣé ó ti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni kí ló ń ṣe láàrin òun àti akọ́nimọ̀gbà Arsenal Mikel Arteta àti Gabriel ṣe kí ni ẹgbọ́n níjọ́ mi ọjọ́ rí tàbí kẹ́lọ́ wo ìwé ìròyìn The Nation Sport láàárọ̀ tòní Abdul Fattah Abdul Ghaffar ló kọ́ tọ́dọ́ tẹni mo dúpẹ́ lọ́wọ́ olóòtú àgbà ọ̀gá wa Gbenga Fatile adúpẹ́ lọ́wọ́ wọn aláìgbàgbé olóòtú tún jẹ́ ọlálẹ́kan olóòtú àgbà ní Gbenga Fatile bó ṣe yẹ kí ni bó ṣe yẹ kí ni àwàdí Abdul Fattah Abdul Ghaffar ló kọ́ tọ́dọ́ tẹni mo sì dúró ọkọ tẹni.
1: O ṣe ńlá ìjó tá a bá jópẹ́ láàjó pẹ́ ijó tá a bá jó tẹ́ olùwàrẹ́ ti kàbùkù ni ògo olúwa machine ní àánú lọ́nà olúwa wà sọ́ọ̀rì olóyè òun ti ṣe tóun àjọ bí ẹni yìnbọn bẹ́ẹ̀ pẹ̀lú.

0: tí wọn ṣe lẹnu ìṣẹ̀kọ wọn kọ́kọ́ má jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ká àwọn ọmọ ló má jẹ́ pé kò ní yé wọn yékéyéké wọ́n ní báyìí wọ́n ní gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá àwọn ọmọ yóò má yé wọn yékéyéké tó pé àwọn náà wọ́n ti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ lórí àwọn ẹ̀kọ́ tí wọ́n ní tẹ́lẹ̀ inú ìwé ìròyìn Saturday Punch ìròyìn ọ̀hún wà lára yìí.
1: Kòkó nu ìròyìn tẹ̀ síwájú nu ìròyìn Saturday Tribune lówùrọ̀ tòní ní àwọn olùgbé lẹ́yìn kwakwaso àti òbí ti sọ di mímọ̀ wípé kò sí ohun tí náà kí forí ṣe tọ́bọ̀ orí ṣe o kò síbi táwọn ò lè ṣe campaign dé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni má dúnkokò mọ́ àwọn o òbí kwakwaso movement nígbà àbùkù sí àwọn ìròyìn kan níbi tí àwọn ọmọ jàǹdùkú ti lọ kọlu adíjedò ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi nígbà tó ṣe àbẹ̀wò sí Bẹ́ǹtì ni wọ́n sọ náà wípé o ò gbọ́dọ̀ wọ bí o ò gbọ́dọ̀ dé bí o gbọ́dọ̀ wá gbègbè kan wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o wọ́n eléyìí tí alūkkóró fún ìpolongo ìbò fún Obi kwakwaso movement ni John Ugulu lọ́nà ka àbùkù sírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n dúnkokò mọ́ àwọn òṣèlú NDC wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa ni síbi tí kálukú ò ti lè sọ ti èròǹgbà rẹ̀ àti ohun tó ní lágbo òṣèlú fórílẹ̀ Nàìjíríà fún ìdí èyí wọ́n náà ka àbùkù sí ìṣẹ̀lẹ̀ náà wọ́n sì ké sí ìjà ìpínlẹ̀ Benue láti dájú pé gbọ́n tó ti ṣe láabi ọ̀hún tí wọ́n jọ́ mọ olóṣèlú kú pé kí wọ́n gbéná wojú wọn àwa rọ àwọn olóṣèlú tó kù tó jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọgbàjọgbà kí kálukú máa kéde ohun tó ní lọ́kọ rẹ̀ kó má kò mọ ẹnikẹ́ni níwèé ìròyìn Saturday Tribune lẹ́tọ̀ ìkàlárọ̀ ẹ.
0: Kókó ní ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwa àná ìdọ̀tí náà wọ́n ní ẹni tó bá ní ètò ẹ̀kọ́ wọ́n gógó kó gbìyànjú ẹ̀mọ̀ kan wà á mọ̀ pé ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ṣe kókó lórí ìdápadà fún aráàlú àti dẹ̀kẹ́ àwọn tí kò rí kà mú kan láwùjọ bí sáà ìgbẹ́ kan tuntun tí yóò ṣẹ̀rẹ̀ ní àìpẹ́ yìí ǹjẹ́ jẹ́mọ̀ ẹ̀pẹ́ tó jẹ́ alákòóso fún ètò ìrìnà ọkọ̀ nípínlẹ̀ Èkó Ọlọ́yẹ́bí Olúwaṣẹ́un Ọ̀ṣìyẹmí wọn ni wọ́n tún dẹ́rìn pẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ lẹ́kùn Sómólú Bàrígà lánàá-òde yìí tó yẹ pé ẹkùn tí wọ́n ti jáde wá ohun èlò tí wọ́n pín fún àwọn akẹ́kọ̀ọ́ lánàá-òde yìí ọ̀hún ni báàgì ìwé báírò wọ́tà bọ́tù bàtà skul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóhùn kan tí wọ́n nílò ní wọlé ẹ̀kọ́ òun ló jẹ́ pé wọ́n pín fún ọ̀hún nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ yìí tí ọ̀rọ̀ ládàpọ̀ omi fàre ó ṣàlàyé pé Ọlọ́yẹ́bí Olúwaṣẹ́un Ọ̀ṣìyẹmí kò ṣe máa dẹ́rìn pẹ́ kí àwọn ọmọléèwé wọn ní ti àánóde yìí ló jẹ́ ẹlẹ́tàárọ̀ ẹ̀ látìgbà tí wọ́n ti jẹ́ alákòóso fún ètò ìrìnà ọkọ̀ nípínlẹ̀ Èkó Asian P and the 3 Keys 3.0 àwọn alẹ́nulọ́rọ̀ nínú ìlú ni wọ́n péjú pèsè síbẹ̀ tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí ìdúpẹ́ àṣírí alákòóso fún ètò ìrìnà ọ̀hún ní ìpínlẹ̀ Èkó lórí ìdápadà oore ìpín wọn ṣe fún ẹkùn tí wọ́n ti jáde wá lára àwọn tó yẹ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n dì wọ́n tí wọ́n sì sọ̀rọ̀ níbi àpérò ọ̀hún láti rí Ọ̀nàrẹ́bù Kọ́ládé Alábí Àríwá alága ìjọba ìbílẹ̀ Bàrígà Ọ̀nàrẹ́bù Kọ́lá Adédèjì Apostle Oyewusi tó jẹ́ APS leader Sómólú Bàrígà Madam Bọ́sẹ̀ Ogunlàjà APS leader Sómólú Bàrígà bákan náà Pastor Olisa Ọ̀nàrẹ́bù Dẹ̀ngẹ́ Anífoṣe Ọ̀nàrẹ́bù Ṣẹ̀san Ọlárẹ́wájú àti Ọ̀nàrẹ́bù Ọ̀gbẹ́ni Ali Balógun gbogbo wọn ni wọ́n gbóríyìn fún ètò náà tí wọ́n sì ń rọ àwọn òbí àti láti máa ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC bákan náà ní ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìrìnà ọkọ̀ ìyẹn Ọ̀nàrẹ́bù Olúwaṣẹ́un Ọ̀ṣìyẹmí rọ àwọn òbí àti alágbàtọ́ láti máa ṣàmójútó àwọn ọmọ wọn dáadáa o àwọn akẹ́kọ̀ọ́ yìí àwọn ni ògo wẹrẹ wa ní ọjọ́ ọ̀la wọn ní kí wọ́n jẹ́ ọmọ rí láwùjọ wọn bákan náà ni wọ́n sọ̀rọ̀ lórí àti pé àwọn onídẹ̀yìnbó ló ṣàtìlẹ́yìn fún àwọn ọmọ kéékèèké tó jẹ́ ọmọlé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Sómólú Bàrígà lára àwọn tó tún wà níbi àpérò náà láti rí Ọ̀nàrẹ́bù Ruth Lijir tí wọ́n jẹ́ SSA to Governor on Civic Engagement táwọn náà sọ nínú ẹ̀ pé kókó pẹ́ yìí ló jẹ́ pé àwọn ṣe ètò náà fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní Sómólú Bàrígà àwọn tó tún wà bẹ́ẹ̀ náà ni Ọ̀nàrẹ́bù Taiwo Ọ̀jọ̀mu tí wọ́n jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Sómólú Ọ̀nàrẹ́bù Túndé James Oyeyọlá Aliaudi House àti Ọ̀nàrẹ́bù Gàfárà tí wọ́n gbọ́ sì gbóyìn fún ẹni tó jẹ́ alákòóso fún ètò ìrìnà ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó Ọ̀nàrẹ́bù Olúwaṣẹ́un Ọ̀ṣìyẹmí pé ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣeun.
1: Kókó nu ìwé ìròyìn tẹ̀ síwájú nu ìwé ìròyìn Saturday Vangard tó jáde lówùrọ̀ tòní ni wọ́n sọ di mímọ̀ wípé ẹni bá mọ iye obì ní jáwé lè lórí o ẹni bá mọ gbangba lọ́yẹ̀ ńlá sílẹ̀kùn ọyẹ́lẹ̀ fún ló mú gómìnà ìpínlẹ̀ Ògùn ọba Dàpọ̀ Abiodun ṣe kéde lọ́jọ́bọ̀ Thursday wípé ẹni tó gbẹ́sùn lọ́yẹ́ tó lè ru ẹrù ètò ìṣèjọba nípínlẹ̀ Ògùn náà ni Sínátọ̀ Solomon Ọlámilékan Adéọlá ó gba ayé mọ̀ sí yáyì wípé ó tó bẹ́ẹ̀ ó mọ iye òṣèlú ẹ̀tọ́ ó mọ lọ́gbọ́n lórí ó lóye lórí láti tukọ̀ mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ògùn òun ló ṣe ló tó láti gba iṣẹ́ láti gbò lọ́wọ́ òun. Gómìnà Dàpọ̀ Abiodun sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n kéde ètò níbi Caucus 7202 Mega Rally èyí tó wáyé ní Tùmbà Dípọ̀ Dínà International Stadium nílùú Ìjẹ̀bú-òde ibi tí ojú ti pín ẹsẹ̀ pélé ọ̀gàgàlájà olóṣèlú lọ́gàá lágbo òṣèlú ọmọ ẹgbẹ́ òṣèlú APC nígbà lẹ́gbẹ̀rún ni wọ́n péjú pèsè ibi ètò ọ̀hún tí wọ́n kó àwọn adíjedupo wọn

tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn ìrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti wípé àjọ tó mú tó àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 1,882,822 naira. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare rẹ̀ kódò di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí rí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808-076-683 tàbí 0802-317-4373 kéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: ìyàtọ̀. Kókó ní ìwé ìròyìn tẹ̀síwájú láàárẹ̀ Bondefa 92.9 inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ tòní ìjẹ̀jẹ́ mọ̀ ẹ̀kọ́ wọ́n ní ogún aláàrù wọ́n mà ní kò gbọdọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ ní Fásitì ìlú Benin ti ìpínlẹ̀ Edo lábẹ́ ẹgbẹ́ ASUU ọmọ àti ń sọ di mímọ̀ wọ́n ní pé àwọn òní dẹ̀ wọ́n ní bálé àgbà wọ̀n ní ìkọ́ṣe lọ́rùn àfitówó láwọn bá pé o wọ́n sọ àwọn owó àjẹ́lẹ̀ tí wọ́n ti di àwọn ó gbọ́dọ̀ jẹ́ sísan nígbà níbi pérò ètò ẹ pé alága wọn àti akọ̀wé wọn ìyẹn ẹna runa àti lọ́kì ayé má kagbọ̀n tí wọ́n sọ di mímọ̀ pé àwọn ìdílé ìyanṣẹ́lódì yẹn pé àwọn ti yanṣẹ́lódì kí ìjọba kí wọ́n lè gbọ́ igbe àwọn torí pé ogun aláàárọ̀ àwọn wọn ni kò gbọdọ̀ gbẹ níwé èrò Saturday Punch ìròyìn wà ń bẹ láàárọ̀ yìí.
1: Kókó ń tẹ́ ẹ síwájú gẹ́gẹ́ bí ẹ ti ṣe pé òṣè kan má ba bìkan jẹ́ gbọ́tọ̀tún gbọ́tòsí ìṣọ̀tún tòsí ní Bondefa mú jẹ́ torí iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ ni ẹ tẹ̀lé mi ká lọ fún ìwé ìròyìn Saturday Tribune àti Saturday Vangard tó jáde òwúrọ̀ tòní níbi tí adíje dupò nínú àsí ẹgbẹ́ òṣèlú Allied Peace Movement APM tó jẹ́ adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó Alàgbà Lajà Adéoyè ẹnu wọn ní àwọn campaign organization wọn kéde èròǹgbà wọn láti bẹ̀rẹ̀ ìpolongo lábẹ́ òfin àjọ INEC láti dájú wípé ìpolongo ìbò bẹ̀rẹ̀ nípínlẹ̀ Èkó wọn ni eléyìí jẹ́ ìgbésẹ̀ ọ̀tún fún ẹgbẹ́ òṣèlú APM nípínlẹ̀ Èkó láti ní adíje dupò tó yanrantí láwọn ipò àti sípò gómìnà ọ̀rọ̀ rẹ̀ ń bẹ adíje dupò gómìnà ní ẹgbẹ́ òṣèlú APM nípínlẹ̀ Èkó ọmọọba Lajà Adéoyè sọ mọ̀ wípé ẹgbẹ́ náà yóò máa tìletò sílé tẹ́ wọ àlímọ̀ṣọ́ àlímọ̀ṣọ́ wọ Bàdágírì Bàdágírì wọ Ìkẹjà bẹ́ẹ̀ lọ làwọn ó máa lọ Lagos mainland Agége lọ síbẹ̀ jùlẹ́ kí àwọn ojúlé sójúlé ìwòrò sí woro nípínlẹ̀ Èkó láti sọ èròǹgbà polongo ìbò fún aráàlú pẹ̀lú àdéhùn eléyìí tí ò ní jẹ́ oníṣàkátú o sọ di mímọ̀ wípé àwọn òfin tó máa mú ojú ìtú bá ìṣòro tó ń kojú aráàlú làwọn yóò ṣe

0: omo ba do yi so mo pe ipolongo won do ma so bi ojo la won ti se ri fun ipinle Eko leto lera eka eto eko ile igbe igbokegbodo oko ewa abu igbani sise igbogun ti omi yale agbada ya shop imoju awon idoti ati be lo to fi mo itoju awon ti o lenikan mo wi pe iwaju ateyin la won fi se ipolongo na la awon akosemose onisowo awon ogbo atawon obinrin atawon balade to fi mo adari ilu nipa esin gbogbo la won yo se ipolongo ibo dio gege bi alagba laja Adeoye Adejedupo Gomina Silu APM nipinle Eko o ti se so laaro yin
1: Kokoru nte siwaju laaro bi afa mi ba lo sodo awon oloselu je kin tele laaro toni egbe oselu APM kan lo ti de yen je ke mi lo sodo oselu APC papa ju la tun wa ni agbegbe Delta South ti won so di mi ani se yo wole ekan se won ni tapa ti to awon awon fi fun ise joba are Bola Ahmed Tinubu lati te siwaju le ekan bi bo ba ya lodun 2027 nigba ti won ni bi apero awon gómìnà ìpínlẹ̀ Delta alàgbà Sheriff Owerere wọn ní ṣe àwọn tó jẹ́ pé aṣojú láti ìpínlẹ̀ Delta wọn ní pèsè pé à ń yà sọ́tún o pàápàá jùlọ ní ẹgbẹ́ òṣèlú APC sí pé kó lọ́wọ́ mi bò rínú mi dẹmọ mo wà wọn láwọn ò sí ní dẹmọ kankan pé ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu ó ń tí àwọn ọlọ́run pàápàá jùlọ wọn ṣe akitẹ́ pé wọ́n ti ṣe sí ẹkùn agbègbè ìpínlẹ̀ Delta ẹni tó tún sọ̀rọ̀ níbi àpérò náà láti rí ẹni tó jẹ́ adarí ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ ibẹ̀ kẹrẹbù ẹ̀ mọ́mọ́ ti mẹ̀gúwọ̀ táwọn náà sì ń sọ nígbẹ́ kì í ṣe pé à ń fọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ríṣẹ́

0: ìsóhun ìlú jáde lòun yóò máa ṣe ń tòun gẹ́gẹ́ bí adíje dupò náà ṣe ń ṣe àdéhùn owó rọ̀wọ́ epo tí ààrẹ bọ́lá ahmed tinubu yọ òun ó ṣe bẹ́ẹ̀ òun ó da padà torí bá ṣe òun lóore gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n inú àpilẹ̀kọ rẹ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn nípa ètò ìròyìn sí alàgbà àdíkù abubakar ọ̀gbẹ́ni frank shoaibu sọ di mímọ̀ ó ní pé àwọn ó máa tọpinpin ìrànwọ́ owó epo orílẹ̀-èdè wa nàìjíríà tí ó sì wúlò fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ṣùgbọ́n káwọn ó yọ àwọn ó da padà ni yóò máa wá wúlò yóò máa pèsè ohun èlò jáde fórílẹ̀-èdè wa nàìjíríà bó ti sọ èròǹgbà rẹ̀ rèé o nínú ìwé ìròyìn saturday telegraph tùjáde láàárọ̀ ẹ̀.
1: inú ìwé ìròyìn saturday punch láàárọ̀ ẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jù tí wọ́n kù wọn ní operation andy kai wọ́n máa ti ń sọ fún àwọn afẹ̀míṣòfò tó ń da orílẹ̀-èdè wa nàìjíríà láàmú wọ́n ní àlè máa kọ́ fún yín kẹ́ máa parẹ́ torí pé ẹ̀lẹ́ ní handwriting jù wá lọ wọ́n ní wọ́n ba ilé ọba wọn jẹ́ o pàápàá jùlọ ní ìpínlẹ̀ borno wọ́n ní méjìdínlógún nínú àwọn afẹ̀míṣòfò ló yẹ pé wọ́n mú balẹ̀ gẹ́gẹ́ bí adarí ikọ̀ wọn tó ti jẹ́ ọ̀gá lẹ́ka ètò ìsọfúnni ti operation andy kai yẹn captain mohammed goni wọ́n ní pé iṣẹ́ náà làwọn gbé kalẹ̀ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ technology láti pé gbogbo àwọn afẹ̀míṣòfò tó ń da agbègbè náà láàmú àwọn mú wọn balẹ̀ torí pé wọn ò jẹ́ kí ìlú ó ní ìsinmi wọn tó bá sì ń sọ pé àwọn ò ní gbọ́ àwọn náà ò ní gbà torí pé àwọn ó máa dáná ya wọn ni wọ́n ní ní báyìí àwọn afẹ̀míṣòfò méjìdínlógún ló jẹ́ pé àwọn tún ti mú balẹ̀ o ní ìpínlẹ̀ borno inú ìwé ìròyìn saturday punch ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: kòkòrò ìwé ìròyìn tẹ̀síwájú inú ìwé ìròyìn saturday telegraph ní ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti adc ti ké sí ẹgbẹ́ sí àjọ elétò ìdìbò inec láti kọ àlàálẹ̀ bí wọ́n ti ṣe pín káàdì ìdìbò pvc àti ibi táraàlú ti lè gba pvc rẹ̀ àti ìpolongo ìdánilẹ́kọ̀ọ́ ìlanilọ́yẹ̀ lórí pínpín káàdì ìdìbò náà kí wọ́n fi àlàálẹ̀ rẹ̀ tá a mọ̀ sí timetable kí wọ́n fi sí òde káwọn aráàlú lè mọ bí káàdì ìdìbò wọn wà àti ibi tí wọ́n ti lè rí gbà. alūkkóró ẹgbẹ́ òṣèlú adc mallam bolaji abdullahi òun ló fa àwọn ló sọ̀rọ̀ náà di mímọ̀ tó ké sí àjọ inec láti dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ti forúkọlẹ̀ fún káàdì ìdìbò ni wọ́n ti rí káàdì wọn gbà ni wọ́n sì sọ mọ́ pé kùdìẹ̀kudiẹ náà kù sí lórí àjáfáfá àjọ elétò ìdìbò inec. ọ̀gbẹ́ni abdullahi wa rọ àjọ inec pé kí wọ́n dákun kí wọ́n kéde àlàálẹ̀ ibi tí wọ́n ti lè rí káàdì ìdìbò wọn gbà àti àǹfààní tó ń bẹ nínú ẹ̀kọ́ sì máa aráàlú lọ́yẹ̀ lórí títà ewu tó ń bẹ nínú títà àti ríra ìbò káràlú lè mọ ojúṣe wọn ní ètò ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́dẹ́.
1: inú ìwé ìròyìn saturday punch láàárọ̀ ìkàwé ẹ̀kọ́ kàmà ló ti dá wọ́n ní pé àwọn nàìjíríà onínúure ṣì wà nínú wa olótìtọ́ ṣì wà nínú wa jẹ́jẹ́ mọ̀ pọ́nmà ti gbóríyìn fún àwa kọ̀ọ̀kan ohun tí wọ́n porúkọ ẹ̀ ní òye kàchí ìpẹ̀ndù ǹjẹ́ kí ni ó ṣe o wọ́n ní owó kan ló jẹ́ pé ọyìn tó wọ ọkọ rẹ̀ ó gbàgbé sínú ọkọ̀ owó náà sì lọ síbi ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà yẹn 400,000 naira wọ́n ló máa dá padà ẹni tó jẹ́ alákòóso fún ètò ìrìnà ní ìpínlẹ̀ ọ̀hún yẹn dókítà chimeze okabu wọ́n ní pé ṣe rí bàbá yìí wọ́n ní ẹni rẹ̀ ni wọ́n tí wọ́n jẹ́ kí owó náà kí ó fẹ̀ mọ́ àwọn lójú kí wọ́n wá gbé sá lọ wọ́n ní báyìí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì mọ rírì ẹ̀ yẹn ní ìpínlẹ̀ abia inú ìwé ìròyìn saturday punch ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: ọpẹ́ ni fọlọ́run tó fún wa ń tàárọ̀ tòní
1: ṣe
0: adúpẹ́ lọ́wọ́ olóòtú wa fún tàárọ̀ tòní wahidat fagbọ́ olóòtú àgbà ní alàgbà gbẹ̀ngà fàtìlẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn ni wọ́n kẹlẹ́dùà kó jẹ́ kẹ́mi wọn ó gùn fún wa ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lé adúpẹ́ lọ́wọ́ tìyín náà abdul fatahi abdul gafar ló kọ́ tọ̀dọ̀ tèmi.
1: ká tó máa lọ láàárọ̀ tòní eléyìí wáyé láti ọ̀dọ̀ alhaji shamsuddin ajimomuya láti ìlú somolu wọ́n ní ká bá kí bàbá yìí dáadáa yẹn honourable michael stephen oyike wọ́n ní òní gan ni ẹlẹ́ lọ́dún wọ́n ní lágbára ọlọ́run bá tẹ bá lo gba ọdún láyé níní kẹ́ fi ṣe o àtẹ̀gbó àtẹ̀pẹ́ lẹsẹ̀ ń tẹ̀nà happy birthday to you sir honourable michael stephen oyike láti ẹkùn somolu bákan náà ni alàgbà bọ́lámù ibi wọ́n ní iná ìlà ìwà iná ilé ìrọ̀jìhùn wọ́n ní kí a máa kéde àdúrà ọjọ́ mẹ́jọ fún alhaji dr kasali oyinlọ́lá babalọ́lá tí wọ́n jáde lẹ́ni ọdún 84 yẹn 76 years wọ́n ní fìdáwọ́ ọjọ́ kẹjọ yóò wáyé ní ọ̀la òde yìí nílùú ẹ̀dẹ̀ wọn ni wájú tí wọ́n kọjú sí kí ó máa dá lọ ẹni tí wọ́n fi sílẹ̀ kí ó má bàjẹ́ bí alhaji bọ́lámù ibi bọ́ ṣe fi ìyẹn ránṣẹ́ sí wa ṣé ẹ̀gbàgbé aago mẹ́sàn-án àwọn onílé a máa pèrè fún lórí ètò ìrìn tiwa aago mẹ́jọ àbọ̀ ni ètò àsí láti wájú ìbà ganiyat bello ashu lórúkọ tèmi akíngiwa wa ní iṣẹ́ wa bọ́ǹdẹ̀ fẹ̀ mọ́ dúró tiwa ni o alàgbà gbẹ̀ngà fàtìlẹ́ ẹ ṣe púpọ̀ tẹ̀ ń tẹ́tí sí wa ire o.
0: ire kàbìtì lọ́ọ̀dẹ wa o.

0: true. Yoyo Peter's 50 ml sachet not there among the ones with them ban. He not get alcohol. It did together with in capsule and bottle version for shop, supermarket, and pharmacy near you. Na Ablat Company Nigeria Limited, they make them. Think Yoyo, think nature.
1: لبيك اللهم لبيك.
2: Hajj Bank don't jam body with National Hajj Commission of Nigeria alias NACON plus including State Pilgrims Welfare Boards to remind us say the 2027 Hajj collection still they open through with Taj Hajj Savings Account. Make you do sharply now. Make you no delay so that your case no go be I am sorry for Hajj will be next year. As we believe say inshallah all on a dream go come true finish. Whether you be customer or you not the customer, now be the time for you to open Taj Hajj Savings Account. Make you start to save seriously, whatever. Because now this one will allow you to follow for next year Hajj plus other better things where you go enjoy. Make you open your Taj Hajj Savings Account today as you visit us for www.hajjsavings.taj.com or make you call 0700-825-2265 for more information. Taj Bank, our only interest now you.
3: Ìyá ẹ̀ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeéṣe kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù 2.2 sí 2.3 mẹ́ta ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
4: Bẹ́ẹ̀ ni wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbé wọn lọ sí ilé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ YouTube tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
3: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Àyẹ̀tí fún àbọ̀ ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
3: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sọ fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: Ẹ tẹ̀ síwájú láti bẹ̀. Ẹ ṣeun tẹ́ ti sọ. Ẹ jẹ́ farabalẹ̀ ó yẹ kẹ́ ti sọ láti bẹ̀rẹ̀ pẹ̀ mọ́. Ká má jẹ́ owó yín.
1: Ọbáyé jẹ́ Sátánì. Ọbáyé jẹ́ Sátánì tó ń ba ayé aláyé jẹ́. Ọbáyé jẹ́ Sátánì tó ń pọmọ lọ́mọ lẹ́kún. Olúwa bá ọ wí.
0: Ẹ kú ojúmọ́. Orúkọ yẹn tẹ́ ti ń pè wá. Moruf Oguntola Atolapukọ. Pé Moruf lásán lé ní Abáfadé Dèjì sí lẹ́gbẹ̀ẹ́ fún yìí. Èwo lẹ́fẹ́ kọ́ fún wa sà?
2: Àwọn
0: ọkọ̀ bàbá olóògbé Arnold Ṣọ̀lá ńlẹ̀, ó kú Kwan 1 ńlẹ̀ àti Mega 99.
2: Ọjọ́ kí n gbọ́ Kwan 1.
0: Ọ̀dà ọ̀yà ẹ̀ máa gbọ́ Kwan 1.

0: Baba Ologbe Arun Isola.
1: Arun Isola.
0: Oda. Oya o.

0: ẹ̀kọ́ síwájú láti bẹ̀.
1: Ọdẹ ẹ̀ṣin.
0: Òkè láńlọ lágbára olúwa kò ní sẹ́wọ́. Bọ́mọdé bá jù bá fàgbà ó ní láti jayé pẹ́pẹ́. Ìbá kọ́ra o. Àṣẹ̀dá mojúbà o. Ẹjẹ́ ó ṣeéṣe fún wa.
2: Òkè láńlọ lójú ìlú ọlọ́pàá lọ́jọ́.

0: eko yaleta o royin laye royin yaleta la mu wa fun yin lati le se bond fm 92.9 to kale si onigbongbo ikeja gra ni pinle eko ebel ojetunde lo ni royin yin ijoba apapo orile de nigeria ti bere si san billion 22 owo aje sile fa won egberun 17 awon osise nigeria airways leyin o le logun odun ti ile ise oko fufu orile ede yi ti denu kole alakoso eto suna ati eto oro aje orile ede nigeria alagba taiwo oyedele lo fi eyi lede nigba to n ba won oniroyin soro ni olu ile ise eto suna ni ilu abuja alagba oyedele so pe egberun meji o le 100 awon osise lati abala kini si ekeje lo ti gba owo ajemonu won nigba ti awon bi egbeta to wa ni abala kejo si kesan ti se ayewo ti won si pegede lati gba owo ajemonu ti won na alakoso na so pe ase sisan ajele owo ohun o wa lati odo are orilede yi Bola Ahmed Tinubu lati yanju gbese ajele olojo pipe ti joba ti je awon osise papako ofurufu na o ni o sese ki owo na ma ka bukata awon osise na tori pe o ti le logun odun seyin sugbon oju se joba ni lati wa oju to si die lara idojuko awon eniyan papa julo awon to awon osise ta ti daduro lati bi ogun odun o tesi waju pe eyi o mu yanju ba oro iroyin aje banu niwon igba to je pe awon ti owo na to si lo gba Gomina Ipinle Eko Babajide Sanwo-Olu ti siso loju awon yara igbalode kan ultra modern hostels ni ile eko awon nurse ti nbe ni Igando Lagos State College of Nursing Igando gege bi igbiyanju won lati se igbelaruge fun eto ilera ni Ipinle Eko Gomina ro awon akeko atawon alase ileiwe na lati tewo gba awon yara igbalode ohun ki won si se abojuto re bo se to ati bi o ti ye bákan náà ló tún ṣe ìlérí àti parí àwọn àṣepatì iṣẹ́ tó ń lọ lọ́wọ́ nínú ọgbà iléèwé náà tó sì sọ pé ojúṣe ìjọba ìpínlẹ̀ èkó ni láti sọ iléèwé náà di àpèwáwò tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè yóò ti máa rí tí wọ́n ṣe nínú ìkẹ́kọ̀ọ́ gboyè onípò kíní first degree nínú iṣẹ́ agbẹ̀bí gómìnà Sanwo-Olu ó tẹ̀síwájú pé ìjọba yóò rí dájú pé wọ́n pèsè gbogbo ohun èlò tí yóò mú kí àkóso ilé ẹ̀kọ́ náà kẹsẹ̀ járí nígbà tó ń kí aláṣẹ iléèwé gíga fáfitì ìpínlẹ̀ èkó lagos state university kú oríire ìyẹn ọ̀jọ̀gbọ́n ọláwùmí bádéjọ ọgọ́rọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ ló péjú pèsè síbi ètò ọ̀hún látòrí alákòóso ètò ìlera fún ìpínlẹ̀ èkó ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí olórí iṣẹ́ bọ̀dé àgòrò àwọn lọ́balọ́ba àwọn asòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ìròyìn yálẹ̀ta tòní kò ní jù báyìí lọ Wydad Fagbo lolo tu roi. Emi ebe lo jetunde nutika seti bo yin. Eku simi opin ose.
1: Edumare lo diri ewa fakuko.

0: ẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin alálùbáríkà tí ẹ̀ ń gbọ́ ohùn mi lásìkò yìí ṣé dáadáa ni mo bá yín ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ the big phones tí àwọn èèyàn ti ń di àǹfààní ọlọ́kan òjọ̀kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí iṣẹ́ wọn kọjá àfẹnuròyìn lówó péréte lábẹ́ aláṣẹ àtolùdarí prince adéfọlájù samuel nani kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láìgbàgbé gbogbo ẹ̀yin prospective customers oníbàárà tó ní lérò láti ra fóònù nílé ìtajà the big phones gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín bákan náà la ń fi àǹfààní yìí fún yín ní ìró pé kò dìgbà tí ẹ bá fọ́ báńkì kẹ́ ẹ̀ tó rẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí promo kára ọ̀tọ̀ ó ń lọ nílé ìtajà fóònù the big phone pẹ̀lú 98,000 naira ẹ lè ra android phone tó kún fún àwọn àkóónú pàtàkì special features kí ẹ sì tún gba ẹ̀bùn power bank ẹ gbọ́ mi dáadáa àǹfààní 98,000 naira promo tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ the big phone pẹ̀lú ẹ̀bùn power bank ọ̀fẹ́ tí ó da agbára padà sínú ẹ̀ kí agbára fóònù yín ní òrì ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́rin 3 to 4 times fóònù yìí gangan fúnra rẹ̀ wá rèé android phone ni ó lè ṣe whatsapp facebook tiktok èyíkéyìí social media handle lẹ́lẹ̀lò pẹ̀lú fóònù yìí display tó ṣojú lọ́yìn ẹ̀kí agbára battery alálòpẹ́ 4,000 amp hour ọ̀fẹ́ sì ni wọ́n mú wá fún yín fast and reliable free delivery bẹ́ẹ̀ ṣe ń rà á lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ ó máa gba ẹ̀bùn power bank ọ̀fẹ́ àǹfààní yóò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ o kò wá tán síbẹ̀ ìwo lágbára 98,000 naira o sì fẹ́ lo fóònù tí ó tún máa ṣiṣẹ́ bí power bank tóní rédíò tẹlifíṣàn iná tó wà lórí ẹ̀ fluorescent ó mọ́lẹ̀ gbò tẹ́ ẹ bá ń gbọ́ ó jábọ́ kò fọ́ fóònù yìí là ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá oní 35,000 naira yìí kìí ṣe full android phone ṣùgbọ́n ẹ lè browse kẹ́ ẹ tún ṣe facebook lórí òun náà bó ṣe wúlò fún àwọn àgbàlagbà náà ló ń ṣe àwọn ẹni tí ẹ̀yà ojú pè níjà láǹfààní bẹ́ẹ̀ bá ṣe ń tẹ button ketekete ni ó máa pe òǹkà tẹ́ ẹ bá ń tẹ̀ síta ẹ lè fi 35,000 naira jàǹfààní fóònù yìí ẹ bá ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ the big phone dòwòpọ̀ lónìí agri bus stop ìkòròdú ìpínlẹ̀ èkó ni wọ́n kalẹ̀ sí láti ra fóònù tí yín ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n sì bá yín mú wá ní mọ̀nà wà 08141648401 08141648401 lẹ́ẹ̀kan sí 08141648401 tàbí 08059714390 08059714390 ẹ gbọ́ mi dáadáa 08059714390 ẹ ṣe a ó máa retí ìpè yín lẹ́sẹ̀kẹsẹ̀ the big phone ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mú ríra fóònù lówó pọ́kú rọrùn fún mùtúmùwà.
1: ẹni ọlọ́run bá ti kàdàrà ìyàmọ́ lórí yìí mo lẹ́ni ọlọ́run bá ti kàdàrà ìyàmọ́ lórí bójú kẹrọ́lá tò ní dọ̀la bí àwọn bá sáàrẹ̀ asún lọ wọn ni ọlọ́run tó dàgbà jù mọ̀ tí ò bá ti lówó lọ́wọ́ ọlọ́run fẹ́ fàyè ìdààmú ẹ̀ ni rabi ilé alámi ìnà ọba dání wáyé ọlọ́mọ bí wà á dààmú ayé ọlọ́mọ fàyè ìdààmú àwa ọlọ́run mọ́ fàyè ìdààmú àwa aláàpọ̀rọ̀ ọlọ́run kò ní fàyè ìdààmú ẹni kankan wá o ojú òní ti wá o ọlọ́run ràn wá lọ́wọ́ program dàgbọ́ lónìí gbajúmọ̀ ọlọ́run bá ní sàánú wa alhaji akeem hamsat lórúkọ mi ni ọba mẹ́kúnnù káàbàtà mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí a jọ ń ṣe alhaji maruf olùyege adéléyìí kò ní rẹ̀yìn kò ní ẹ ní tẹ́ o à ní wẹ́yìn tí o àdúpẹ́ ọlọ́wọ́ bọ́tún ìwà gàníyà à ní wẹ́yìn tí o ní fọwọ́ o ní wẹ́wọ̀n o kò ní ṣiṣẹ́ wẹ́wọ̀n lágbá lọ́lọ́run ọlọ́run sàánú gbogbo wa gbogbo àwọn aláṣẹ apàṣẹ díẹ̀ mú wa tuntun akinyo fatile alàgbà fatile akinyo aki gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń bẹ nílé iṣẹ́ yìí látòrí ìyàwó ìyá mẹ́ta tó wà lókè lọ́run ọlọ́run olódùmarè kò ní fara níyìn o gbogbo bẹ́ẹ̀ tí ń bá wa lọ tẹ̀ ń bá wa bọ̀ gbogbo àyè tí a jọ ń ṣe ọlọ́run ò ní fara níyìn o alájùmọ̀ ń forí ege adéléjì ẹ̀ bá kí gbogbo lé.
2: tó a tó kí gbogbo yín sórí ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ làgbà àti iléeṣẹ́ bond fm gẹ́gẹ́ bí ìṣe wa tẹ́ ẹ gbàgbé wòyí ìjẹ́jọ́ rè tá a dágbére lórí ètò yìí adúpẹ́ pa wà láyé wa láyé ara wa ọlọ́run ọba kò sì parọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba ṣe o bá a ṣe ń kan sáá sí ọlọ́run ọba tí ò dojú àdúrà tiwa lórí ètò yìí to run bi ba se o ba se ko si nkan ti ba la fe la a to se kale gege bi se wa pe lati leyin oloto eto e foro lagba to tun ja na re
1: eh ba laji akosile olohun ni fara ni baba
2: da
1: jo ni ti wa gbogbo awon eyan
2: a ma mo ni oko kejeji fun ti aro gege bi se wa o leta to ti de ba se mo ka tori gbogbo leta ta tin ka lati January die lo le ni dosin ni leta
1: apere won apere la fi wu ka
2: ti to je merin loko ti
1: wa si o ma laja on lo sojo bi
2: sojo bi la
1: olohun yo je o si opore laye inu alafi ara
2: imo pe yan ara sogole amore ba won
1: amore
2: bembe ni won lu lo ba wa si le odo won se kirun asu ba
1: wa si ne so mo be omo alalbarika ni wa si olohun oba eledumare yo ba ni so
2: imam opole remos ni belo street la depo ni alaji ibrahim abu salam lo je ko gbe gbe be ba di gude gude gude gude ah na lo di koko yo ju awon ni wa si na lo je pe o to be gege bi ise re o so poropo do laye ati ni alafi ara ba kan na ni eh loruko bale me kunu production won ni camera si ko ka ma ki ile ijosin kerubu ati serafu universal church palace of perfection to je pe na wa ni ajegunle to gate ni e
1: ben
2: on est là pour les rocos. Il peut couper par les marques chez Tony Telpini, le low service. Il peut opérer ni par le ni à l'heure de Tuesday. Il peut acheter ni à l'heure de Tony. Je suis là pour faire que on est bourré. A bien
1: on est bourré.
2: On est bourré. On y a un peu de l'heure. Il peut dire que si on a un agbara. Tu le peux dire sous balle à autant de gens.
1: Papa, wa Lucien Ronan, à Saint Isodon, on dit ça, Jodon, on a dit si. Papa, wa Lucien Ronan, si Paris, ni ça, ça, on t'a dit. Baba, olohun ji asopo dun laye so gbo awon baba te nti wa le baba wa ke katako akin ibanijo ni je tin lele ataja toke akin ni odalume akiwugo yin aki omo mi to sojo bi jamaat sadiq olohun ti fe omo rasidat omo gana omo yawo ba akin o eni damu
2: ya olunje na ni
1: ni sogunle
2: ni sogunle ya dada ni won
1: Yawa, je ne sais pas si vous avez un peu de temps. Je ne sais pas si vous avez un peu de temps. Je ne sais pas si vous avez un peu de temps. Je ne sais pas si vous avez un peu de temps. Je ne sais pas si de temps. Je ne sais pas si ni avez un peu de temps. On va lo ngba lo ti mo ma pa dade ni ba so fun ko pe awon ti maleji awon o maleji mo ah en bo la ti wa fe se ah ba fa fori ti jesu o sa nu wa awon ijo sa fun ani nkan awon ke o ba za fariga lo ba lo dire ji o de bayi lo ba lo mu moto moto lo lo mu oko ba gbodo ya o gbodo ya yawo e lo yaya o ba gbo kare ho jojo ni ah ya o keru loni na ni oko iya toge iya toje itoge won ni koda ngba nlo iya won gbagbe stove iya yawo don so fun pe so ni gbe stove lo gbe won ni oko wa dan pe ah eru ti akin lo mo fi jeun kin lo mo jeun ti won ba fe jeun ni omo meji won le yi obirin ba ni ohun otele ya won lo ohun otele ya won lo eyi okun sani dada oba ba ye lo masa keru won gbe stove won ni ti won gbe atopa ti won ma tan won gbe won ni won gbalẹ nu le won to lo won ni so darakun iba lo ba joko ta o ba lo gbe bench o sa gbe nu yara o fi bench yen sumojumo eyun aga o fi sumojumo won ni le ti o mo bayi ni baba olowo kan be ladugbe won lalaji won ni alaji ibadi lo ba pe pe koko sinu moto pe kin lo sele pe latana to nti gbon to sele pe won osun pe nu won odun pe ah se eyan ma se eyan egbe re bayi won ni bi baba ti mo ko nu moto lo ba lo bi jan tin ta phone ora share ora rogi ora stofu ora gas ora fun mai won ni mai so pe ta lo ni o n fun eni pe ah oh, owo to ye da pada bo n fun eni baba o se musumi bi ke se pe dada ko je musumi sori bi o n ti mo yo saka lododun to mo fa awon eyan o n yo saka fun e pelu pe ya n je o n fi yen se saka fun o ni odun eni e mo lo ko o lo ba tun fun lowo lo ba tun fun lowo pe ti o mo fi jeun won ni gba wa di eyin odun kerin tara bere ti lo olokunrin ti fe yawo mi won le yi omo bere to tele ayokunrin to tele okunrin ti wa le pe baba ti mama won lo ko ba baba ti ku baba ni wo mo kun zo tele ye lo o ni sanwo lewe re o gbodo duro baba ti ko yawo o ti fe yawo mi o ti gbo mo kan lowo arabirin ba pada wa
2: o pada wa
1: baba ni gbogun to nse igba imo ni oni o ni di eru mo wa wonule ibanu je wa to ni baba e to ra plasma positive o to ra fun ti baba oni baba nti o ni nle oni baba laji sada lola lo wa pada wa lo ba ni ki won fi owo tori omo won wo tori nkan iya re tan jo gbe stove tan jo gbe le atupon won gbe nkan joko tan fi ndana kitchen won gbe lo iya wa pe o ti se owo nu o se apa olorun maji o se ese olorun maji oni to oni gbogbo ara adugo lo wa gbon kan o le pada awon oni community oko re loko le yara lojule meta to e jo n gbe te rent le o le pada bi awon oni jo pada on lo so pe awon la nira won ko mo ba da si oko ni si sa lo nsa fun oni gbogbo le ijosin o ti lo bebe olawon na so pe ko gba bi omo ni na kuna oni eyan eyan e gba oni moran seru yawo ba so eyan le gba mo
2: so le gba so dro abi e le gba
1: so adupa lowo en to fun ani 20,000 ni jejo to fi si ojo bi iya
2: eni
1: olomo
2: olomo pada mo ni
1: ma ti mo ba ti mo so mo je be ki ya mo be ki ya
2: kini mo ti mo kini e lo ya mi lenu pe eyan ba pe yan leni olomo ko ba je pe eni olomo ti pada wa
1: ju iya kini lo tun sojo bi ni jo sunday sunday abi saturday now the 5 iya bready won o de so fun wa iya bready o so fun pa fe sojo bi won na sojo bi won na sojo bi won
2: won le ka ha bready loni
1: won o ti e ji gbe bready o ko ti iya dada ni so akiyin akiyin pelu eni olomo mo to fun wa ni 20,000 fe yan mewa
2: adupo
1: gbogbo eyin te gbowo e dakun te ba tin pe wole laaro te ba je pe life and that dupe o tore ni to di kuku fun ni
2: to ba dupe ro yo fun ni
1: olohun nbi te ti mowo na ibe oni run pe eyan ba nse bayi leko kan lori program
2: e ko meji fun eyan
1: mewa mewa ah oluwa adupe o gbogbo receipt ti me sanwo fun kaluku ko bi yo oje ri ma je iwe ri oro e ni damu ya bread a mo ri ti bread o e
2: ni se ti wole laaro to ni awon eyan fe gbo
1: e pe number ti o gbe wa
2: 070631 eni suru baba wa eni suru baba wa 070631 61 16 taro aloju opo
3: emi wa o
1: dani o ki loruko yin o
3: sobo wale mo aru lati lo abe okuta
1: ah mr sobo wale era o
3: wale ba ko to ba awu wale jejo
1: o no o da o da ami ami ami ami ami
3: ami
1: okay okay o beta o ta o ta o ta o ni da mo ami ami ami e se o mi sa so ba wale na so gbogbo awon ti won je customer wa won o wole njejo so awon to wole eyan merin pe lo je customer awon mefa yoku e ka ro
2: e ka ro
1: e ra
2: oruko yin
1: ah mr okay eh ku ojo meta eh ni da mo gbogbo adugo nko o
3: eh
1: sir o ti lo pa owo olusogutan awon olusogutan wa nbebe won bebe won ni omo ni nakuna o ti lo zo adupe to ile ise fe labo yin a mo reti yin ni jo mejo ni agbara olohun olohun je mo ta ni so ti oju
4: hello
1: hello hello hello ko yin Mrs. abi mister mister oludotun
4: oju le fi wo
2: so
1: o se ti e da be iya yawo te loko omo o tele omo re wa keru nle e lo so lojojo omo se dandan ni se dandan lo lojojo
4: hello
1: hello e ma karo
4: hello
1: to adupe ni owo olohun gbogbo en ti e ba fe pe wa ki gbogbo awon eyan ti hello e karo e ra sa ke loruko yin o Mr. Kende Alawode. Ah, lona le ba lo le le oba. Ona le oba mekunu, ma togun le oba mekunu. Gerasa. Ami, ami. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah

bá wọn ṣe sílé bó níyàwó ń fẹ́ra wọn òòrùn ló má kọrin bọ́lọ́mọ ń kọ́ mọ́ wọn lùlù wọn àjò bọ́lọ́jọ́ bí ṣe tí wọn ò fi ìlú ṣeyẹ fún orí mi má má gbàgbé ọ̀rọ̀ tí mo bá ẹ̀ sọ̀rọ̀.

FM 92.5.

0: ẹni tó ń se rere kó máa se lọ ẹ̀dá tó ń se kà kó jáwọ́ kúrò nínú ìkà nítorí pé àtòrí àtìkà ìkan kìí gbé o má se fi agbára tó ní tàbí ipò tó wà yẹn ọmọ làkejì rẹ jẹ ẹ̀sán bọ̀ wá ké lórí asebi ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run eléyìí ni mo fi wọlé sórí ètò láàárọ̀ yìí mọ ẹ̀tọ́ ẹ lẹ̀tọ̀ tí ó gorí afẹ́fẹ́ láti ọ́fíìsì know your right anti-corruption tó wà ní 1 Dele Ara Street Dele Ara Bus Stop Abaranjẹ Road Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́ lábẹ́ àṣẹ àti olùdarí wa chairman wa comrade pastor Paul Akinbolade bákan náà mi ò ní ṣaláì kí gbogbo ọmọ ẹgbẹ́ know your right jákèjádò orílẹ̀-èdè nàìjíríà títí dé ọ́fíìsì efcc àti káàkiri àgbáláyé níbi tí ẹ̀ka ọ́fíìsì wa tó ti wà káàkiri mo kí gbogbo ẹ̀yin amòfin wá ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tí kìí gbè lẹ́yìn ìwà ọ̀daràn àti ìyanijẹ ẹ̀kú iṣẹ́ àṣìkú ìgbìyànjú ọlọ́run adé ìgbìyànjú wa ládé bond 92.9 fm náà láwà tí ẹ ti ń gbọ́ wa comrade ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àkọ́bí ègùn mo kí amojú ẹ̀rọ mi ọlọ́wọ́ bọ́tìnì tó ń fa sókè fa sílẹ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun akọ̀dùn kò ní mú yín lọ́wọ́ bóyá ìwọ wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ know your right anti-corruption tàbí o tilẹ̀ ní ẹjọ́ kan tó fẹ́ gbé wá ni nípa ènìyàn tó yàn ẹ́ jẹ tàbó lù ẹ́ ní jìbìtì tó ò rí mọ́ kí o tètè máa pe nọ́mbà wa 0704967829 0704967829 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún mú wa dórí ètò lónìí láyọ̀ àti àlàáfíà bàbá wa tí wọ́n jẹ́ chairman fún gbogbo ẹgbẹ́ know your right anti-corruption wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára lónìí láti tún tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ kan pàtàkì èyí tí yóò mú kí àwọn ènìyàn tó bá gbé ètò yìí kí wọ́n mọ ẹ̀tọ́ wọn ẹ káàbọ̀ sílé agbára sà.
1: Àkọ́bí wa ẹ ṣe o olóòtú wa náà àwọn ọmọ dúpẹ́ gbogbo ògbà níṣẹ́ sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan iṣẹ́ ribiribi lẹ́ ń ṣe fún wa o kò yí sí a máa gbé lọ sókè gbé lọ sísàlẹ̀ ní gbogbo ògbà ọlọ́run á fi ìdè yín ládé á fi ọlá ìlẹ̀kẹ̀ wọ̀ yín lọ́rùn àbò olúwa máa péye lórí yín o ẹni sunkún ọmọ o bẹ́ẹ̀ ni kò rí comrade Mákindé ọba Àkọ́bí àwọn Ègùn ṣẹ̀ṣẹ̀ rántí pé a sọ̀rọ̀ nípa the three types of misrepresentation last week a sọ̀rọ̀ nípa rẹ̀ a too fraudulent misrepresentation a too more negligent misrepresentation a sọ wípé tó bá máa di ọ̀sẹ̀ yìí pé a máa sọ̀rọ̀ nípa innocent misrepresentation. Èyí tí a fẹ́ sọ nínú misrepresentation tí a fẹ́ ṣàlàyé ọ̀nà mẹ́ta tí wọ́n pín sí fún wa fraudulent negligent and innocent ni wípé kìí ṣe gbogbo misrepresentation gan ló wà fraudulent sí ẹgbọ́n mi kìí ṣe gbogbo misrepresentation ló wà ló jẹ́ fraud nítorí wípé innocent misrepresentation yìí kẹ́ bá ṣe pinnu lóòótọ́ wípé misrepresentation ó jọ mọ́ pé kí èèyàn ó mọ̀ọ́mọ̀ máa mislead ọmọlàkejì láti ṣe nǹkan tí ò yẹ kó ṣe ó mọ̀ wípé ẹ̀tàn ni ó sì wá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ bí ìgbà tó jẹ́ pé ó jẹ́ òtítọ́ fraudulent misrepresentation nìyẹn ó ní kéèsì kan tí wọ́n petition sí ọ̀dọ̀ wa ń sìn vat aig ti dá sí cpe ti dá sí síbẹ̀ náà bàbá yìí kò sanwó ẹni yẹn and ohun tó gbé kalẹ̀ fún ẹni yẹn ni pé ọ̀rẹ́ ẹ̀ ló introduce ẹ̀ sí ẹni yẹn ọmọ ibo ni ó ti wá sí kòhùnsì láti Abuja bí wípé ó fẹ́ ra ọ̀kìrìkà ó sáà fún almost bí 4 or 5 million naira ìgbà tó máa dé custom ìkòròdú èyàn dè gbàgbọ́ pé ó ti lọ́jọ́ lórí almost 70 something àpè lánàá ó sì ó ní kínní kan ó fẹ́ ta òun ni òun ti ń sanwó yẹn ohun tí àwọn fraudulent minded people tó máa ń sọ nìyẹn torí pé ó ti send bóyá 500 kan 700 kan bí wọ́n ó sáà ti san bí 1.2 nínú owó yẹn nígbà tí àwọn ọlọ́pàá kan ń pè nígbà kan now ẹ worú statement tí bàbá yẹn make sí ni pé ohun tó ń fowó yẹn ṣe owó yẹn ò ti jáde ni tó bá ti jáde òun á san fún kó ní sùúrù ó dà wà lọ́dọ̀ wa àgbà tó pé the same language náà ló lò tó di pé
2: awa pe se ri awon fraudulent people won yi e ma wo jo ori o e ma ma wo tribe awon kan awon kan run ti won fi wo ga o loni ni wi pe omo wa ni ede wa lo so e ti ton la yin ni sa e ti ton la yin ni ma eni to ba ma wa fraudulent o ma wa fraudulent so fraudulent misrepresentation ni eni ti o mo mo mo pe nkan yi o iro lo wa nbe o wa gbe kale fun eniyan gege bi otito ti eniyan fi kowo sile abi ti eniyan fi gba contract yen a si ma soro nipa the fraud the concealment the non disclosure no sugbon iti a promise ni last week ohun ni innocent misrepresentation now negligent misrepresentation but aso inu ni last week ti o pe mo fi sample o gbe mi gan on ti mi gan fun mi se mo fi saka we bi pe won bere lowo mi wi pe iru kini eniyan fe that means iru property wo ni o nfe iru document wo lo nfe munya anyway gbogbo ibi asokoro ye ko mo pe gbogbo e lo ma ni si ofo lo oto be mo se so lo oto ni awon ile ile ibe o le ni o le ko lai ni si ofo you understand but imi le je pe boya ro ofo lasan lo ko ma ni o je plan kile mi ma ni you understand but wan get legitimately now emi ti mo so pe o ma ni si ofo yen mi o ti lo find out pe se o ti to lo ni si ofo or not. So I want to run here. It's like we need negligent. Negligent in the eyes. What di? First of all, that is still say what di until answer. We pay in conge. You are making a fact without finding out if you are right or not. So innocent misrepresentation. Olafeso ni lula ni osayi.
0: So Baba wa, eje kadoke lo na.
3: E tete si kede pataki anfani lari fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo ise test ni lab kaakiri e titi ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu agbo ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi de atelese wa ni alafia pipe pelu owo sikini le o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eyi ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o ga ni lara eyin ese ati pe won sori ero ibani soro 080-8301-94-0806-81-94
2: Aye kaku so itumo innocent misrepresentation no the definition of innocent misrepresentation an innocent misrepresentation occurs where a false statement is made but the person making it honestly believes it to be true and that it is not fraudulent innocent misrepresentation o man sele ngba ti o je pe eni to nso oro yen eni ti salaye oro yen abi eni ti o represent the other person yen ko mo wi pe nti ohun so fun eni yen pe iro ni ohun gbo lenu eni to so fun ohun example a seller tells a buyer that a property is 2 acres because the seller genuinely believes the information to be correct eni to fe ta oja ti so fun eni bi agent mo so ro agent ni last week we pe anybody can be an agent ko de ba do ba ni sambod e gbo mi mo so fun pe teacher agent na gan ni lawyer agent ni gbogbo lawyers even activists ti awa je na agent wa so as long as you are representing the other person you are an agent so now eni ti o soro fun eni to represent eni yen o ni gbagbo wi pe o tun so fun ohun wi pe otito ni o la fi soro ti property yin sin wi pe eni to fe ta ile o so fun eni to represent eni to fe ra ile wi pe ile yi o wi pe 1.5 acres ni bo de se gbo lenu awon to ni ile niyan boya omo ni ile ni abi awon agent ti man tale ode so be fun eni to fe ra se ri iditi surveyors need to money lo fi lo se wulo ti o ba je fraudulent surveyor too because our surveyor no ma tun mu nkan pa mo ton ba won ko fun yan to ba so fun won of recent oni le kan ta so pe surveyor wa kan lo won awon to gbe fun wa awon to ta fun wa won so pe 7 acres na lo wa nbe sugbon gba ti surveyor wa won 9 acres na ba nbe so bo se ma ri niyan igba mi de wa be ron yin so pe 7 acres lo wa nbe pe bi a fi 5 acres 5.5 acres ohun lo ma se iru arin yen ko si intention se ri ninu ofi won ma adajo ma nfe ma wo intention kini idi kini to kini wa ni okan eni yi ti o ba ti si intention lati defraud the other person innocent misrepresentation niyan ewu to tu wa nbe we ma gbo se ri awa na se awa na won introduce awon eyan it is an innocent misrepresentation when somebody has not duped another person to your own knowledge eni yen o ti ko di lujibiti ri osise e mo introduce enikan si enikan recently ewu to wa nu innocent misrepresentation le yi o eni yen ko ti ri mi ro se de lati lo oyinbo ni mi o ti ri gan sugbon mo ti se awon kankan fun baba e ati ya e ri you understand awon yen o de wa si laye mo o wa de si Nigeria ni last month now o ko pe mi lojo kan ni pe tori o mo pe a nlo inverter o mo pe mo nlo inverter o ko pe mi ni pe jo inverter ti tori mo so fun baba e ri so wi pe engineer ti o ba mi se inverter mi yen ko ri mi ri o be to ti gbo oro mi lenu awon obi re gege mo ti ba won handle issue ri dada so won ti o ti mo die nipa iru eyan ti awa je now lo ba ni ki introduce eni yen mo wa pe eni yen pe oya lo si odo re se ri ngba ti o fe kowo fun eni yen about 2. something million 2.450 ngba ti o fe kowo fun o lati pe mi pe se won ko won kowo fun mo ni wen please a da ko lo mo ile ko lo mo shop we o kan yi ma je omo ibo ni o trust iwa ba secreto to be yen sugbon o fi ko mi lorun wi pe se ko won kowo fun eni yen emi ke ri looto mi o ti mo shop we eni yen gangan mi o mo le papa e gbo mi dada o mi mo shop eni yen mi mo le e mo de introduce ti kankan ba sele emi ni won ma wa somu so ibi te gbedo se sora ni mo so pe je ka faye le ka le soro de lori die si ti wo ose ka to di pe a ma pada bo ni oso to nbo pelu agbara olorun tin ba wa sanwo ori afefe e wo be so innocent misrepresentation to ba ma boomerang to ba ma backfire you will not be innocent again so be careful iru temi yen sin mo ni gbagbo pe eni yen to ro ti bi an gari lo je si mi yen ni mo se gbekele ikan to se lori oro inverter mi abi kankan yen mo de so nsi pe in fact eni to ba ni di inverter to ba fe se inverter ko pe wa ko je ka introduce eni yen si to di ba eni yen se nsi o ti gbadun ina sa mo pe ko si ina pupo ni ilu bayi so bi yen se ri niyan o ina a ma continue lori awon examples to wa the distinction between misrepresentation fraud concealment and the non disclosure iyen na e ma gbo the non disclosure yen awon kan to ro pe awon gbon ni ri awon yen anyway a ma so oro wa ni ose to nbo
0: e ma gbagbe ile ti a npo lowo re ni Abuja si wa sibe fun tita tori a nfe ni to le ra 9 plots yi papo ni e kan na ni o ni Kwari Gbagualada ni to si post office lo wa pelu ile 10 plots ti a npo lowo ni abo okota iyen na si wa sibe fun tita o ti ko jina si roundabout ni okota fun eniyan to le ra gbogbo re papo ile wa si wa ni Owode ni Okerin ani ile si Laro behind a Laro stadium of Ebenezer Obe Fabiyi Farm elu 350,000 si 450,000 soke le o fira ile plot kan lodo wa lasiko yi bakan na ni atun ni awon ile kan bayi si Mowe after Christopher University ti ko jina si Redeem ni Isheri pelu owo ti o gani lara le o ra ile ti e ba fe ni ile to dara to teju ni bakan na e ma gbagbe nipa ile ti a so pe wa leyin baraki ajilete iyen ni Owode ti a so pe ile to dara to sumo ibi ti security awon soja to wa ni ile yen dara eyi ni ati so fun yin tele ero ti re lasiko ti a nse promo lori re lowo yi gbogbo iwo ti o ba ka owo me lowo ma se fi asiko re dola tete pe wa bayi ki won na le je anfani promo yen pelu 400 say 450,000 iwo no je anfani plot kan ni orile ajilete eye ti a ti so fun wa ko toto di pe yo gbori soke iwo ti o ba nife si atira awon ile yi ba je ko do yi tun koja lai pe igbese kankan iwo na tete pe wa ko je anfani awon ile ti a n polowo yi tori gbogbo ile ti e ba ti ra lodo ti wa lo ni ifokanbale ti ko bewude iroyin ayo ti mo mu wa fun ẹ̀yin olólùfẹ́ ètò yìí lónìí ni lórí ọ̀rọ̀ ilẹ̀ wa tí a ní ó wà ní ọjà ọ̀dàn ní after ìlàrò poli níbi tí a sọ wípé sẹnitọ lámilẹ́kan yáyì àti world bank ti ń ṣe ọ̀nà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ẹ̀yin tí ẹ bá lè fi owó yín kí ẹ tètè wá fi de nǹkan mọ́lẹ̀ báyìí kí ẹ sì jèrè rẹpẹtẹ lọ́jọ́ iwájú àwọn tó wà nílùú òyìnbó gan wọ́n ti ra ilẹ̀ síbẹ̀ rẹpẹtẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ènìyàn ti ń yọjú bá a ṣe polówó ẹ̀yin náà tètè jíkìrì báyìí kí ẹ wá invest owó tí ń nà síbẹ̀ bó jẹ́ 200 acres tàbí 500 acres lẹ lè fowó yín dè mọ́lẹ̀ ẹ̀yin náà tètè dìde ilẹ̀ yẹn sì wà níbẹ̀ rẹpẹtẹ àwa kan yọ 20 acres tí à ń polówó yìí láti fi ṣe ará ìlú lóore ni ní 200,000 naira per plot lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ilẹ̀ yìí máa tó wọ́n àwọn ènìyàn tó ń yọjú àwọn ni wọ́n lè sọ bí ibẹ̀ yẹn ṣe rí níbi tí à ń sọ yìí ṣùgbọ́n ó yẹ ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa ìpolówó ilẹ̀ tí à ń sọ yìí lórí ètò yìí ni ó yà ẹ wá lọ jẹ ìfà yìí kó tó tán bẹ̀ bí a ṣe ń polówó òkè níjà ní owó dé níjọ́sí nìyẹn o ní 180,200 o ńlá bẹ̀rẹ̀ sí polówó ẹ̀ òkè níjà ti di 800,000 per plot báyìí ilẹ̀ máa appreciate ni tó bá yánsìn ilẹ̀ tí ajílété náà kò ní pẹ́ lọ sókè ọ̀nà sokoto rodo tí wọ́n ń ṣe bọ̀ láti àpápá tó gba tan kọjá lọ nísìn tá à ń sọ nípa rẹ̀ yìí ń ṣe ló lọ sòòṣe ló lọ sọdá nítòsí ọjà ọ̀dọ̀ lọ́hùn-ún that means pé tí ẹ bá ti bẹ̀rẹ̀ ìrìn àjò yín láti oṣòdì ni tàbí láti atan ibi tí à ń sọ yìí lẹ̀ ń lọ straight ẹ sì lè gbé mọ́tò yín dé orí ilẹ̀ yẹn gangan kì í ṣe ibi tó jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ máa la ibi tó jìnà kọjá tàbí tí ẹ ò ní lè débẹ̀ tẹ́ máa nawọ́ ìrọ̀ o ẹ gbé mọ́tò yín dórí ilẹ̀ yẹn gangan a ń sọ eléyìí láti jẹ́ kí a fi ran ara wa lọ́wọ́ ni 20 acres la yọ sílẹ̀ báyìí fún títà ní 200,000 per plot ẹ tètè yọjú kẹ ẹ wá bá wa ní ọ́fíìsì wa kẹ ẹ sanwó wọlé ilẹ̀ ti yín ni ẹ̀yìn lẹ ní tẹ ẹ bá ti yọjú tẹ ẹ sanwó lórí iye acres tàbí iye plot tí ẹ bá rà níbẹ̀ tí yóò sì ní ìfọ̀kànbalẹ̀ tí kò lè sí wàhálà kankan lọ́jọ́ iwájú ilẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wà ní opposite unique polytechnic ní ọjà ọ̀dàn ni wọ́n kọjú sára wọn báyìí ni face to face ni ẹni tó bá wá sí ọ́fíìsì wa ẹ ó rí a ó fi sáńbọ́ọ̀dù rẹ̀ a ó fi hàn yín tẹ́ni náà rí dáadáa ìlú yẹn ó ti ń develop nìyẹn witiwiti làwọn èèyàn ni wọ́n ń sáré ra ilẹ̀ sí area yẹn lọ́wọ́ tí à ń sọ yìí àwọn tó ń fowó ránṣẹ́ wọ́n ti ń fowó ránṣẹ́ àwọn tó yọjú ti yọjú tí wọ́n ti wá ra ilẹ̀ yẹn tí wọ́n sì fi ń de nǹkan mọ́lẹ̀ ńbẹ̀ ẹ̀yin náà ẹ tètè dìde báyìí ẹ mọ̀ jẹ́ ó dọ̀la ẹ wá fi owó tiyín náà de ilẹ̀ mọ́lẹ̀ síbẹ̀ fún àǹfààní ọjọ́ iwájú ni ó yẹ kí promo tí à ń ṣe lórí ilẹ̀ tí à ń polówó ó yẹ kó wá sí ìparí ní ìparí oṣù tí a ṣèkọjá yìí ṣùgbọ́n nítorí àwọn ènìyàn tó tún pè wá pé àwọn sì nífẹ̀ẹ́ sí láti wá ra ilẹ̀ síbẹ̀ àti nítorí àwọn tó tiẹ̀ ti dẹ́pọ́sìtì àwọn owó kan sílẹ̀ tí owó wọn ò tí ì pé nítorí rẹ̀ la tún fi sún promo yìí síwájú títí di ìparí oṣù tí a wà yìí ẹnikẹ́ni tó bá sì nífẹ̀ẹ́ sí láti ra ilẹ̀ síbẹ̀ kí ó tètè yọjú kí wọ́n tètè pè wá láti wá sanwó wọlé ẹ má ṣe jẹ́ kí àǹfààní yìí kó tún fò yín ru ẹ ṣe. eje kin fi asiko yi so fun eyin ti olorun ba bukun eyi ti e le invest owo yin lati se sponsor fun awon ile ti awon ebi kan ti gbe si akata wa ti won wa sponsor fun boje sofia ni wa ni tabi atile je nikan ti owo wa lowo re to le se sponsor fun ile repete eyi to wa ni akata wa bayi ani ile to tobi 10,000 acres kan atun ni ile miran to je bi 30 acres iyen na wa nile 100 acres kan to wa nile boje sofia ni boje ile ise kan ni ti o ba le se sponsor fun awon ile yi e pe wa kajo so asoyepo fun ati muki ile yi ko di tita eje ki iru eniyan be tabi iru egbe ni te le invest owo yin lati sponsor fun awon ile ti an so yi e pe wa olorun a bukun wa e se adupe bakan na ti a ba ri eni to ni ile ti o je ti ebi ti won tabi ile ti won ti won fe ta fun ara won ti ko ni wahala kankan lori tabi eyi to ba ni wahala ki e tete je ka mo nipa re ka le mo igbese ti a ma gbe o si je wi pe iwo ni lo lawyer to mu harahara to le bo yanju oro pe wa gbogbo re lo wa ni ikawo wa tabe nikan gba o loju to ni e je to lu en jibiti to fe ka be track number re gbogbo ise yi o ni awan se ni office wa te ma pe sori 0704967872907049678729 tabi 0802703739008027037390 90 e ma se je ki odun yi to lo lai be igbese kankan
3: e tete si kede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo ise test ni lab kaakiri e tete ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu agbo ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi bi atelese wa ni alaafia pipe pelu owo sikini la o fi se ayewo yi

0: 0802618 2577 0802618 2577.
1: Ẹ̀rọ tí pé ìlera lọ́rọ̀, àlàáfíà rẹ̀ ṣe kókó.
2: Ẹ̀yin èèyàn wa, tí a bá ń sọ gbọmọgbọmọ pé kẹ́ ẹ ṣe àyẹ̀wò ara, ẹ má máa fi ṣèbínú. Ìdí tí a fi ń sọ léyìí ni pé ó ní èèyàn wa kan ni tó súnmọ́ wa gidi gan ni. Ní ọdún tó kọjá, ó wá fún àyẹ̀wò ara. Nínú àyẹ̀wò tá a dẹ̀ ṣe fún, a rí pé àrùn rọpárọsẹ̀ ó ti fẹ́ máa ṣarajọ nínú àgọ́ ara ẹ̀. Léyìí tá a dẹ̀ ṣe àlàyé fún pé kó mójútó ara ẹ̀ kó tó di pé irú nǹkan báyẹn máa ṣẹlẹ̀. Àmọ́ nítorí pé kò tí ì dagúnlẹ̀, ó ṣì ń rí ara gbé. Ní ọ̀sẹ̀ tó kọjá ni ó lọ sí ìgbéyàwó. Ó lọ síbẹ̀, ó ṣe fàájì, ó gbádùn ara ẹ̀. Nígbà tó ṣe tán, tó ní kóun gbé ọkọ ẹ̀ kó máa lọlé. Lẹ́nu ọ̀nà níbi tó ti fẹ́ wọ mọ́tò ẹ̀ ibẹ̀ náà ló ti ṣubú lulẹ̀. Tó di pé wọ́n gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn. Ìgbà tó máa dé ilé ìwòsàn náà, owó tó kọ́kọ́ dà lẹ̀ bíi 2.5 million lówó tó kọ́kọ́ dà lẹ̀ kán tún lè ṣe ìtọ́jú ẹ̀. Ìdí tí a fi ń sọ eléyìí fún wa ni pé ẹ má yẹ kó dìgbà tí ó máa dá wa gúnlẹ̀ báyìí tó máa bọ́ sí emergency tó máa rù wá kiri. Ẹ jẹ́ ká mọ̀ pé prevention is better than cure. Ìyẹn la fi ń sọ fún wa wípé ẹ má yẹ ká dó dìgbà tí ara wa máa bèrè. Bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo ọkọ̀ tá ń lò, gbogbo nǹkan tá ń lò fi ṣiṣẹ́. Tí a bá sáfìsì ẹ, ẹ jẹ́ ká mọ àwọn ọlọ́kàn pàtì máa lọ́kùn àpẹ àkíní yìí ó máa dẹnu kọlẹ̀ bó yẹ ká ṣe máa wò ó ní pé àgọ́ ara wa náà ṣe máa rí nìyí. Tẹni tó dẹ̀ ni ọkọ̀ tí ò tiẹ̀ ìwà àyẹ̀wò ara ẹ̀ fún ọdún mẹ́ta mẹ́rin kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìyẹn la fi ń sọ fún wa wípé ká ṣe àyẹ̀wò ara wa ká mọ ibi tó kù sí. Bá ṣe máa sọ fún wa pé machine tá fi ń ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ wa ó máa ń mú àwọn àìsàn míì tó ti ń kó àjọ tí ò tí ì farahàn. Ó máa ń fi àfihàn rẹ̀ láti ṣe ká ìpè mójútó kó tó ṣẹlẹ̀. Ẹ má yẹ ká gbàgbé pé ìlera lọ́rọ̀ o, ìlera ṣe kókó. Ẹ yẹ ká mójútó ọ̀rọ̀ ìlera wa. A máa tún pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lẹ́ẹ̀kan sí 08 26 18 25 77 08 26 18 25 77. Èyí tẹ́ tún lè pè sí kejì ní 08 83 83 81 94 08 83 83 81 94. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyẹn. Ẹ yẹ ká tún máa rọ yín létí lẹ́ẹ̀kan pé ìlera lọ́rọ̀.
3: Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa. Bó ti wù kórí, mi ò ní fẹ́ kí a tún lọlé lónìí láì tó fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń fi ètò yìí kọ́gbọ́n. Mi ò ní fẹ́ kí wọ́n má tún rí ọ̀rọ̀ ìyànjú kan tàbí méjì èyí tí yóò tún jẹ́ ìtọ́nà fún wọn. Ẹ ṣeun bàbá wa.
4: Kí a tó máa lọ, ṣe rí ẹ̀yin tẹ́ ń lu jìbìtì. Ẹ mọ̀ wípé kò sí èrè ń bẹ̀ ni. Ìyẹn ló ṣe dàbí pé gbogbo ìgbà òun ni ara yín ò kì í pé. Àgọ́ ara yín ò kí ń pé. Your health issues are always in danger because bí ọkàn rẹ ò bá ti ṣiṣẹ́ déédéé dáadáa, wà á rí pé àìsàn oríṣiríṣi ló máa wọlé. Àwa tá a súnmọ́ ọgbà ọlọ́pàá, tá a súnmọ́ EFCC, tá a súnmọ́ àwọn anti-corruption bodies la mọ nǹkan tí à ń sọ yìí. Wọ́n ń pẹ́ develop headache, wọ́n ń pẹ́ develop high blood pressure. Torí pé àwọn ìgbésí ayé tó ń gbé yẹn ni kò sí bó ṣe sọ pé o lẹ́mìí tó lágbára tó kí ìbẹ̀rù pé wọ́n máa tó mú mi, wọ́n máa tó mú mi, wọ́n máa lè mú mi kí ó má máa sí ní ọkàn rẹ. À ń lọ ní ọ̀sẹ̀ yìí, a padà bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ ti Olúwa. Ẹni tó lọ ń bá ràn lọ́wọ́, ẹ ràn wá lọ́wọ́ o, ẹ sì bá wa dowó pọ̀. Ẹ wá sponsor àwọn ilé wa. God bless you.
3: Ẹ wá fẹ́ pè mí tí mo jẹ́ atọ́kùn ètò yìí bóyá fún ìpolówó ọjà ni tàbí ẹ tiẹ̀ ní nǹkan kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi. Ó lè jẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ èyí tí à ń polówó yẹn. Ẹ pe Ajayi Makinde tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Àkọ́bí Ògùn. Ẹ pè mí sí 08186737 3163 tàbí kí ẹ pé 08139365988. Títí ọjọ́ mẹ́jọ tí a tún máa padà sórí ètò yìí. Ẹ jẹ́ ká hùwà pẹ̀lẹ́, ká ṣe jẹ́jẹ́ láwùjọ, ká dẹ̀ ṣe ń tó tọ́ níbi gbogbo. Tí a bá wà, ká má ba lu òfin, ó dàbọ̀.
5: Band FM
6: 92.9
7: Band FM ni ma

dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe ń tẹ̀síwájú láàárọ̀ iléeṣẹ́ Bond FM 92.9 aago méjìlá ti ku ìṣẹ́jú mẹ́rìndínlógún tó bá ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn ògo ẹrẹwà lọ pọ́n súnkàn láti tún ṣe ètò fún wa láàárọ̀ tòun torí pé òòṣà ta bá ń ṣe ta bá ń lé ọmọdé sẹ́yìn àwọn bàbá wá ní pé irú òòṣà bẹ́ẹ̀ wọ́n ní kò ní pẹ́ parun a lọ pàdé àwọn ògo ẹrẹwà àwọn ni wọ́n ṣètò fún wa di aago méjìlá ọ̀sán pẹ̀lú àtìlẹ́yìn olóòtú ìyẹn Balkis Ayepola Aya Ibrahim ẹ̀jẹ̀ ká tẹ̀tìlẹ́kùn.

káàárọ̀ ẹ̀rọ ẹlẹgbẹ́ ni. Ẹ káàárọ̀ ẹ̀rọ ẹlẹgbẹ́ ni nílé. Àkókò tó ti tó fún àwa ògbé ẹrẹ lórí ètò òdò bí ẹ̀yẹ ní ilé iṣẹ́ Bond FM 92.9. Orúkọ mi ni Omidan Zainab Akinyeye. Ẹ máa bá wa kálọ.

0: ètò òdòdó ẹ̀yẹ la wà ní ilé iṣẹ́ Bond FM 92.9. Ẹ máa bá wa ká lọ.
1: Àwọn àwọn àbùdá tí a fi ń dá onímọ̀ rere mọ̀ ní àwùjọ Yorùbá ni wọ̀nyí. Pípa òfin àwùjọ mọ́, bíbọ́wọ̀ fún àwọn òbí àti àgbà, ṣíṣe olóòótọ́ nínú ohun gbogbo, àìkẹ́gbẹ́kẹ́gbẹ́ láwùjọ, títẹpá mọ́ iṣẹ́ ni, fífẹ́ràn àwọn ènìyàn láwùjọ, kíkọ ẹnikẹ́ni lọ́rùn, bíbọ́wọ̀ fún òfin ilé ẹ̀kọ́.

0: àmì ohun ló kọ báyẹ máa bá wa ká lọ.
1: Kí ni àmì ohun ta ló mọ̀ o?
2: Èmi mà o.
1: Adémọlá kí ni o?
3: Àmì ohun ni àmì orí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ fi ń ní ìtumọ̀.
1: Ó gbà o, ẹ fún látẹ̀wọ́ o. Orí lẹ́tà Yorùbá wo ni a máa ń fi àmì ohun sí? Ta ló mọ̀ o?
2: Èmi mọ̀ o.
1: Ọpẹ́ mi pọ̀ kí ni o?
4: Orí fáwẹ̀lì Yorùbá àti kọ́nsọ́láàtì àṣesílébù ní àti ní.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o. Mélòó ni àmì ohun tó wà? Ta ló mọ̀ o?
2: Èmi mọ̀ o.
1: Tokunbo kí ni o?
5: Mẹ́ta ni.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o. Ta ló lè darúkọ wọn?
2: Èmi mọ̀ o.
1: Abáyọ̀mí kí ni o?
6: Àmì ohun òkè ní àmì ohun ìsàlẹ̀ bò. Àmì ohun àárín re.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o. Ẹ fi àmì ohun sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí kíkọ sílẹ̀ wọn jọra wọn ṣùgbọ́n tí ìtumọ̀ wọn yàtọ̀. Ogún 20. Ta ló mọ̀ o?
2: Èmi mọ̀ o.
1: Adémọlá kí ni o?
7: Ogún re mi.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o. Ogun wọ̀n, ta ló mọ̀ o?
2: Èmi mọ̀ o.
1: Ọpẹ́ mi pọ̀ kí ni o?
8: Ogun re re.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o. Ogun God of Iron, ta ló mọ̀ o?
2: Èmi mọ̀ o.
1: Abáyọ̀mí kí ni o?
9: Ogun Bùnmí.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o. Ogun State, ta ló mọ̀ o?
2: Èyí mọ̀ o.
1: Tokunbo kí ni o?
10: Ogun Dodo.
1: Ó gbà o, ẹ ṣalátẹ̀wọ́ o.

0: ètò ìgbòdú ẹ̀yẹ là wà ní ilé iṣẹ́ Bond FM 92.9. Sílébù ni ègbé ọ̀rọ̀ tí a lè pè jáde tàbí tí èmi lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Sílébù mélòó ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Adéọlá, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Tokunbọ̀, kí ni o?
1: Sílébù mẹ́rin ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Akèrègbè, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Adémọlá,
1: sílébù mẹ́rin ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Mo jí, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Ọpẹ́ mi pọ̀,
2: sílébù méjì ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Atọ́ba tẹ́lẹ̀, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Abáyọ̀mí kí ni o?
1: Sílébù márùn-ún ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Agbèfọ́ gba, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Adémọlá kí ni o?
1: Sílébù mẹ́rin ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Àlàáfíà, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Abáyọ̀mí sọ fún wa,
1: sílébù márùn-ún ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Atẹ́lá gbé, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Tokunbọ̀, kí ni o?
2: Sílébù mẹ́rin ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Yorùbá, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Ọ̀pẹyẹmí, kí ni o?
2: Sílébù mẹ́ta ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Tọba Làṣẹ, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Tokunbọ̀, kí ni o?
2: Sílébù mẹ́rin ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Àgbágbíàkà, ta ló mọ̀ o?
1: Èmi mọ̀ o!
0: Adémọlá, kí ni o?
1: Sílébù márùn-ún ni o!
0: Ó gbà á rọṣà látẹ̀wọ́ o. Kò ní dùgbà ìlọ lórí ètò ìdòdó ẹ̀yẹ lónìí. Ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi, ẹ jẹ́ ká tún pàdé lórí ètò ìdòdó ẹ̀yẹ lọ́sẹ̀ tó ń bọ̀. Orúkọ mi ni Omidan Zainab Akinyere. Ó dàbọ̀ ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi.

gẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù láti lè ṣe radio bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà gra nípínlẹ̀ èkó ìròyìn àpapọ̀ lamúwá fún yín síwájú náà ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó inú rẹ̀ ìpínlẹ̀ ondo ṣe ìfìdímúlẹ̀ ikú àwọn èèyàn 25 tí wọ́n dágbére fáyé nípasẹ̀ májèlé ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní san àjẹ́lẹ̀ owó àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti dádúró lọ́jọ́ pípẹ́ sẹ́yìn àgbáríjọpọ̀ ìgbìmọ̀ àjọ orílẹ̀-èdè àgbáyé ṣe àfikún ọjọ́ ìgbẹ́sẹ̀lé wọn lórí sudan wáyé o ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu abel ọ̀jẹ̀túndé ìjọba ìpínlẹ̀ ondo ti ṣe ìfìdímúlẹ̀ ikú àwọn ènìyàn 29 tí wọ́n fura sí pé wọ́n mu májèlé mọ́ ògógóró níjọba ìbílẹ̀ odigbo ní ìpínlẹ̀ ondo alákòóso ètò ìlera fún ìpínlẹ̀ ondo dr banji ajaka tó fi èyí léde nílùú àkúrẹ́ sọ pé ẹ̀sùn bíi 60 ló rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún dr ajaka sọ pé èèyàn mẹ́ta ló sì wà nílé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ nígbà tí àwọn 27 míì sì wà ní abẹ́ àyẹ̀wò nílé ìwòsàn dr ajaka sọ pé 95% nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ló jẹ́ ọkùnrin láti ọmọ ọdún 16 sí ọmọ ọdún 45 nínú àwọn ẹ̀sùn tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ ní oríta òdìgbo arárọ̀mí òbù newtown ọ̀dọ́lé òkèlé àti onípàrágà dr ajaka wá ń rọ àwọn olùgbé ìpínlẹ̀ ondo láti yàgò fún ọtí ògógóró pápá jùlọ àwọn ọtí líle tí kò gba ìwé àṣẹ fún títà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti bẹ̀rẹ̀ sí san 18 billion owó àjẹsílẹ̀ fáwọn ẹgbẹ̀rún mẹ́ta ó dín lọ́ọ̀dúnrún àwọn òṣìṣẹ́ nigeria airways lẹ́yìn ó lé lógún ọdún tí iléeṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè yìí ti dẹnu kọlẹ̀ aláṣẹ ètò ìsúná àti alákòóso ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà alàgbà taiwo oyedele ló fi èyí léde nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ètò ìsúná nílùú abuja alàgbà oyedele sọ wípé 2,100 àwọn òṣìṣẹ́ ní abala kínní sí èkeje ló ti gba owó àjẹmọ́nú wọn nígbà tí àwọn bíi 600 tó wà ní abala kẹjọ àti kẹsàn-án ti ṣe àyẹ̀wò tí wọ́n sì pegedé láti gba owó àjẹmọ́nú tiwọn pẹ̀lú alákòóso náà wá sọ wípé àṣẹ sísan àjẹ́lẹ̀ owó àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú náà wá látọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá ahmed tinubu láti yanjú gbèsè àjẹ́lẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tíjọba ti jẹ àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú ọ̀hún ó ní ó ṣeéṣe kí owó náà má ka bùkátà àwọn òṣìṣẹ́ náà nígbà tó jẹ́ wípé ó ti lé lógún ọdún tíjọba ti dà wọ́n sílẹ̀ ṣùgbọ́n ojúṣe ìjọba ni láti wá ojútùú sí díẹ̀ lára ìdojúkọ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ tá a ti dádúró láti bí ogún ọdún sẹ́yìn ó tẹ̀síwájú pé èyí yóò mú ìyanjú bá ọ̀rọ̀ ìròyìn àjẹbánu tó ń lọ lọ́wọ́ ní pápákọ̀ òfurufú náà níwọ̀n ìgbà tó jẹ́ wípé àwọn tí owó náà tán sí ni wọ́n gbà á gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti ṣíṣọ lójú àwọn yàrá ìgbàlódé kan ultramodern hostels ní ilé ẹ̀kọ́ àwọn nọ́ọ̀sì tó ń bẹ ní gando lagos state college of nursing igando gẹ́gẹ́ bí ìgbìyànjú wọn láti ṣe ìgbélárugẹ fún ètò ìlera nípínlẹ̀ èkó gómìnà rọ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn aláṣẹ iléèwé náà láti tẹ́wọ́ gba àwọn yàrá ìgbàlódé ọ̀hún kí wọ́n sì ṣe àbójútó rẹ̀ bó ṣe tọ́ àti bí ó ti yẹ bákan náà ló tún ṣe ìlérí àti parí àwọn àṣepatì iṣẹ́ tó ń lọ lọ́wọ́ nínú ọgbà iléèwé náà tó sì sọ pé ojúṣe ìjọba ìpínlẹ̀ èkó ni láti sọ iléèwé náà di àpèwáwò tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè yóò ti máa rí tí wọ́n ṣe nínú ìkẹ́kọ̀ọ́ gboyè onípò kíní nínú iṣẹ́ agbẹ̀bí gómìnà sanwóolu tẹ̀síwájú pé ìjọba yóò rí dájú pé wọ́n pèsè gbogbo ohun èlò tí yóò mú iṣẹ́ rọrùn tí yóò sì mú kí àkóso ilé ẹ̀kọ́ náà kẹsẹ̀ járí nígbà tó ń kí aláṣẹ iléèwé gíga fáfitì ìpínlẹ̀ èkó lagos state university kú oríire
iyen ojogbon olawumi badejo ogoro awon lenu loro lo peju kese si bi eto ohun latori alakoso eto ilera fun ipinle eko ojogbon akin abayomi olori ise bode aguru awon loba loba awon asofin ati be be lo iroyin apapo o tin de se ti gboyin at le se bond fm 92.9

Abeba 92.9 on the FM. Oh, Gendi Bobon FM 92.9, Akanchawa.

Gotcha.

keskin ilimin, tunji alamu sa a cikin wata sanarwa.

ƙarƙashewar kafafen watsa labarai.

0: 92.9 ìfẹ̀sùwapọ̀.
1: Simponi Pohn, China nílú ẹ̀, ẹ mọ sọ́yẹ̀rì ìbáṣọ pọ̀ kọlà tó parí. Ẹyẹ olólùfẹ́ mi, wọ́n fi àsìkò yìí sọ fún yín pé Bonde FM oní rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́ẹ̀tì rọ́gbọ́n kọ́ tẹ́ ròyìn kọ́ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bonde FM 92.9.
2: Ó ṣe wà náà ni kò sí rọ́ńbẹ́ Bonde FM 92.9 ibi tẹ́tí lè kọ́gbọ́n torí pé ajura lọ́kìjàkadì kọ́ àìsùn òun náà ni a fi ń sún síwájú. Ẹ kú ilé làkàrà ilé ẹ̀rì wọ́n lákérò ọ̀nà kábíyèsí òun náà làkọ́ Baládé. Gbogbo ẹni tá a bí ní àtàrà obìnrin mo kíyìn o. Ọmọ yìí rèé ọmọ nílùú Ìṣẹ̀mílé. Ẹja ti jọ ṣe fàájì òpin ọ̀sẹ̀ rèé ní Sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2026 bérebérebére. Àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ adìyẹ kó òjò ní ọ̀pá bastard àwọn kan lára ọ̀pá ọlọ́run ò jẹ́ àǹtí ìrọwọ́ nínú sínú ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n wọn ti lọ túnra mú. Ètò òyì wù mí ọdọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsín lọ wọn bá táyì bá sílẹ̀ ṣùgbọ́n èyí wù mí ọdọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsinsìnyí lọ. Bí àwọn ètò abúlé ṣe ń lọ nítorí àsìkò gbọ́ lẹ́ẹ̀ máa gbọ́. Àmọ́ mo wà ń kàlẹ̀ gẹ́gẹ́ bí akéde àti ọlọ́wọ́ bọ́ ti fún sáà yìí tó fi di aago mẹ́jọ alẹ́. Gbogbo ń tẹ bá ti gbọ́ láti ẹnu ọ̀pẹlẹ mi mo fẹ́ kí ẹ mọ̀ pé àtòdé ọ̀run ló ti wá. Bó ṣe wà náà ni orúkọ mi ò yí padà Olúmìdé Ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní Olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Ètò èyí wù mí Ọláìdé Ọlọ́run òjẹ́ ó ti wà ń kalẹ̀ ẹ mọ̀ pé àwòdì tí atẹ́gùn táǹdì ní oríṣiríṣi ọ̀bá pẹ́ ni ẹnìkan ò kí ń pẹ́ṣẹ́. Èyí wù mí òun náà lẹ́ máa gbọ́ agbọ́dúnú o.

0: bí mi ẹ ṣe o lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ àìrí mu lọ́jọ́ ọgbà tó jẹ́ wípé ìyá mi ò ní mọ̀ nǹkan tó máa tó ń ṣe mí bóyá epo ni kó gbé ni bóyá ta ni bóyá yọ ni kò mọ́ ó kàn ṣáà ń sá kòbàkòbà kí ló ṣe láìdè àkànkẹ́ ọmọkùnrin ṣe ní sùúrù kí ló dé máì tí mo ti fún mo ti ṣe mo ti mọ ṣé irú ìyá yẹn ló máa wá dàgbà tán ni máa wá dàgbà tán ló máa bá mi sọ̀rọ̀ ni máa sọ pé kí ló ń sọ ẹ rí i pé ọlọ́mọ yẹ kó lu ẹ pàdé ìbí mi ọlọ́run ẹ kú dédé àsìkò gbogbo bí kíbi tẹ́ ti ń gbọ́ mi tí ẹ dẹ̀ ti ń wò mí bí ìrìnrìn ajá ọláìdé ọlọ́run jẹ́ lórí facebook dédé ni tó bá sọ pé lórí tiktok ajá ọláìdé ọlọ́run jẹ́ ó lọ náà ni ẹ wá ń gbọ́ mi ketekete láti iléeṣẹ́ 92.9 Bond FM èmi a máa ní rédíò tí yóò lẹ́gbẹ́ o ìfẹ́ sọ wá pọ̀ ré o ó dára ó dùn gbọ́ o ìfẹ́ sọ wá pọ̀ ré o ọ̀pọ̀lọpọ̀ fòṣì iṣẹ́ o ọlọ́run ìfẹ́ sọ wá pọ̀ ni ibẹ̀ láti ń gbé ohun sáfẹ́fẹ́ ní dédé àsìkò lórí ètò èyí wù mí bá a ṣe máa ń ṣe náà ni oní gbogbo gbà àti ìbẹ̀rẹ̀ ń sìn náà ó máa ti lé lọ́dún kan tó wá pẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni láti iléeṣẹ́ 92.9 Bond FM sọfí àtọ́láìdé ọlọ́run jẹ́ òun ló kọ mi èmi làkọ̀ kẹ́ẹ̀kọ́ ọmọkùnrin ṣe ọmọ agbọ́ ti kúyọ ọmọ agbọ́jọ kúkọ nílùú èmi làbájì ńlọ́lá olókùn ni ó lè ṣe akékúyọ ọmọ sọ lóńbàdàn jọkọtọ nípọn ajìfà àgbà táwọn bàbá mi ò rí fàjẹmọ ni kò wọn wá pupa lẹbẹ èmi lọ máa gúnyàn pupa fàlejò pupa ọdún tàlejò ojú tìyàn ní odó ẹrí pé mo ní tìjú púpọ̀ ìdè sọ̀rọ̀ ẹnu ìta èmi náà rí oore ṣùgbọ́n mi kọ́ o wàhálà ẹ̀ ọlọ́run ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí níjẹ̀ ẹ̀jọ́ mo sọ pé mo ń lọ mò ń bọ̀ àwọn ẹlòmíì sọ pé tọ́lọ́run bá ní kó rí bẹ́ẹ̀ èmi náà ní wẹ́ mo kàn sọ ni mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ nítorí pé kí ni kò ń ṣe mímọ̀ ṣe mi èmi ojú pé gbogbo ìgbà ṣẹ́jú ṣẹ́jú ni mo ń dẹ́ṣẹ̀ kí tó wọnú stúdíò sí ọlọ́run mọ̀ ẹ̀ṣẹ̀ tí mo ti dá ọlọ́run wá dá mi sí pé mo fẹ́ jẹ́ kó bá mi jíṣẹ́ mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà mo dẹ̀mọ̀ pé dáadáa ni mo bẹ́yìn tẹ wà nílé náà ẹrù tàbí amọ̀ kí n tún òun ni wá gbé ka ìmọ̀le gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò èyí wù mí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò 92.9 Bond FM gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọmọ yín ọláìdé ọlọ́run ò jẹ́ ẹsẹ̀ wọn ò tẹ́ ẹ̀rọ pé kí ni mò ń sọ tẹ́ ẹ̀rọ pé kí ni mò ń wí mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ń gbọ́ mi ní dédé àsìkò yìí o adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o abẹ́rẹ́ adò kí ni o olórí àṣìṣe ìlúpẹ́ o mo kí yín o gbogbo ibi kíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi o mo kí gbogbo ẹ̀yin balẹ̀ pátápátá níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá gbodogbodo mo kí gbogbo yín o kára o lè o mo kí gbogbo ẹ̀yin balẹ̀ pátápátá gbogbo yín ni mo kí o mo kí gbogbo ẹ̀yin ìyá mi ń gbà sí ìyá mi bí mi tán tó wá bí mi léyìn lọ́wọ́ tẹ́ ẹ ń pọ̀n mi gbogbo ẹ̀yin ìyá lóde pátápátá níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi mo kí yín mo kí gbogbo ẹ̀yin ìyá lájẹ́ mo kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà ajá máa wà o gbogbo ẹ̀yin tẹ́ wà nú mọ́tò náà tẹ́ ẹ ń gbọ́ mi nínú dánfó kọ̀dọ́kítọ̀ fún èrò inú mọ́tò ní chẹ́ńjì ẹ̀ o tó máa ń dùnyàn ni tó máa ń fariwo nìyẹn torí ẹ̀yin máa béèrè chẹ́ńjì owó ti yín ní sùúrù rárá ṣùgbọ́n tí olúwa wa ti béèrè pé chẹ́ńjì yìí kọ́ kí ló dé òde ní sùúrù kí ló ṣe ẹ̀ ǹjẹ́ ẹ lè máa gbáriwo kọ́ balẹ̀ gbẹ́tọ̀ èyí wù mí ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ pé kẹ́ má pariwo síra yín létí mo wá kí ọ̀gá mi ìyá mi ni ọ̀já tẹ fi ń pọ̀ mí ò ní jábọ̀ díẹ̀ ló wa màmá mi wúrọ̀ ọ̀làdé nìkẹ́ adégòkè mo kí yín o ọ̀já tẹ fi ń pọ̀ mí ò ní jábọ̀ mo ní wáyín tì o bẹ́ẹ̀ ni mo kí jí ẹ̀ mú wáyà yín mr gbenga fátìlé mo kí yín o mo ní wáyín tí ọ̀gá ní dààmú gbogbo lílọ bíbọ yóò ní bára yẹnu bákan náà mo kí olóòtú ètò yìí náà ni wọn pè àwọn ọlọ́sùn ètò yìí lórúkọ màmá mi ọrẹ olúwo ogunnáìkè mo ní wáyín tí sísì mi bákan náà mo kí bísọ́lá balógun pọ́ǹkì wọn èlèmi máa ń jẹ ni máa ń kó jẹ mo kí yín màmá bákan náà mo kí túnjọ lálékan abẹ́rẹ́ gbólóhùn tí ń gùn ní gbogbo ara mo kí yín ọ̀gá àní wára wa tí o inshallah bí kúdúrà ti láì ẹ jẹ́ ká wá kí láàlọ́dún wá bí o bìkọ́ tó bá ní ká kẹ́rù wá bí kò síbi tó lè gbà wá mo kí kábíyèsí olúwa ṣẹ́gun àjàsá àwúṣẹ̀ tìlú onígbòǹgbò kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kó lórí ṣiṣẹ́ ìbípẹ́ o abẹ́rẹ́ ẹrù kẹrẹ á di òkè ni o inshallah bí kúdúrà ti láì ilé onígbòǹgbò ní dàrú ilé èkó lápapọ̀ kò ní bàjẹ́ làgbà ọ̀rọ̀ náà àtìlẹyìn ànábìrà mọ̀ sọ́lọ̀ lọ àlewà sálá ní orúkọ jésù kristi olúwa wa àmì gbogbo ẹ̀yà aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bond FM mo kí yín o ẹni tí mo mọ̀ tí mo dárúkọ àti ẹni tí mo mọ̀ tí ń dárúkọ mo kí yín bákan náà mo kọ́ gàmì tó yẹ pé àjọ wàá yà yín olú máìtì ẹ rí pé ẹgbẹ́ òun ìyàwó ẹ lè gbọ́ ìyàwó 30 minutes ṣé bí mo sọ fún yín níjọ́ náà tọmọ akọ̀kọ̀ mo sọ fún agbára ní sùúrù ó fọkàn balẹ̀ oni yen sin ko wa nitori pe kini se wa e den so fun lola oni birthday oko e ti o ti yin o wa for 30 minutes saturday o fi sile ko pe yen o emi temi ti mo pe trailer ma pada gba nkan to jele ti ojo wa ni e awa fi dede asiko yi na e mo fi nki Abduwasi oko re mi Abduwasi Akisande oni white oko sekina ti oyegbe ile Akisande lagbara Olorun igbodun odun kan ni fun e iwo yi ola baya ati jeresi ati jomukulumuke ola na won wa ni so bi pe kon fi kilo ala awon se se nkoto baba Fausatu muki e oko re mi abi be de tu a se abi be de yan o lu kale ni France ni ke kale ko la lojo bi eyi de ni Saturday ani wa ra wa ti lagbara Olorun e je ka go straight to the point e de ba won leyin bi se man so ah seri o lagbara o seri ti ya ba nsoro fun wa je ka ma gbo o enu awon iya yin o enu won o kirun koda ko je pe ara ajohun ni won enu won de mo nkan to nso sugbon awa omo sin la ma re pe kina nso kina wi ah se eri ta to mi ni seyin le ba mi lo be le ba mi bo ni sugbon oni agbalagba to joko sinu to joko si petele bayi komo kekere wa joko si ori obsess nkan ta gbalagba ri yan omo kekere ori sugbon awa ti yo bi yan wa ni ro aye ti daye kini kaye ti daye gba aye ti daye awo baba iwo lo de lo lo soyo lo toyo bo oni ah oni mami oni mo pade adura yin gba le mi lori o sugbon bi to n gba yi to gba si getas bi ya wa ni gen gbo ki lo sele oni gba ti ohun lo si ilewe pe ohun dupe University of Lagos yi na ni o lohun dupe pe nkan sa lo dede oni ohun de ti reyan pe mun sin o en ti mo ba yin soro yi ti mo so fun yin oni ti eyin okunrin ko ba gbe ohun ba yan ma gbe ohun jule ni to ba gbe ohun ba yan ma gbe ohun jule ki lo de ki lo sele olohun de wa ro pe to o ba ya olohun a se to ba te de school boya mo ari hun ngba to ma de school bi ta dura iye egba si ni wi pe ke awon to ma nse tire ni oju ona titi yin am organizer ohun lo lohun ri o wa ni ati wa gbo mo university to n wa ri for organizer ipe bawo lo se fe lo o de loro fun ye pe adura te n gba church te n gba moshalashi bi ti o gba sire o ipe a ti wa gbo ya de de pe o so fun ni bi ti ohun lo pe eni to ba ti kenu si e ma so pe no o wa lo je for organizer lo kenu si omo wa so pe bawo lo nsu be se iya yin wa so pe ko je ka ma fi su sino ka ma wo be nigba to je pe gbogbo adura ohun ti o gba lati jo to na de se to je pe bi to wa ti gba niyan je ka wo o le je for organizer lo to sugbon ko je pe ise lo ise o de doti o mu owo wa nbe if organizer te yan se to fi tomo lo si school to fi kole to fi rale e ti ri pe toro kobo oni to ba tin to ba tin pe to kan to ba ya akun o lo re sugbon omo yi o fe gba iya de ni oke nkan ti ohun ri niyan pe ohun lo mo wahala to se keyan kan yen ko ti e ko kenu si e pe ohun lo ma fe o tori iwo lo de lo so pe gbogbo tohun ba ni elo lo nidi wa ni ko hun ma worry ipe ma to n fe yen o ti se gbogbo lo to hun o mo sugbon gbogbo wa la gbe si aye hun lo tin dikun lati gba ti ba be ti ku o wa jade school ton wa so pe o fe mo ya ni ohun o gba ohun te ti jade si gan ko si nkan to se ni de yin pe ise ni ise to n se to so pe o like ise sugbon like owo lati gba iya yen ba taku mo omo e omo ba so pe ohun o ni fe iya na ba so pe ti o ba ti fe towo ohun lohun mo bohun ti e ti mo ohun ise owo e ohun de ra pere la re pe ohun lo ma fe nti mo so fara mi re o se pe to wu mi o ki wu ba ko ti e wo ko ti e wo nkan to ti e sele ko ti e wo omokunrin yen ko ti e wo se ko ma wo pe boya organizer bi kokon ko ti e gbo nkan to nso ore mi ba ni o pe ko le gbo bawo leni to jade university University of Lagos to yonyo iyan ka so pe omo university ma fe for organizer ore mi yen se kino tu hello my hello sir awon to mo number wa na tin pe la lai tin pe ndo ma pe number yen si time abi ni ko fe daya mi la gara ni e ko le ma yes ma ami ma okay e ri card yen mama wa yabode lati mama wa yabode lati Ibafo won ni awon ri card ti a send sawun eni to send the card yen eni Olorun mu ni o kon ni ke ma ba awon bi pe Olorun je ko hun na pare alaanu ko mo na pare alaanu card 5500 ohun lo man send eh baba tunde fasun le lati korodu amunidara ya efun je fun yin number itori mi raye lati tese si mo olawon gbadun wa lori eto 081 081 35 81 2416 se n gbo mi beyin number te ma pe si niyan number te ma pe si le kan si 081 35 81 4216 number te ma pe si lori eto eyi wu mi lati ile ise 92.9 bond fm ohun niyan o eh dakun e ba mi fun omo yin ni su pe hello ma hello eko le ma yes ma ki lo ko yin bele tin pe wa
1: mo ni comrade adonia de lati agric
0: ban tefa
1: be ni ma
0: e ku dede asiko emi le lo ma fun omo yin mo je o eba da se to yi ma
1: sheri omo yen
0: eh
1: ki ya yen pe ama ta ka ko le ti pa so ko ti ya ba la ba ri omo ti o ri
0: to
1: accident she ni ni pe ya
0: to
1: o to wa ju ni pe ya
0: to
1: ko ni farada ko ma wo e se le shi ni tari
0: Benny.
1: Ma
0: se
1: ma
0: je je
1: gbe
0: ni ba
1: ma ma ro ti pe ah o de ba mi so o o ti un ko ya mo ba ma fi to wa ni Benny
0: Benny Benny ma je gbe ni bo le ni ko ti promise e tele ba ma fe lo iko ibo yen to ma ba hello my hello sir.
1: Ana tento.
0: Olo lo nto ki lo ko nbe le tin to wa.
1: Na ma jo ke ma da so la ja
0: la to. La to fin gugu era ma.
1: E di ke ji wa ko re yin ko.
0: Iyawo 30 ni so lu mi de. Ko wa.
1: Ana wa ma pa de. Olo yin omo ye okay bo se se la koko ja mi. Eh pa na pa jo ko ko mo de ko ri pe pe. Ama wo pension to
0: fa
1: to
0: tin mo
1: wa ni to
0: fi
1: to
0: on to graduate go ama ti o ko boye ito n gbo yin na emi na so fun pe ko listin si reju pe awon to lopo loju mi lo to ni la kai ju mi lo on ma fun ni mo o mo so fun o mo so fa re mi lo ba gbe ri pa o ni re o ni lo se ba fe se lo bo se ma nse yin to wu mi o kin wu o na ni o se le debi le ni hello my hello sir olorun lo to olorun lo to
2: ola jo olorun jo mo be la ta ba
0: ja ah baba ti le fa sun le
2: Mo
0: ni wa eti.
2: Ami
0: ateyin na.
2: Ami.
0: Ami o, ami o, ami o. Ami, ami o. Ami. Ben.
2: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lójú ni. Wọ́n ọ̀fẹ́ jòyà pẹ̀lú ọ̀rẹ́ yàn. Ibi tó lọ tó tó rọ̀ ọ̀fẹ́ pẹ́ ni ọlọ́ọ̀ṣọ́ ní ọlọ́ọ̀ṣọ́ kùnà ọ̀fẹ́ máa gbé.
0: Tọ́.
2: Ọ̀fẹ́ pẹ́ ní bákanlẹ̀. Tó tẹ́wàá dùn kò lọ́yẹ̀ ní pé inú ọ̀gá dàgbà tó fẹ́ yẹ. Ó ṣe é ṣe kó jẹ́ pọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ lọ́wọ́ ọkọ̀ mọ́. Tọ́. Tó bá jẹ́ kí láì bá yí ẹ̀
0: Ami e se mo dupe o baba today fasule amunidara awon ti kodu niyan ninu egbe RTC Surface Study Nation to je pe mi na je kun ninu ara won adupe lodo Olorun elo mo elo sa e ko le
3: ma
0: okay ma okay sir mo ti send card yin si yin o sugbon airtel ni mo send si yin
3: ah airtel mo ni ni card kini
0: mi airtel lo fun mi
3: okay kusi wala ma e do ko ti mo ri so yin ni pe seri awon eyan bi se jo ma se niyan
0: okay
3: ti ti so ba so pe so ko ba de ma ti ba yo wa ti so ibe nu se pa ke no isa ni ki se ni
0: ko ye mi
3: ah bi se ka o yan ma se niyan
0: ah
3: I'm going to go to the school.
0: E se Mr. Morufu lati Alamufi legbe alagbadun ti wa le o de si to de se life ara won eh ara bi se ki no to egbele akisode yawo te olumide 30 minutes pele de ya yin le ni o ya na eh o ya hello hello sir
4: New season, don't lie though. Spend the kickoff with payday every day. From day one of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million on iPhone 17 Pro Max. They wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
5: Back yourself on speed.ng. You can use my promo code, BigCarla.
4: 18 plus, play responsibly. Terms and conditions apply.
0: Hello, ati omo lara lati Kowedu. O ya ma. Ami o. Ami. Ami. To. Owo le so won e paro ah hey o lagbara gan hey hello my hello sir okay feli so la su komi latake so godo ami o ki le se bond fm ma jona o
3: wa ko le ja ba license wa
0: iko ko be wa niyan o e gbe polowo wa o
3: lagbara lo ya na ya se ya baba do gongo ko ti do pari
0: ami
3: Ami.
0: Ese Mr. Felix lati Akesan Igodo. Eh, ka ma gbo nkan to bi nso. Oh, le bi ti oda kan ti wa si. Hello, my
6: hello,
0: sir. Mama wa ya bode lati.
6: Hello.
0: Ki lo so? O ya dasi. Okay. Okay. Agafa International mi le gbagbe olore mi gbodo foju olore gungi
6: ko to di pe won wo shop mi loju elegba to fi contaminate bi aruti 30 years olu aga mi bi dupe ni to gbe se to se beta lare 30 years oni na kibo me luku lo fi fun mi shop ti o gbowo wallahi eni wa ni birthday na kibo me luku agafa international mi ni wa ti o igbodun odun kan ni o me luku mede mede o me luku mede mede je ki seku bayi je ki seku be bo baba ko mi mo ni wa anti afiju developer to pawo eyin elele e pa fe gba kan lowo na kibo ko sa pelele hello ma hello sir ti wa se eleyi ka se nle hello ala lo to ami ki la so sa eni to jale lo bo mo je
1: so ko ma ba yin pelu bo lo lo ade so lo re ara won
6: ami ami e se mo dupe e se bakan na tun je nki fodi lati shake fodi lati shake ope yemi akomo ni kewu mo ni wa anti awon na kin fi eyan kin fi obalade olohun je sere osojo bi won ni jo wednesday ti ba wa ki won le ninu ko ti poju won wa ni ki ba dupe lo gugu awon to je pe won ki awon na fun ojo bi awon fodi lati shake ope yemi akomo ni kewu gbodun odun kan ni lagbara olo ani wa ra wa ti o emi tin pale mo bayi e dakun ni kia kia ta lo pe ah e pe mi iya wa iya bo e pe mi leyin eto mtn mo fun mo de ti fun yin card yin ma o dabo ma olohun a tun so wa olohun a so wa ju ijo mejo lo inshallah bi kudara ti line tori awon gba ballu sawon awon ma to wole nsin gbogbo eyin olojo bi patapata ateyin ta mo ta daruko ateyin ta mo ta daruko ati tiwa na to load lowo gbogbo patapata la sodun ayo osu baba baba lawa yi o koni basiku koni basarun koni basaiku baale oro si odede olukaluku wa inshallah bikurati la basire ni ope lowo gbogbo awon to je pe ajo pe sori eto leni ba ntefa mo dupe lowo ye yami to da folake mo dupe lowo ye o bakan na amuni dara mo dupe lowo yin ati gbogbo yin te pe patapata mo dupe lowo yin o atemi na ti mo seto mo dupe se kina to ye gbele aki sunday ni oruko re lagbara lo to ba dijo mejo e mo pade sekina to yegbele aki sunday inshallah bi kudrat la sugbon te ba be ba mi se nkokon lo ori eto yi wu mi o ni ka pe ni sori 081 35 81 42 16 lagbara olohun a ni pade ayo e ma ready yo ti yo le gbe o ife so wa po re o
7: 92.9 fm karawo ba lo kaju e ko gire
8: Bomoru kore je
9: Bogwe foluwa Bogwe lulu fellowship Bond FM 92.9 and your Malay Christiani to attack to worry Bond FM 92.9 by all for God Bogwe foluwa Lati Le Jose Grace Redemption Gospel Assembly International 5 Oroku Street a Butemeta West Lagos Mainland Blake you go bojo Saturday to Yoma Waye Lago Major Koja Shedime Dogu Sago Major Bashale 7:50 to 7:30 p.m. in Shedime Dogu Dakodi Woli Irasho Loro Alayi Bolayo Ogumade ni yo ma bo wa soro lati ru bibeli pelu idari emi nimo bi won na ba je kan ninu awon olufero oro olorun e je ka jo pade lojo saturday ose yi bi bond fm 92.9 ni 7:50 to 7:30 pm lori eto gbogbo efo oluwa all for god

ṣẹjúmẹ́dógún láṣálẹ̀ náà ni ní fresh league on nílẹ̀ france nílẹ̀ ọ̀sẹ̀ àti nice máa mú nǹkan lẹ̀ bákan náà lẹ̀ havre àti angers lawrence àti toulouse lédi aago yẹn náà ni o paris fc pẹ̀lú lyon ńkọ́ aago mẹ́jọ ṣẹjúmẹ́dógún ló máa wáyé. Ibi àbùtọ́ ọjà múrátẹ̀jíṣẹ́ yín bó ṣe ń wọlé ẹ fara mọ́ níṣẹ́ àníkì ìdíbà ni kò yẹ rí world champions ẹ̀yìn ọdún mẹ́rin lẹ́fi jìyà eléyìí o ní kílọ̀bù yín ni ẹ má bínú ẹgbà rọrùn kíyàn tó fi ẹyẹ lẹ́gbà yẹn kó ọ̀nà ẹ jìn wọ́n tún wá sọ pé lẹ́yìn ìmẹ̀ṣẹ̀gbá àgbà tán wọn ò ní gbélé fẹ́lómi mọ́ ẹ̀yìn nìkan lẹ́ẹ̀ máa lò lọ wọ́n fẹ́ ṣèmí fún yín ẹ jẹ́ ìyá ọjọ́ mẹ́rin ọdún mẹ́rin náà ni ẹ o. Àìdò ìṣúwà náà ni sọ tẹ́lẹ̀ ó ní ẹni bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí yóò rí tẹ́nìkan ò rí rí ó ní òun náà fẹ́ ṣe rere láyè tòun òun fẹ́ jẹ́ ìgbádùn tẹ́nìkan ò jẹ́ rí mò ń ṣe tó pété mọ́ra nìyẹn. Jésù ṣàdáyọ àdáyọ ní títí wọn tẹ́nìkan ò ṣe rí wọ́n sì ti ṣe báyìí ojú wọn wá ní tẹ́nìkan ò rí rí. Táwọn àyè nìkan ń jẹ́ mọ́yégò táwọn nìkan ti jẹ́ ni champions league to gba koja yi eri mo se lo go po bi were e ba lo se redevis ona tin gba so lo bayi fc 20 pelu adodegan be ni 2-0 na ni to wan le fin lo en to gba lalejo fc 20 lo nleke bayi bayi fc giron ati go ahead eagles lago mefa ko sejmedogun ni ma waye fortuna sitad ati ayas lago mejegege ni ba kana kambo ati nep nichden lago mejo la sale na ni sale bo ti wonder ati pari o ti lu en to gba lalejo Cardiff City eyo kan sodo ni ba kan na Birmingham City pelu Derby County meji se kan Derby ni Birmingham fi lu Derby County West Brom ati QPR Park Rangers na ni eh won ta omi kankan Blackburn Rovers pelu Millwall meta se kan lo pada yori si Blackburn o ja orogo le labala be yan o Athletic gain dey over 1 pelu Portsmouth won ta omi odo ni o Middlesbrough pelu Norwich go pon me dada meje lo fi pin ara won 4-3 Middlesbrough fi lu Norwich o fi pin ba o fi pin awon ni bamba e ni opinya labala be yen Con City pelu North Press End be ani eyo kan sodo ni kan fi lu Preston North End o fi ja won tan ma tan team gbera tan merin le ti e o fi lu Bristol City to wa bala ejo 4-1 lo para yori si o ṣe pọ̀ tó lópin ọ̀sẹ̀ yìí ká sọ pé nìkan tún jẹ́ tíkẹ́ẹ̀tì ìgbékùgbé ló gbé nìyẹn bí a ṣe ti wà nù tíkẹ́ẹ̀tì ẹ̀. Swansea City àwọn olódò àwọ̀ òru ni ẹ pẹ̀lú Burnley mẹ́ta sẹ́yọ kan ló fi lu Burnley o. Watford náà gbìyànjú ń lé tiẹ̀ ó gbẹ́rẹ́ kan sáyọ sáwọn ṣùgbọ́n Stoke olóko ìbànújẹ́ méjì ló ta sínú àwọn fún ó di 2-1 ló pọ̀ sí ibẹ̀ yẹn náà.

ṣe pọ̀ tó àǹfààní láti sọ gbogbo ẹ̀tàn ṣùgbọ́n máa mú jẹ́rẹ̀ díẹ̀ náà ni super league ní turkey ń bẹ̀ yẹn gangan erospor àti resespor méjì sódò ní àlejò ọ̀ràn ló jẹ́ nílé erospor jẹ́ pé resespor ló padà lú 2-0 ló yọrí sí korum fk àti sasfon sport ó pọ̀ jù ó pọ̀ pọ̀ márùn-ún sẹ́ẹ̀kan ní korum fi lu sasfon sport lọ́bánlé ó jẹ́ 5-1 tó gba mẹ́ta lọ́wọ́ tiẹ̀ náà ṣègò tọ́tún máa padà san lọ́jọ́ iwájú o aago mẹ́fà gérégé ní asọ àti gọ́stẹ̀p máa mú nǹkan lẹ̀ láàrin ara wọn àtúnṣọ láago mẹ́fà náà ní òun àti kọ̀yáspọ̀ wọn kojú ara wọn tí ò sí àní-àní ń bẹ̀ portugal mẹ́rin náà ní premier league àti wọ́n ń bẹ̀ yẹn africa àti national ló mú nǹkan lẹ̀ báyìí ìṣẹ́jú mẹ́rin náà apala abalẹ̀ lẹ́ẹ̀kejì náà bọ́ sí báyìí o wà ní 3-1 alvaraka náà ló ń lu national mọ́nú ilé tiẹ̀ tolókè ipò tó gẹ́gẹ́ bí àṣàwọn aláṣà láago mẹ́fà gérégé kàfíákà náà ló máa kojú o ló máa wà ní èwe láti lọ bá kàsàfíákà nílé tí ẹ̀yán gan asco the ghana ìyẹn náà wà ń bẹ o orílẹ̀-èdè brazil ni ṣùgbọ́n fẹ́ sọ̀rọ̀ kan nípa àwọn bẹ̀ẹ̀ lọ́wọ́ láìpẹ́ láìjìnà amico àti victoria de gomeras láago mẹ́jọ àbọ̀ láṣálẹ̀ yìí ní ti portugal wọn mọ nǹkan lè ra àwọn bẹ̀ẹ̀ náà àwọn dí pro league bẹ̀ mọ́ báyìí o aléhìláàlì ti gbéra tán ó ti ń lu àìtàwọn àtúntò lọ́bá ńlé méjì sódò láàrin ìṣẹ́jú mélòó pé ní titan yẹ̀bẹ̀ náà ní 25 minutes náà ṣe ní ipò méje gédégé er7 cristiano oluwaseun ronaldo ago méje wọn máa jálejò nílé àkàlẹ́yìíje wọn máa padà já olúborí lábalà bẹ̀yẹn náà ọmọ máa ń yàtọ̀ nígbà mi ò lè má rí bẹ́ẹ̀ o ọwọ́ jura wọn lọ násì ju wọn lọ lọ́ọ̀tọ́ amọ̀ bẹ́ẹ̀ 90 minutes ló máa ṣèdájọ́ láàrin ìfẹsọ̀ tó máa wáyé bẹ́ẹ̀ náà ni o pate àti al-shabab láago méje náà ló máa wáyé ní ti saudi pro league dohun man united àti ẹ̀yìn bá ṣe ń wá kó lábẹ́rẹ́ lẹ́ẹ̀kejì náà ṣiṣẹ́ 1-0 náà ló ṣì wá o tàbí gbábọ̀lù wọlé fún ikọ̀ ọdún mọ́ united orílẹ̀ nàìjíríà bí náà ni o wọn láì sọ dé ìkíni láàrin ìṣẹ́jú mélòó méjìlé ní 32 minutes bí àkàsọ yẹn ló mọ́ united wà lókè téńté o ẹ rí pé brahim ti wọlé báyìí mi ò má gbèsè ilé tí bẹ́ẹ̀ lójú ẹ faróró mo níwọ ẹ ti mọ̀ ọ̀kan sáà táwa iṣẹ́ ẹ jẹ sanuba bí ìyá mo ní sọ kó lékún wọlé tẹ́lẹ̀ mo tún wá tẹnu wọn ní abadalẹ ní orí àkàsọ mẹ lórí league nigeria náà barao fc ló wà number 2 lórí àkàsọ pẹlú àmì mẹrin péré torí pọnṣẹ gbá ìfẹsọsẹ méjì náà ni ó já olúborí ẹẹkan ó sì gba ọmọ kan manu pilas náà wà bẹẹ ó wà ní number 3 lórí àkàsọ tẹ pé òun náà ṣe dáadáa ń bẹ òun náà wà ní àmì mẹrin góòlù àgbàsáwọn ní barao fi jù ú lọ o olúborí ẹẹkan bẹẹ ni ó sì ṣe kí ni ó gbá ọmọ kan sí Ranches FC Ranches B bẹ́ẹ̀ ni òun wà ní number 4 lórí àkàsọ̀ nígbà tó pé ìkòròdú náà ló tẹ̀lé ìfẹsọ̀sẹ̀ kan lòún sì gbà ń tiẹ̀ ní ìkòròdú FC tàbáníkà wò sàlẹ̀ rèéré lórí àkàsọ̀ ń bẹ̀ àwọn owó gan-an wà ń bẹ̀ o èyí ń bà tá à ń sọ yìí náà tó ń gbábọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó wà number 18 ipò kejìdínlógún lórí àkàsọ̀ ìfẹsọ̀sẹ̀ méjì kò tí ì rí nǹkan já olúborí bí ti wọn mọ́ o àti ilé sọ ìtò òmìnira lọ́wọ́ yìí bí ó lè rí àmì kan jágbà àbí mẹ́ta torí ọ̀rọ̀ bọ́ọ̀lù nígbà míì àmọ́ fọ́nì gẹ́gẹ́ bí àṣàrò yẹn ilé ìbò sálẹ̀ pátá sporting lagos ló wà ń sálẹ̀ ó sì gba ìfẹsọ̀sẹ̀ yẹn kan àwọn míì ti gba méjì àwọn míì ti gba mẹ́ta sá lagos tẹ̀lé ọmọ ìyá náà ni wọ́n lagos di méjì ń bẹ̀ náà ni wọ́n sá lagos sporting lagos 1920 náà náà lóńdún lóńdún wọn bọ́ nù wọlé ẹjẹ́ onífẹ́ farabalẹ̀ kó sinmi torí pé ó sì ń dárò chelsea de blues lọ́wọ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ straight win lógbé ṣùgbọ́n nítorí ìrọ̀lúgba ó ti di tútù mọ́ lọ́wọ́ kò lérò bẹ́ẹ̀.

0: padà sórí ètò lórí ọ̀dọ̀ iléeṣẹ́ Bono FM 92.9. Oh my God! Update yẹn ó yẹ máa gbọ́ ní pàápàá báyìí o.
1: Bẹ́ẹ̀ni ẹ jẹ́ sọ fún yín pé ní MPFL 74 minutes náà wà báyìí Doma United àti ẹ̀yìn báyìí 1-0 náà ló ṣì wà ńbẹ̀ ní Premier League báyìí kọ́ 3 minutes Spurs ti bẹ̀rẹ̀ pẹ̀lú Everton wọ́n gbàlejò Everton lọ́wọ́lọ́wọ́ báyìí 0-0 kò tí sí ọ̀gá nínú méjì báyìí bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ní La Liga 3 minutes náà náà wà Atletico Bilbao àti Elche 0-0 náà ni kò tí sí èèyàn tó gbá bọ́ọ̀lù sáwọn ńbẹ̀ ní Bundesliga náà ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà ṣe bẹ̀rẹ̀ 4 minutes báyìí Cologne àti Werder Bremen 0-0 náà ló ṣì lọ ní Serie A Lazio àti AC Milan Lazio ti gbá bọ́ọ̀lù sáwọn tiẹ̀ 33 minutes náà wà báyìí Lazio dẹ̀ ló ń jọ̀gá lọ́wọ́ báyìí 1-0 náà ló ṣe ń lọ bẹ́ẹ̀ ní League One Strasbourg àbúrò Chelsea ó ti fi ọ̀gá wọn ikọ̀ Monaco báyìí pẹ̀lú 1-0 nígbàtí ìfẹsẹ̀wọnsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn sọ pé best defense ó fẹ́ pàdé best attack Strasbourg ni best attack látàrí pé ní sáà yìí àwọn náà ṣe bíi Chelsea wọ́n ti jẹ goals 7 goals wọ́n dẹ̀ ti gbá góòlù mẹ́jọ sáwọn ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni báyìí sìn àwọn náà ń lead lọ́wọ́ Monaco òun kò tí ì jẹ góòlù kankan ní sáà táwa yìí báyìí sìn ó ti jẹ́ pẹ̀lú Strasbourg bẹ́ẹ̀ ló ṣe lọ ń bẹ̀.
0: Gòógò tó jẹ́ náà òun ló score fún rẹ̀ sínú àwọn
1: own goal ni ṣùgbọ́n táná kà á fún ìyẹn gangan ni kókó
0: táná kà á fún.
1: Tano ka fun 3 points ta lo ni 3 points bayi ta lo ni 3 points ẹjẹ lọ si nation league 3 minutes naa lo wa nbẹ Casius United ati Southend 0-0 ni ifẹsẹwọnsẹ yẹn wa Al Hilal wọn ṣe kini yẹn fun Al Taoun mọle bayi 3-0 ayo mẹta sodo ni Al Hilal fi na wọn ninu ifẹsẹwọnsẹ yẹn Gabriel Martinelli ti gba meji sawọn kódà góòlù mẹ́ẹ̀ta tó wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ní first abala àkọ́kọ́ tó wà yìí made in England lè pé torí pé Ole Watkins ló gba àkọ́kọ́ sáwọn tó yẹ pé Ruben Neves òun ló ṣe ìrànwọ́ yẹn Gabriel Martinelli òun náà ti gba méjì sáwọn ní 18 minutes àti 43 minutes abala àkọ́kọ́ náà wà báyìí ẹ̀yin tẹ bá ti gbé eléyìí gbogbo nǹkan tẹ bá fẹ́ gbé ó ti wọlé
0: àwọn ọmọ
1: pa over 3 o.
0: O ti di méjì sẹ́yìn kan
1: update update Doma United náà ni wọ́n ti ṣe kíní
0: ẹ̀ fún wọn ní bá
1: 2-0 77 minutes 2-0 kíní ẹ̀yìn bá fẹ́ ṣe báyìí.
0: Ọmọ orílẹ̀ Nàìjíríà ló gbàgbọ́ wọlé fún ikọ̀ Doma tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan ní báyìí táwọn tinúkà wò ó sì àmàrí ẹni tó tún padà gba ẹlẹ́ẹ̀kejì náà wọlé torí pé league ilẹ̀ Nàìjíríà ó ń dán bẹ́ẹ̀ náà ló ń dùn ju bá ṣe lérò lọ ìyàtọ̀ wà ńbẹ̀ o torí bó ṣe di méjì sí odò yìí ẹjẹ wò náà káwo ẹni tó tún tari bọ́ọ̀lù ní abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì sọ fún pé Sadiq ni ó gba aláàkọ wọlé Rahman Sadiq ló gba aláàkọ wọlé fún ikọ̀ Doma United ní abalẹ̀ àkọ́kọ́ táwọn sí halftime abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì sì àwọn ẹni tó gba abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà fún yà sọ fún yín 77 minutes náà ni wọ́n ṣùwà Doma United àwọn náà lékè lórí tábìlì náà lórí àkàsán mẹ́ta pé wọ́n ṣùwà lókè téńté ní orí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ní ti league ilẹ̀ Nàìjíríà 2-0 èyínbá 0 nísàlẹ̀ pátá lòún wà lórí àkàsán bẹ́ẹ̀ tiẹ̀ bó ṣe ń lọ lọ́ọ̀kan yìí náà nìyẹn o.
1: Bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà nìyẹn àwọn yòókù kò tí ì sí ìyàtọ̀ bẹ́ẹ̀ ìyàtọ̀ kan ti wà ń bíbà yìí ní nation league nísàlẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ ní ti England ni Gales United àwọn ìwà ṣe rárá 1-0 lọ́wọ́ àbáyẹ 5 minutes nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn ti fi ọ̀gá wọn alátakò wọn lẹ́ẹ̀kan náà.
0: Bákan náà ní Belgium West Ham àti Standard Liège àwọn náà ti mú nǹkan lẹ̀ láàrin ogún ìṣẹ́jú 1-0 ní West Ham fi ń lu Standard Liège tó wá bá a ní ilé o.
1: Bẹ́ẹ̀ni ìfẹsẹ̀wọnsẹ̀ CAF Champions League ń tẹ̀síwájú níbi tí Petro Atletico àti Udi Songo 2-2 náà wà abala 72 minutes náà wà ní abala ẹlẹ́ẹ̀kejì báyìí bẹ́ẹ̀ lè fẹsẹ̀wọnsẹ̀ ṣe ń lọ Raimo FC àti Mass 74 minutes náà wà kò tí ì sí ìrànwọ́ kan tó gbá bọ́ọ̀lù sáwọn ọ̀nà méjì 25 minutes ni Joliba AC àti Club African wà 1-1 dé ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wà 34 minutes ni Young Africans àti Gaborone United Young Africans ná Gaborone United pẹ̀lú ayò kan sí òdo Medina United àti Star Sport Academy wọ́n ṣe bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ni 2 minutes náà wà báyìí.

0: bo se nlo ka ma fun ni update to ma wa ni ifeson se to la pa pa julo ni ti MPF ile ni Nigeria mi te ni te ni bayi te santa ton ago menyo la feso ma be laarin iko Abia Warriors ati Ikorodu City bakana Barao FC pelu Rangers Beast ton wa ni ipo keta mo so yin lekan number 3 no wa lori akaso sugbon o lai amo to ma para se le pelu Barao wa ni number 2 lori akaso ibe yen na
1: bẹ́ẹ̀ni ẹjẹ́ sọ fún pé bender insurance àti kun khalifa wọ́n máa mú kanlẹ̀ tó bá di aago mẹ́rin ó yẹ kí enugu rangers àti nasarawa united gbá ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́nu ṣùgbọ́n ní ọ̀la ṣùgbọ́n enugu rangers ṣe gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tán ní caf champions league tó yẹ pé wọ́n dẹ̀ mórí bọ́ńbẹ́ látàrí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí ọ̀mì tó yẹ pọ́dẹ̀ lọ gba penalty enugu rangers sílẹ̀ ṣe kí ni wọ́n jáwé bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ́ ẹjẹ́ sọ fún pé inter lagos àti sporting lagos battle of lagos
0: ọmọ ìyá méjì lẹ́yìn aṣọ débí
1: lagos débí 19 and 20
0: wọ́n fẹ́ já pọ́ǹtì pẹ̀lú
1: ara wọn yẹn bẹ́ẹ̀ni kwara united náà ń kọ́ àti katsina united aago mẹ́rin náà ni
0: niger tornadoes pẹ̀lú play two united láago mẹ́rin lọ́la ṣẹwárí shooting star nìbàdàn lé olúyọ̀lé àwọn náà ní ìfẹsọ̀tì wọn gbá torí kano pillars lè kọ́ gbà ní àlejò ṣùgbọ́n lọ́la òde yìí kò sáǹfààní láti wáyé wọn ti sún síwájú nítorí ijọ mi ni wọn padà gbá ìfẹsọsẹ yẹn bí ẹ ṣe lọ ní alábalábẹ ní líìgì ilẹ gẹẹsì náà àwọn nǹkan tó bá wà
1: mẹ manchester derby ṣé hàn ní fọ àwọn olúmọ ẹtì
0: lẹnu láti ilẹ kàmọ sọ ní ká máa fojú jẹ ṣáájú sí manchester mo bí máa ń lu man city láti day one ni
1: ṣé máa dàbí
0: torí bọ́rọ̀ bọ́ ṣe wà àwọn ọmọ pé tó pé ẹ má sì ẹ kíní kan pé ẹ má tẹ̀lé orúkọ láti ilẹ̀ máa mú má sì dáadáa ìyẹn ò sínú àníàní ń bẹ̀ lọ́la òde yìí wọ́n máa wáyé ṣùgbọ́n pé tí wọ́n máa wáyé aago méjì confederate city frank lampard tún máa jìyà mìíràn nìyẹn òun àti brighton tó máa tan sí lójú lára láago méjì ọ̀la òun ló wà nílò tó ṣùgbọ́n àlejò ọ̀ràn ìbára ti máa fẹ́ jẹ́ fún ní ọ̀la yẹn
1: bẹ́ẹ̀ ni tó bá ti wá di 4:30 aago mẹ́rin àbọ̀ man u a máa gbàlejò manchester city àwọn ti enzo fernandez nǹkan tí mo ti ẹ̀fẹ́ wò nù ìfẹsẹ̀wọnsẹ̀ ni pé tí man u àti chelsea tó bá ti ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ enzo fernandez òun ló máa ń sábà lọ dààmú messi mount látàrí pé wọ́n máa sọ pé ipe snake ni kìnìkan ṣùgbọ́n máa fẹ́ mọ̀ nǹkan tí mount fẹ́ ṣe lọ́la
0: fún
1: enzo fernandez torí pé irú ìwà tí mount wù tí enzo fi ń para ẹ òun náà ni enzo náà a ṣe ta fẹ́ lè sọ pé ti ẹ̀ gan ó tún fẹ́ worst ju ti mount lọ́bọ bó bá yẹ jẹ́ lọ́la náà ṣáàlà
0: judas ni àwọn akòwé fúnra wọn bẹ́ẹ̀ tó máa dùn ní pé tí man u bá lè rí bẹ́ẹ̀ tó lu man city tó wá kó ajẹ́ mount lọ́wọ́ gbọ́ wọlé ó máa padà lọ fèsì àrọ́ba ni pé ṣe òun sọ fún ẹ bẹ́ẹ̀ ó wọ́ gan lọ́lọ́ dalẹ̀ ajẹ́ kò yé pọ́dọ̀ láì ni ṣùgbọ́n tó bá fi lè pé òun ló
1: win enzo maresca àti michael carrick ti pàdé bí ẹ̀ẹ̀mejì tọ́jẹ́ bí akọ́nìmọ̀gbá ni o carrick dẹ̀ ti lùlẹ̀ méjì kò tí ì rọwọ́ mú so a máa wo pé tó bá dọ̀là kóhun ti ẹ̀ sọ di 2-1 carrick náà dẹ̀ rí a máa wo pé ọgbẹ́ni jẹ́ ká tó sọ di 3-0 rẹ
0: ìyàwó òun ni wọ́n bó yẹn bá sùn so kò sí àtọ́ bẹ́ẹ̀ lábára bẹ́ẹ̀ ó pé ó sí ẹ ní spain ẹ̀ká sáré sí la liga tó gàga àrájáde celta figo láago kan san gangan àwọn àti malaga wọn àkójọ ara onílẹ̀ la liga lọ spain ní ìhùn.
1: bẹ́ẹ̀ni tó bá ti wá di 3:15 barcelona a lọ kí levantes sílé barcelona yẹn 5-5
0: ó máa fa ìtẹ̀jà lórí ìyẹn kò mọ́ sáyé láì
1: sẹ́
0: ó kéré jù ló jẹ mẹ́rin ó kéré jù nìyẹn bá lójú òkòrò wájẹ mẹ́fà.
1: levante kó máa lọ jẹ méje lòún máa jẹ
0: iwájú wọn yẹn kọjá abẹ àárín náà wọn jùwọ sáwọn
1: ọmọ yàmọ ẹ ti wá ní fọọmù kan tí ò dá
0: yíò sí náà tí wọn sì náà ti ń jábọ sáwọn ọmọ àárín lọ fún ẹfẹ máa jùwọ sáwọn kí lọ bá ń sọ
1: bẹẹ ràfíà tiẹ máa sọ nù
0: fẹsẹ kọjá abẹ
1: bẹẹ tó bá ti wá di 5:30 getafe a máa gbàlejò deportivo la corona àwọn ti abomeyangi
0: ló ń ṣanú bẹẹ òun ṣanú fẹsẹ ọsẹ yẹn náà máa ní lọ́la yẹn ní ti aago mẹ́jọ àṣẹ lálẹ́ ọ̀la rest of the season máa gbàlejò atletico madrid nǹkan máa ṣe atletico sáàyè o àwọn àti liverpool ọ̀nà wọn jí
1: àdèmọ́lá lukman àwọn
0: àti liverpool ọ̀nà wọn jí sáàyè
1: sáàyè báyìí abáyẹsì yẹn gan ó wà nínú nǹkan tó ń dààmú
0: ọkàn tí ẹ ti ṣí
1: torí ọkàn ò
0: fara gbàgbọ mọ àwọn náà wọn ṣe pé wọn gbàgbọ pé tó bá tiẹ̀ sí mẹ́ wọ́n ti bí di tí ìmìlẹ̀ lórí dáadáa lé pé ó ti mọ ọwọ́ bẹ̀ ṣùgbọ́n àwọn tó kù ń bẹ̀ wọ́n lè dá ṣe tó bá sóhun nìkan bẹ̀
1: tó bá yẹ
0: fíríkì ó máa gbà wọlé bọ́ọ̀ ní nọ́mà bọ̀ ó máa gbà sínú àwọn
1: tó kù ń lè dá ṣe
0: ní tiẹ̀ sí yẹn gbàgbọ́ sókè làwọn sọ kẹ́kọ̀ọ́ àfilẹ̀kẹta lówó iyebíye
1: bẹẹni ní syria náà kọ ìfẹsẹ̀wọnsẹ̀ náà máa tẹ̀síwájú lọ́la ní ago méjì lis àti amagbalejo monza bẹẹni tó bá di ago márùn gérégé napoli àti bologna napoli amagbalejo bologna bẹẹ ló ṣe lọ́mẹ àti kágbá ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́la sassuolo alọ́kí sassuolo amagbalejo juventus oníjùkùjù ní 7:45
2: ní ti rí syria nìyẹn o
1: bẹẹni bẹẹ ló ṣe
2: lọ́mẹ ní french ligue 1 lille àti troyes máa mú nǹkan lẹ̀ láago méjì gérégé ní bárẹ̀ lè máa sìnkọ́ àti lens aago mẹrin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ṣùgbọ́n láago mẹ́jọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láṣálẹ̀ ọ̀la gangan brest àti psg paris saint german mẹ́rin kò yà lẹ́nu tí paris bá lùsì fẹ́ràn sọ̀rọ̀ látorí pé league ẹ̀ kò dán league ṣùgbọ́n champions league ló ti ń tẹ̀síwájú ara tó ń ṣe dáadáa torí pé wọ́n sì ti ní league ní ìfẹsọ̀sẹ̀ míì tó tún máa padà gbá so tó wá fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fi kí ní àwọn agbábọ́ọ̀lù kan wà ní ìsinmi díẹ̀díẹ̀ kó fi wọ́n sí rest ẹ má blame akọ́nimọ̀gbà wọn torí ó mọ ohun tó ń ṣe wọn gbọdọ̀ ní farapa sáà yìí ó sì ní àfojúsùn ní sáà táwọn ń bọ̀ ni pé káwọn gba ife ẹ̀yẹ mi kọ́fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí madrid náà ṣe káwọn gba mẹ́ta ní champions league ṣùgbọ́n ṣùwà ṣeéṣe ṣá torí pé sáà táwà yìí arsenal náà òkèrè bayern òkèrè madrid gbéra tán bákan náà barcelona náà sọ pé àwọn wà ń bẹ̀ man u náà ń ta bíọ́bíọ́ ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ fún man u torí pé champions league wọn kì í ṣe níbẹ̀ bí tí wọn láti gbà tí ferguson ti lọ wọn ti júwe sí kọ́ wọn ti dágbére fún kọ́ọ̀pù wọn wò lọ́ọ̀kan ni
1: man u gan lọ ṣeré man u náà mọ̀ pé àwọn lọ ṣeré ń bẹ́ẹ̀ ni
2: wọ́n ṣàtẹ̀ ṣe
1: lọ tábà tẹ máa sọ pé àwọn èèyàn tó yẹ pé wọ́n lè gba ife ẹ̀yẹ champions league dábàá ní tọ́ra wa bayern munich wà ní àkọ́kọ́ psg náà wà níbẹ̀ bayern munich real madrid àwọn náà àlè fọwọ́ rọ wọn sẹ́yìn torí pé ife ẹ̀yẹ yóò dàbí betray ti madrid ni tó bá ti gbà ó máa ń dàbí bákan lára wọn ó dẹ̀ ti ní báwọn agbábọ́ọ̀lù yẹn ṣe máa ń fara sí bọ́ọ̀sì ṣùgbọ́n arsenal náà wà lára wọn ṣùgbọ́n nǹkan tí ó kọkù fún arsenal náà ni pé ẹ̀yin wọn yẹn da ṣùgbọ́n wọ́n máa gbìyànjú láti máa gbá bọ́ọ̀lù sáwọn dáadáa bí a bí pé iwájú yẹn tó bá lè build iwájú yẹn torí tí ó bá ti sí sáka ọmọ zolis yẹn náà ọmọ yẹn náà ń gbìyànjú ṣùgbọ́n tó bá lè ṣe dáadáa sí torí nǹkan tó fa wọn láti máa gbé ife ẹ̀yẹ tó kọjá náà ni pé wọ́n wò pé táwọn bá ti gbá go ẹ̀ ọ̀pọ̀ sáwọn ìgbé kò sọ̀rọ̀ mọ̀ káwọn kọ̀ dílé káwọn dílé ó dẹ̀ láwọn ikọ̀ míì tó yẹ pé wọn ò mọ̀ pa àwọn ní àwọn agbábọ́ọ̀lù kan tó yẹ pé ó lè gbá bọ̀ síta láti anywhere at anywhere ló lè gbá bọ̀ torí rogers yẹn ká ní pé kò gba láti ta against arsenal yẹn ó ṣeé ṣe jẹ́ pé náà bẹ́ẹ̀ ló ṣe.
2: sórí ọ̀rọ̀ arsenal yẹn èmi wò pé wọ́n níná ṣìṣe jó ní lẹ́ẹ̀mejì ni sáà yìí fún champions league tó fi lè ṣíbẹ̀ dé ìpele quarter final wọ́n lè gbà torí nínú team tí ó ní defense tó dáa jù ní europe arsenal ṣì ni láti sáà tó kọjá ni wọ́n ti ń gbé bọ̀ ní england náà sì tàbí ti jẹ́gù lọ́wọ́ ẹ̀ chelsea ló score lọ́wọ́ ẹ̀ ẹ̀ta tó ni defense ẹ̀ ló dáa jù lásìkò táwa yìí ká má parọ́ tán wá jẹ tó fi súnmọ́ arsenal fi súnmọ́ láti lè gbà nìyẹn láti lè gba champions league ní sáà lọ́rọ̀ tèmi nìyẹn o lóòótọ́ paris ń sàtò kọjá náà wọ́n ṣàǹjú bọ̀ sáwọn dáadáa wọ́n score dáadáa láì mọ yego ṣùgbọ́n pàtó pàdé arsenal kọ́ kí wọ́n gbá 1-1 tó náà pàdé ń tẹ́ pé ẹ̀yìn ẹ̀ dúore tí ó gọ̀ tẹ́ pọ́n ṣe báwọn làlégọ̀ tó ẹ pé ẹ̀hẹ́n wọ́n dúore dáadáa pàtó pàdé ara wọn ẹ̀yìn wọn kọ́ bí ìdẹ̀yẹn náà kárí ṣe pé bíyà ó sá lẹ́yìn tó ju bọ̀ kan sáwọn ni tó jáde tán tó gbá bọ̀ síra wọn sí kò má rí bẹ́ẹ̀ torí arsenal sínú tíìmù tó yẹ kó lè gba 90 minutes kó máa defense lọ títí bẹ́ẹ̀ chelsea ló máa ń ṣe atletico madrid máa ń ṣe àtàwọn kan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n irú wọ àtẹ́ta ò lẹ́mìí ẹ̀ tọ́lọ́mọ bá ní pásítọ̀ ẹ̀ tó nìkan lókun sáà tó kọjá ó ti kọ́gbọ́n tiẹ̀ dáadáa náà sọ pé àìṣẹ́ wà ń bẹ̀ kọ́lọ́mọ wa ṣe dá sáà tó wa fẹ́ mòye kon je bi final mi ko bo si Paris ati Arsenal again bo yen tun ma tun dun ko jan ta lero sugbon so ma ri be chance ata wa isa ona ma jiun won tin won tin ona won wa Madrid ni sa ata wa yi Arsenal fans
1: Arsenal to ba mu Madrid lo won no especially no Madrid
2: no ti da be wa ma pe ti ba wa fi ju omo lo
1: awon ko special ara Madrid no se won
2: o ke ti
1: to lo na ni
2: e play
1: o se ko to special
2: ara Madrid so na won gbo kan wa to pe star player meta merin ni to ba ti kon yin ese o si kan mi ju lo if you miss ball o miss leg ni
1: awon yen no ma
2: won gba yellow card won gba red card ju be na score o ti to
1: awon gbo awon gba e ti waja
2: gbo awon o ti da olohun a se Arsenal olohun a to yin the final ki ma di no wa de be ke wa powe pe e fe lu ma e ti won to ma so pe awon la won lu Madrid ju e ti red kini kan etito eti pade te mewa o ko so atami yen ma toto te ma pade again awon mu be final le ti ma lu Madrid awon fun gba ife ni to Chelsea ti seri to pe fun Madrid ati Barca lo gba ife be a le so awon yan se dara won mo pa business in Europe ṣugbọn yin e sese bere ni ka ma tan ra wa
1: ife se won se ti mu ti e fe ri o na ni Arsenal ati boya Barcelona abi PSG tori awon meji
2: Arsenal Barcelona yen mo ma
1: Arsenal Barcelona yen no ma du tori lowo lowo ba Arsenal ati Barcelona ti fi han pe awon ati gba bọọlu sawon o se problem to ba le score awon o si wa lagbiyanju e sugbon awon ma se kini awon ma out score
2: e ibere ibere pe se mi e gbe to score Barcelona se je 20 minutes go ni je go mo sha
1: to ma di o ma di Rafinha o ma di
2: wa le yama
1: yamali wa di o ni omo godon si yen
2: na
1: to
2: n
1: sa ka ki
2: assist ni e be ba lo ka assist
1: mo wa ni adiga ade yami na
2: ade yami shuwa nbe
1: e se
2: wo yo me lo fe le on yen mu sha won saliba yen well
1: no the best Arsenal no mad ball
2: but take about take gidi ba ba won won fa yin gbole ton le jide mo awon yen gbera won ademola yen adeyemi yen legbe yen won gbera ere yen po o de ma assist sha ni won le go o ma jabo le fo elomi ni rafia won nbe ya ma wa igbe olohun a to so pe lowo arin gungun yen na omo ise yen pe se yen pe won ti mo ara won ta player jade won tun ra kun die die ni clan so won wa ni sunday for ton lati man city ah ah o ya to wa nbe wa kan ton ra wa je o

0: tábà padà sọ́lọ́dọ̀ iléeṣẹ́ Bọ́dọ̀ FM 92.9 ọ́pdétì tó wà ń bẹ̀ òun rèé o ní germany lọ́hùn gangan fc cologne ó ti gbá sínú ọ̀wọ̀n wẹ́dà bẹ́mẹ́n 0 fc cologne 1 ìṣẹ́jú mẹ́rìnlélógún 24 minutes náà náà wà labalábẹ́ sídẹ́ akérò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà.
1: bẹ́ẹ̀ ni lazio ti sọ di méjì 2-0 ló na ac milan àti amorim lọ́wọ́lọ́wọ́
0: báyìí. àwọn arúgbó fc ni ẹ̀ strasbourg àti monaco ti di 1-1 padà torí pé monaco fẹ́ gbà fún ikọ̀ strasbourg ó dà pé nǹkan lóòrùn lókè téńté lórí àkàsọ̀ wọn bẹ́ẹ̀ ní paris lọ́hùn-ún.
1: bẹ́ẹ̀ ni ní netherlands ní netherlands eredivisie ẹ̀yẹ sọ fún pé go ahead eagles wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ 8-9 minutes náà wà báyìí àwọn àti groningen go ahead eagles ló wà nílé bóyá ó lè máa lè go ahead
0: eagles. ẹ̀yẹ́ bí orúkọ ẹ̀ tottenham náà wà mẹ́ o pẹ̀lú everton lókè tó ń ṣe bẹ̀rẹ̀ tí wọ́n ìṣẹ́jú mẹ́rìnlélógún 0-0 náà ni wọ́n ṣe wà mẹ́ o.
1: tottenham yóò ti gbá bọ̀ sáwọn sí.
0: kò tí ì sọ kó tẹ̀ ṣóńgò káàkiri pé àwọn ọmọdé àti máa kà fún wọn pé àwọn náà gbá bọ̀ sáwọn ṣùgbọ́n òǹgò ni o láti ẹ̀ṣẹ̀ kan bẹ̀.
1: bẹẹni ní belgium pro league ẹyẹ sọ fún pé wastelo ó na standard league lọwọ ayò kan sí odò 38 minute náà náà wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀.
0: saudi pro league wọn ti wà ní halftime àdìláṣígbé mẹta sódò yẹn náà lọ ló ṣe gbé lọ tó fi ń lo atawan halftime náà ṣe ni òun náà ló wà lókè téńté lórí àkàsọ torí pé ọ̀pọ̀lọpọ̀ go náà ló ní nílẹ̀ bó ṣe ń já olúborí báyìí báyìí.
1: bẹẹni national league ní ọwọ́ ìsàlẹ̀ premier league yẹn náà ẹyẹ sọ fún pé caos united ó ṣì na southend lọwọ pẹlú ayò kan sódò 18 minutes náà wà báyìí. bẹẹ ló ṣe lọ bẹẹ ẹyin tó bá gbé 10 minutes draw ó ti lọ.
0: ẹn àwọn mi máa gbé 35 minutes draw wọn mọ pé ọrọ bọọlù ò rí bẹẹ jíjẹ kí n máa gbé fọwọn nùbà 2 ẹ lálámọràn gidi o.
1: ṣe máa gbé fọwọn nùbà ìkọ̀kọ́ lè ti score láti 2 minutes ó dẹ̀ máa gbé lọ bẹẹ.
0: bọ̀ ṣo ní sáàtà wà yìí ikọ̀ àwọn kan wà dé pé tó bá ṣe ní ọmọ àkúfọ̀ wọn ṣì ní 90 minutes ẹ̀ṣọ́ àtàmísí but kí ní kan draw wọ́ọ̀rù chelsea ẹ̀ so orú àwọn yẹn ò ní ọ̀n láyọ̀ lé pé ẹ máa sáré gbé kíní kan
1: fún ọ̀n láyọ̀ ní bẹ́ẹ̀ fúbọ̀nsìn tí ẹ rí
0: náà láyọ̀ lé arákọ́nà ṣàánú wa ni.
1: fúbọ̀nsìn téèyàn bá fẹ́ máa fowó ṣòfò ó dáa kéèyàn máa stọ́dí àwọn géèmù kọ̀ọ̀kan torí ní england ṣe dábàá wò sáà tó ta wà yìí wọ́n máa ń gbá kọ́nà gan tó bá lè máa ṣe táwọn èèyàn bá lè máa lo àǹfààní kọ́nà ẹ̀ ṣùgbọ́n tó bá ń dúró de go irú liverpool lé ni ta ló máa sọ fún kó má lè sọ ẹyọkan torí match england ó má dàbí ẹni pọ́n fix ẹ̀ ńgbà mí gbogbo almost gbogbo england yẹn ó ní
0: bí àsìkò kan bí wọn lè ṣùgbọ́n àṣùfà tí lè lọ ẹnìkan
1: ló wọlé wà draw ni tó gbà 0-0 gbà 0-0 ni tó gbà 2-2 gbà 2-2 ó tó wà di pé 9 minutes go àbí kọ̀ọ̀kan tó fi ṣe tó fi wá di pé àwọn kan score ipswich padà lójú.
0: 9 minutes go kọ́nà ṣàánú ni lẹ́sẹ̀ kùkú ẹ̀yẹn sáré mọ́lẹ̀ ní ìfẹ́sẹ̀ tó máa wáyé ní ọ̀la òde yìí tí ń ṣe sunday september 13 ó máa bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀la number 14 náà ni o ṣùgbọ́n ìfẹsọ̀sẹ̀ yìí ó kọjá níta lérò torí pé àgbékalẹ̀ rẹ̀ wọ́n ṣe fún ìdàgbàsókè ọ̀rọ̀ eré bọ́ọ̀lù ní agbègbè ìkòròdú náà ni pàápàá jùlọ ìfẹsọ̀sẹ̀ pé máa kọ́ bẹ̀rẹ̀ náà ni ti oseni fc àti bí happy wọn àti bí happy fc yẹn máa bẹ̀rẹ̀ ní aago méjì ọ̀sán ọ̀la pẹ̀lú àṣẹ ọlọ́run bákan náà yìí tó kàn wá gbọ̀ngbọ̀n náà ni ti aago mẹ́rin ọ̀la òde yìí níbi tí mo wọlé fc pẹ̀lú mutu fc máa ti wọ̀yá àjà macaulay ìyẹn kọjá bẹ́ẹ̀ nítorí pé ẹni tó ní ká láǹfààní àti máa gbọ́ náà ni laporche láti ìkòròdú bẹ̀rẹ̀ náà ló ta ilẹ̀ sí mi pé fẹ́sọ̀sẹ̀ máa wáyé ó sì jẹ́ pé n tó máa làmìlaka fún ìdàgbàsókè ọ̀rọ̀ eré bọ́ọ̀lù ní agbègbè ìkòròdú lápapọ̀ ẹsẹ̀ kùkú ó ń tẹ̀síwájú ní abala bẹ̀rẹ̀ bí ẹ̀ ṣe jẹ́ ènìyàn ní abala bẹ̀rẹ̀ ìbáyìí jẹ́ àbájáde èsì náà a máa padà máa gbọ́ mutu fc ti macaulay náà ni mo kà jáde ẹni ti ìfẹsọ̀sẹ̀ náà bó ṣe lọ ní abala bẹ̀rẹ̀ ní ohun tó di pé a máa kásẹ̀ ńlẹ̀ ká tó máa lọ ẹ sáré fún yín ní àwọn ìfẹsọ̀sẹ̀ tó máa wáyé látọ̀ pé ó ṣe ṣe kẹ́kẹ́ iṣẹ́ máa darapọ̀ mọ́ wa ní báyìí báyìí ni a sọ pé lọ́la òde yìí npfl abia warriors àti kurudu city máa mú nǹkan lè láago mẹ́rin barawa fc pẹ̀lú rangers bees láago mẹ́rin náà ni bayonde insurance pẹ̀lú queen khalifa yẹn náà máa wáyé àǹfààní òsì láti gbá ìfẹsọ̀sẹ̀ láàrin enugu rangers pẹ̀lú nasarawa united inter lagos àti sporting lagos máa mú nǹkan lè láago mẹ́rin náà ni kwara united kasina united bákan náà niger tornadoes pẹ̀lú plateau united máa wáyé ní aago mẹ́rin ọ̀la òde yìí nílẹ̀ gẹ̀ẹ́sì derby match super sunday wà níbẹ̀.
1: bẹẹni kó tó di super sunday coventry city agbàlejò brighton ló bá di aago méjì tó bá di aago mẹ́rin àbọ̀ man u àti manchester city wọn àjọ máa mú nǹkan lẹ̀ yẹn manchester derby bẹ́ẹ̀ ló ṣe lẹ́yìn bẹ́ẹ̀ ní la liga nǹkan celta vigo àti malaga a máa mú nǹkan lẹ̀ tó bá di aago kan ọ̀sán bẹ́ẹ̀ ni levante a máa gbàlejò barcelona ní 3:15 bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ getafe àti deportivo la corona wọn a máa mú nǹkan lẹ̀ ní 5:30 tó bá ti wá di aago mẹ́jọ alẹ́ ya su sada da ma gbalejo Atletico Madrid ni be lo se lo la liga ni Bundesliga nko kilo nsele nbe RB Leipzig ama gbalejo Hamburg SV ni agomeji abo Esberg ama gbalejo Bayern Munich ni agomerin abo be lo se lo nbe ni Serie A Lis ati Monza agomeji ni o Napoli ati Bologna agomaru Sassuolo ama gbalejo Juventus onijukuju ni 7:45 be lo se lo nbe
0: pelu pe bo sasiko mo ma fe le se lo bayi ka ma fi yan na ki to bi amusan labala ereje lawon obirin ni ti world champion to lo set record ni Glasgow don sin gba ifeso don tin sare je na mo ki ko re tori pe orire na ninu e si dun lopapo be lo busekun ayo lana yi inu e dun daada tori pe ipo keji na lo gba winning winning die ni en to wa ni number 1 o fi gba mo lowo ni yen seconds die na ni yen omo ile de USA to gba ipo kini mo lo sugbon ju be lo ori na lo je fun wa pe ati etude ipele keji ta mo si number 2 lori are ifesose na idije na inu wa dun be ni ayo wa kun ati a Nigeria o nfe loke lele ni ka ma fe le se lo o la ki lo olootu wa tun je odale kan ji o meso abere egberohun pelu afokan tan tem ba se lataro ba kan na olowo botin ni wa olumide olumanti of united dem ma se won lola ni emi na lo yin ore yin olufe yin nurudin salawudin legit ni ege bi asa mi
1: adupe lowo olorun ba to ba bere to de ba payo pe pataki lowo en lolufe wa na te fi gba fo fi wa sile ibrahim odilale kan ip sport le minje esun

0: E bem aguatata, e bem aguatata, do mito, mito, do do. E já tá com o Nitori Ola, ni Olorun sise da.
1: Eso,
0: Nitori Ako, Olorun sise da bo. Lẹ́yìn tí Ọlọ́run dá Adamu tán, ó ṣù, ó ní ìwọ Adam kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá Efa, ilé ọkọ̀ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀. Lóòótọ́, ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín, Olumide Ọlálẹ́rẹ̀, bẹ́ẹ̀ kò ní ní Olúmáìtì. Lórí ìkànnì yìí, Bond FM 92.9. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, láago 11:00 alẹ́, ìgbéyàwó àtàtà, ètò gidi ni.

ẹ̀gbọ́n mi rò pé mi ò rọ́wọ́ àwọn ni ọ́. Ẹ̀gbọ́n mi Ṣínà Olúbọ́dún Bond FM. Wọ́n ló máa ti mo ti wà pẹ̀lú ẹ mo ti ń gbẹ kìtìkìtì mò ń gbádùn ẹ̀rọ keep it up. Bá a bára yìí lọ pati Bond FM làwọn gbọ́ kìtìkìtì o. Nǹkan ta fi múná ara dùn rèé. Èmi tó pé ajá yìí náà mẹ́mẹ́ Ṣínà àti Bàdàgìrì náà ti fún mi ní kudos to you.

0: Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni o, nínú àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè bẹ̀rẹ̀ máa ń wú lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ òkókó yín láti orí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbé wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tí wọ́n súnmọ́ lójú tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.

0: ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Health Care Development Agency.
1: Ṣíkò ní fóònù China nílùú ẹ̀ ẹ̀ mọ sọ́yẹ̀rì ìbáṣọ pọ̀kọ̀ọ̀là tó parí.
2: Ẹyin olólùfẹ́ mi, wọ́n fi àsìkò yìí sọ fún yín pé Bond FM oni rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́ẹ̀ti rọgbọ́n kọ́ tẹ́ ròyìn kọ́. Táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bond FM 92.9.

0: ìgbéyàwó àtàtà domi dodo ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá adámù tán ó ṣù ó ní ìwọ adam kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dò ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ ọmọ yín olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí bond fm 90.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
1: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Bond 92.9 FM Karawumba.

meje ale ti lu e ka le aku isimi ni aku faji mo si gbadun ateni oni jari mo wa o iroyin agbaye la mo wa fun yin lati le se wa bond fm 92.9 karede nigeria to fi kale simi oni gbongbo jaro ikeja leko ibe lati irin sajuno eje farabale re da ka gbo koko to le fo ninu awon iroyin ohuna ile ise olopa ti yelo na oro ti ogo olopa tun ji disuso lori yiya foro video awon olopa lenu ise ipin imo ti ngbaradi fun eto idibo si ipo alaga ijoba ibile lojo 24 osu yi sini egbe oselu pdp ti kominu lori ku baba bamanga tuko to ti figba kan ni je alaga egbe oselu ohun o le ni egberun meje akosile eyo to ti fara ko jogbonu arun ebola lori lede DR Congo iroyin na re lakotun eja farabalẹ gbodada o latenu olumide ola lere latari oro kan ti ogalapa yoyo nle ya IGP ola tunji disuso lori pe ko tona ki ara ilu ko ma record gbogbo nkan tawon lopo aba ti nse fun won tabi isele to ba ti sele loju popo ibayi ile ise olopa ti ni nkan ti ogalapa so ko niyan mo ni nkan ti ogalapa yoyo so ni pe bi awon eyo kan bi won se nse ero ibanisoro ero ibanisoro lo ni oda agbenuso ile ise olopa ti tun won sara aliyu giwa aliyu na oro na lori iroyin to taari lo si ori ikanni x aliyu giwa so pe oro ti ogalapa yoyo so oni awon eyo nsi gbo ni o oni ile ise olopa ko le di eni ko le di eni kan lowo lori eto gege bo se wa labo ofe ṣugbọn bi awon eyan bi won se nṣamulo ya aworan tabi fọrọ lọpọ igba ti inu ba n bi olopa tabi pe won fẹ ma tabukun e to si je pe nise ni awon elomi yoo ma ya olopa to n be lenu ise lati fi pawo lori ero ayelujara fun idi eyi agbẹnusọ fun ile ise olopa wa sọ di mọ pe gẹgẹ bi ile ise to n ba opo ero ṣiṣẹ dandan ni ki olopa naa ko fi ọgbọn ṣe o ti ko fi ni pada jẹbi fun di eyi ọgbẹni giwa o wa jẹ ko di mọ fun ara ilu pe ọwọ diẹ diẹ lara n fẹ ṣugbọn o anfani nbẹ lati lo ẹrọ omo ta mọ si kamẹra sara yẹn body kamẹra lọpọ igba ti awuyewuye to ba waye pẹlu awọn ọlọpa. Àjọ tó ń takìjì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí ta mọ̀ sí nẹ́mà wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn olùgbé tó ń gbé nítòsí odò ńlá àtàwọn agbègbè tí omi ti yí wọn ká káàkiri ìpínlẹ̀ Anambra láti wà lójúlówó kọ̀ọ̀fin ṣọ́rí o bákan náà kí wọ́n gbáradì dáadáa àti dìná àti di gbẹ́dàgbọ̀n wọn lọ sí agbègbè ibi tó ga dáadáa tí omi ti jìnà sílẹ̀ látàrí ibi tí omi odò River Niger tó ṣe kún dẹnu lẹ́múlẹ́mú tó àjọ nẹ́mà pẹ̀lú àjọṣepọ̀ àjọ tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Anambra àti ẹgbẹ́ Nigerian Red Cross ẹgbẹ́ àgbélébù tó ń ketọ̀tàn ló lọ ṣàbẹ̀wò sí odò ọ̀hún àti láti mọ ibi tí ọ̀gbàrá ń gbà ṣọ̀nà kí àwọn tó súnmọ́ etí omi kó lè ba àgbáradì ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ nẹ́mà ní ìlú Enugu Priscilla Maduku òun ló ṣe ìkìlọ̀ náà nígbà tó lọ ṣàbẹ̀wò sí àjọ tó rí sí etí bèbè omi wọn nílùú Onitsha. Arábìnrin Maduku òun sọ pé lóòótọ́ odò River Niger ti kún dẹnu lẹ́mẹ́m ṣùgbọ́n ó ti wà níbi tí kò ní fa ìjàmbá fara ìlú. Ní báyìí àjọ nẹ́mà wa rọ olùgbé àtàwọn àjọ tí ọ̀rọ̀ náà kún gbọ̀ngbọ̀n láti wà lójúfò kí wọ́n ti yàgò fún àwọn ètò tó lè fa àkóbá ńláńlá fún àwọn tó ń gbé lágbègbè tí kò tí ì lajú tó ṣùgbọ́n láti lè bá agbáradì látilẹ̀ kò ní fa omíyalé òjijì èyí ló mú àjọ yìí tó fi rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùgbé náà láti lọ fọkàn ara wọn balẹ̀ o bákan náà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Imo ti kéde pé
ètò ìdìbò sí ipò alága kanṣu ìpínlẹ̀ ọ̀hún yóò wáyé lọ́jọ́ sátidé tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù táwàánú ẹ̀ ẹni tó jẹ́ alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ imo olóyè charles ejiogo òun ló sọ̀rọ̀ náà di mímọ̀ sétí àwọn akọ̀ròyìn ọ̀gbẹ́ni ejiogo òun ṣàlàyé pé òun gbé ìròyìn náà jáde láti lè bá jẹ́ kí àwọn alẹ́nulọ́rọ̀ tó ṣe gbòógì tó kún ó mọ̀ ni o ní pàtàkì jùlọ gbogbo ẹgbẹ́ òṣèlú tó forúkọ lẹ̀ àti láti jẹ́ kí aráàlú gangan kí wọ́n tètè mọ̀ pé ààyè ìjọba ìbílẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n pẹ̀lú ti councillors wọ́ọ̀dù kọ̀ọ̀kan yóò wáyé lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí káàkiri ibi ìdìbò tó lọ bí ẹgbẹ̀rún márùn-ún ní ìpínlẹ̀ ọ̀hún níbàyẹ̀ wẹ̀ ó wá rọ gbogbo ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti di ìkéde náà mú ṣinṣin kí wọ́n sì ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni òun sì ń dúró lórí ìpinnu òun o láti ṣe ètò ẹ̀kọ́ tó múnádóko bí àwọn ilé ìwé ìjọba àti ti àdáni náà bọ́ ṣe ń palẹ̀mọ́ àti wọlé padà sẹ́nu ẹ̀kọ́ wọn lọ́jọ́ ajé monde ọ̀túnà fún ti sáà ètò ẹ̀kọ́ ọdún 2026 àti ọdún 2027. Kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Èkó dókítà Ọlá nípínlẹ̀ Èkìtì dókítà Ọlábìnpé Adéríyè òun ló fi ìròyìn náà ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn nílùú Adó-Èkìtì lẹ́nìí sátidé òun ló sì jẹ́ ká mọ̀ wípé táàmù àkọ́kọ́ tá a mọ̀ sí first term yóò gbà tó dídí ọ̀sẹ̀ mẹ́tàlá gbáko láti monde ọ̀túnla sì ni sí ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún yìí fún ìdí èyí dókítà Adéríyè wàá fi dáwò bí olùkọ́ àtàwọn tó jẹ́ alẹ́nulọ́rọ̀ lójú pé gbogbo ètò ti tó láti mú ẹ̀gbẹ̀gà bá ètò ẹ̀kọ́ kọmíṣánná náà wá rọ àwọn alákòóso ilé ìwé àtàwọn olùkọ́ òbí àti alágbàtọ́ náà láti tẹ̀lé ìlànà ètò ẹ̀kọ́ tó múnádóko tá a mọ̀ sí kàlẹ́ńdà táàmù kọ̀ọ̀kan kí wọ́n tó wọlé ìròyìn àgbáyé lẹ́gbẹ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9.

0: ṣèròyìn Bọ́ndẹ̀ FM àwa máa lọ bá.
1: Band 92.9 FM karawo ba lo kaju e ko giri
2: Sikoni bone China ni ilu e e mo soye ri ta so ko ko la tu pari eyin lolufe mi mu bi asko yi so fun yi pe Band FM oni radio to ye ke 30 si daada ibe le ti rogbon ko te royi ko awon mo wa nu tun ma ri asa ti se ko Band FM 92.9
3: Mama ke yin pe e ka le o e kuro le o e ku ise ni bolu wa ti be me se be emi ati wo a se godun yi a fe bala wa soro lo lati ni we mimo iwe numeri ori ogu o le meta dagbe ni 23 ese kokodi ni ogu ati ese ogu to ka ba yi wi pe Ọlọ́run kí ṣe ènìyàn tí yóò fi ṣèké bẹ́ẹ̀ ni kí ṣe ọmọ ènìyàn tí yóò fi ronú padà a máa wí kó má sì ṣe bí tàbí a máa sọ̀rọ̀ kí ó má múṣẹ́ kí lè sí èmi ti gba àṣẹ àti súre wọ́n ti súre èmi kò lè yí bá yẹ bá kọjá lọ bí ọ̀run kọjá lọ. Ba ye ba koja lo bi oru koja lo o ayafi koro re o se o gogo re di mimo ba ye ba koja lo bi oru koja lo ba ye ba koja lo bi oru koja lo o ayafi koro re o se o Ogo re ti mi mo ero nukwada ijoba ru oku sile de emi bo kaka emi sin be pelu mi lati se bu gege bi sowo re oluwa ki se ni yo oba le ma je oba le ma je Oba le o ma je eh oba le o ma je oba ti a pe to fi na da o oba le o ma je oluwa yo ma je ki se ni yo ti o fi paro ki se ti o fi seto Kìsí ẹ̀tọ́ máa gbàgbé rẹ̀, kìsí ẹ̀tọ́ ní rántí rẹ̀ mọ́, ìwọ́ sàlánú pé Olúwa, ìwọ́ sàlánú pé Jésù, ó yóò gbọ́ ọ́, orúkọ ẹ̀rọ lè sọ gbogbo orúkọ Jésù, orúkọ ẹ̀rọ lè wọ́n ní sọ orúkọ Jésù, orúkọ ẹ̀rọ lè gbé ìdílé ní orúkọ Jésù. Orúkọ yìí kan ṣoṣo ni agbẹ́ga ní ọ̀rọ̀ àti ní ayé tí gbogbo angẹ́lì tí gbogbo yẹn tẹ́ríba fún pé lórúkọ Jésù tí gbogbo kó máa wọlé bájẹ́ fi Jésù ní Olúwa. Jésù pè ọ́ ọ̀rẹ́ máa bọ̀ asáládùn ayé ọgbọ́dọ̀pin lọ́jọ́ kan kí ló ń là kọjá kí ló ń láyẹ̀ kọjá ètò tó rọ̀ yìí nítorí ayé rẹ̀. Yóò dáwọ́ dúró orù tó mú gari gari gari gari tó lè yìí yóò dáwọ́ dúró ó tí ó là kọjá yìí fún ìgbà díẹ̀ ni ó tó láyé kọjá yìí fún ìgbà díẹ̀ ni èmi ti gba àṣẹ láti súre mo ti súre ẹ̀dá kan kò lè yí padà ẹ̀dá kan kò lè dá dúró lórúkọ Jésù ni mo gbàdúrà fún ọ ayíwá kó gba agbára kó gba tẹ̀síwájú ayíwá kó gba ìwòsàn iṣẹ́ wa kó dìde ayíwá kó dìde ògùn wa kó dìde a ó tẹ̀síwájú olúwa súre fún wa nítorí ẹkọ pé olúwa súre fún wa pé ká máa bí ká máa rẹ̀ sí mo ráṣẹ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹyin tó gbénu mi ó jẹ́ tó gbáyé lọ nítorí ẹkọ pé
4: Wabo aso e gakuro olo

0: Amen. Amen. Jesus, Oluwa. Amen.
1: Adupa lọwọ Ọlọrun fún orí ọfẹ ta tó rí gbà lọ́sẹ̀ yìí láti bọ́ ìwàásù bàbá wa nínú Olúwa. Prophet Isẹ̀ Lọ́láyọ̀ Ogunmadé láti ilé ìjọ Grace Redemption Gospel Assembly International tó wà ní No. 5 Oroku Street, Abúlé Ńlá Bus Stop off Apapa Road, Èbúté Mẹ́ta West, Lagos. Fún àdúrà tàbí ẹ fẹ́ kí wọ́n gbà yín níyànjú, ẹ máa pe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn báyìí 08028856546 08028856546 James Olamide Akoro Jesu Akeyola loruko todo temi. With God all things are possible. Out of pade ose to nbo lagbara Olorun oba. Amen.

Bùrẹ́ni ìpínlẹ̀ Èkó ìbò fún Dr. Kadri Obafemi Hamzat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC People's KOH Diaspora Campaign Directorate. Ní Rọ̀mí níṣẹ́ pàtàkì yìí.

wọ́n tó bọ́ mọ̀ pé òwò ọkọ̀ òun wáyàwó ọ̀pẹ́ ọ̀sẹ̀ tó kọjá lọ́wọ́ fún àfàyàn fọ́kọ àsìmọ̀lẹ́lẹ́ ọkọ wọn náà àyíbáàmọ̀ àlèsàn o máa ronú para rẹ wọn nìkan òun dá ṣeéṣe òun dá kaṣẹ́ ṣe òun lé ìwọ nìkan o lọ́kọ nítorí mú wọn nìkan òyí lo pílò wọn náà ò ríyàwó ṣe ló ń gbá bọ́ káàkiri ìgboro wọn lè pé mr wọn lè pé mrs. Àbọ̀wán Bond FM 92.9 agbomọ́kànlá lẹ́yìn ni òun náà ni ètò ìgbéyàwó àtàtà lọ́n ti lò wá fún àwọn èèyàn rẹpẹtẹ àlèsọ bóyá wọn náà ló kùn lálẹ́ yìí.

bẹ́ẹ̀ náà ni kò tí ń ṣe ìròyìn mọ́ pẹ́lẹ̀ ṣe Bond FM 92.9 ní aṣíwájú ọba mi òkè Elédùmarè ló dirí ẹwà fákùkọ tiwa ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka lẹ́ ní gbogbo bí tẹ́tí ti ń láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 a kú ìsinmi òpin ọ̀sẹ̀ a máa ṣe ọ̀pọ̀ ẹ̀ lókè ìpè lágbára ọlọ́run ọba nínú ọláńlá àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láṣálẹ̀ tòní ìgbádùn yín òun náà ni ó jẹ wá lógún níléeṣẹ́ Bond FM 92.9 lórúkọ gíwá iléeṣẹ́ Bond FM ọ̀gbẹ́ni Gbenga Fátìlé là ń kíyí pé ẹ̀ka alẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láti wákàtí ọ̀wọ̀ yìí títí di bí aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún weekend láwà òun náà ni a máa nà sórí afẹ́fẹ́ lẹ́yìn náà a tún fún yín lórin lọ́lọ́kan òjọ̀kan aago mẹ́jọ àbọ̀ láǹfààní láti darapọ̀ mọ́ mọ́mi fún mi láyọ̀ lórí ètò yín ètò wa ohun ìpè fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko oúnjẹ mi ní ti ìlànà kristẹni òun la máa gbé títí di aago mẹ́sàn-án kí a tún máa lọ sórí ètò tafsir pẹ̀lú sheikh gbadebo rọjí aago mẹ́wàá ìròyìn ní ṣókí láti lè ṣe Bond FM 92.9 lẹ́yìn ìròyìn ètò ayédọgbọ́n òun náà ni ẹ máa láǹfààní láti gbádùn mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wòlíì ọlátúnjí tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò ọlọ́run àtúndáolú aago mẹ́wàá àbọ̀ a ó tún nu orin sórí afẹ́fẹ́ àwọn ètò wa tó kù a máa mú wá sétí ìgbọ̀nyín lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀kalẹ́ lẹ́ẹ̀kan sí olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lórúkọ tèmi.

0: 20 essential vitamins, minerals, and nutrients. One Supermilk multivitamin after breakfast every day keeps you going.
1: Amana Oil, seal value, honest price, no compromise.
2: Jẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹbí tó ń bà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín ní nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn nílò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú inú òrìrì mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápòṣòkò tó yí o ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo Newton Bus Stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0038690104 lẹ́ẹ̀kan sí 0038690104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní No. 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816585852 lẹ́ẹ̀kan sí 0816585852.

jẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń gbà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín wọn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IANS National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IANS yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn lè dání rárá ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping pyjama physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn àti.

0: effective relief from malaria. Komal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Bó ṣe ṣẹ̀ ṣe iná ní òwúrọ̀ àbámọ́nà. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn òjò gbọ́dọ̀ bọ̀ pọ̀ àwọn èèyàn tó máa ń gba òwúrọ̀ àbúrọ̀kì ìlera ìdí ìran wíwu láti fi 50 náírà pamọ́ lórí oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni, òwúrọ̀ àbúrọ̀kì kò ní ìdábòbò. O ní òdẹ, ó tún yà á láti ní kéde tí ò mọ́ torípé láì mọ́ tó wà nínú rẹ̀.
1: Ṣùgbọ́n
3: sí value, honest price, no compromise.

0: báyìí kúrò níbẹ̀ àwọn ètò wa ń tẹ̀síwájú lè ṣe bond fm 92.9 nígbà tí aago mẹ́jọ àbọ̀ ti lò a máa darapọ̀ mọ́ mọ́mi fún mi láyọ̀ láti gbádùn ètò yín ètò wa ohun ìpè fún ọgbọ́n ìṣẹ́jú gbáko àgbọ̀dúnú.
1: Ọgbà agbára Ọlọ́run ti ìtani ìṣòro láwọ lọ́ka ọláyà ọ̀rẹ́ ní gbọlọgún ti ń jà ọ́ tó lè sọ fẹ́ nìkankan wá pàdé Jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Monday nínú àdúrà àgbàṣẹ́gun Mighty Hand of God nílé ìjọsìn Rapture Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní nọmba 31/33 Adéyẹ First Street Lagos Abeokuta Expressway ìyànà pájà níbi tọ́lọ́run ó ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ FA ṣiṣẹ́ ìyanu ẹ̀ lọ́ ọmọ mi 080-582-5416-080-604-5408 Mighty Hand of God ní gbogbo ọjọ́ Monday má bọ̀gùn rẹ mọ́lẹ̀ Jésù yóò fún ọ lọ́nà àbáyọ.
2: Mo kí gbogbo sísọ ń gbọ́ mi ní wákàtí ní orúkọ Olúwa bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún yín ní orúkọ Jésù wákàtí tí a wà nínú ayé Ọlọ́run kò ní gbàgbé rẹ ìrìn àjò ìgbẹ̀yìn yìí tó gbóná jọjọ kò ní ju ẹ gbogbo ọ̀nà pátápátá tí Ọlọ́run fi ń tu àwọn èèyàn rẹ̀ nínú a fi bẹ̀ẹ́ wò ohun gbogbo tó jẹ́ ti Ọlọ́run láti ọwọ́ Ọlọ́run tí Ọlọ́run dá a fi dùn ẹ́ nínú gbọ́ tàbá ronkun tó ń da ẹ láàmú lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń yọ ẹ lẹ́nu tàbí tó ń da ẹ lóró Ọlọ́run á dá wọn lẹ́kun á dẹ̀ ṣe wọn lọ́wọ́ Ọlọ́run fún ara ẹ̀ á rán ìdùnnú sí ẹ á rán ọrọ̀ sí ilẹ̀ rẹ á fọkàn rẹ balẹ̀ àdúrà rẹ ò ní jẹ́ àgbàtì wàránù Ọlọ́run Jésù Olúwa wa àmì ní òní mo fẹ́ kà nínú ìwé ìfihàn orí kẹtàlá Revelation 13 ìwé ìfihàn orí kẹtàlá mo fẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkànlá dé ìparí rẹ̀ ẹ jẹ́ ká jọ kà á pọ̀ ó ní mo sì rí ẹranko mìíràn gòkè láti inú ilẹ̀ wá ó sì ní iwo méjì bíi ọ̀dọ́ àgùntàn ó sì ń sọ̀rọ̀ bíi dragoni ó sì ń lo gbogbo agbára ẹranko ìkíní níwájú rẹ̀ ó sì mú ilẹ̀ ayé àti àwọn tí ń gbé inú rẹ̀ foríbalẹ̀ fún ẹranko ìkíní tí a ti wo ọgbẹ́ àṣapa rẹ̀ sàn ó sì ṣe ohun ìyanu ńlá àní tí ó fi mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ilẹ̀ ayé níwájú àwọn ènìyàn ẹsẹ̀ kẹrìnlá ó sì ń tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ nípa àwọn ohun ìyanu tí a fi fún un láti ṣe níwájú ẹranko náà òun ń fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé láti yan àwòrán fún ẹranko náà tí ó ti gba ọgbẹ́ idà tí ó sì yè verse 15 a sì fi fún un láti fi ẹ̀mí fún àwòrán ẹranko náà kí ó máa sọ̀rọ̀ kí ó sì mú kí apa gbogbo àwọn tí kò forí balẹ̀ fún àwòrán ẹranko náà verse 16 ó sì ní gbogbo wọn àti kékeré àti ńlá àti ọlọ́run àti tálíkà òmìnira àti ẹrú kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn tàbí níwájú wọn 17 àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kí ó tà bí kò ṣe ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀ 18 which is the last first ní ilé ọgbọ́n gbé wà ẹni tí ó bá ní òye kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà nítorí iye ènìyàn ni iye rẹ̀ náà sì jẹ́ 4,600. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi á ti ka ẹsẹ̀ bíbélì yìí nítorí ẹsẹ̀ bíbélì tó lágbára fún ìgbà tí a wà yìí gangan ni eléyìí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run wọn ò ní fi Revelation 13 wàásù nínú ìjọ tòró ní ẹ̀ orí ẹ̀ mo ṣe gbogbo orí rédíò kẹ́nikẹ́ni má bàa rí àwa wípé o àmọ́ pastor did not tell me àwọn ikú wọn sọ fún wa ni màá change èmi ò fẹ́ wọn náà kò má bà rí i wí ni mo ṣe gbé wá sí orí rédíò mo ti sọ fáwọn ọmọ ọjọ́ mi mo ti kọ́ wọn kì tí ò bá sì gbọ́ ẹ̀jẹ̀ wà lórí ẹ̀ kò sí lórí mi àkòrí ìwàásù mi ò ní sọ wípé ìgbà kan.

0: الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول الله عز وجل في الآية 200 والآية 200 من سورة البقرة: أعوذ بالله من الشيطان الرجيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله عز وجل دعوا آيه إليه جاء آيه إجا أتي آيه أتي إجا أولي أيوكا يعني فإذا قضيتم مناسككم نتورينا نبتي أبطري إساء جسن إليه تيسي حج nibi nígbà tí ẹ bá parí hajj yín tẹ́ ti di ẹni tó sì pé ẹ ti bọ́ra lẹ̀ kúrò nínú sẹ hajj ẹ ti kúrò ní arafa ẹ ti parí sẹ mina ẹ ti sẹ tawaf le fawa ẹni kaloku ó ti sọkùtán bọ́ra ẹ ti sẹ tawaf alwada tawaf dágbére أبان مرا تسي إسي حج ساتتا فاذكر الله كما سنتي الله نتوريكي لقو لقو نبات يومين يتبقى إسي جوسن ولي فن فورا بابيا تسي نتي الله كوسي ما يكي ساجو كتو بره إسي جوسن كاباتو أتلاني باتي أبقى ريلي ìrántí Allah ó sì kókó sí pàtàkì ní gbogbo ìgbà torí kásì ìrántí Allah òun gángan fúnra rẹ̀ ìjọsìn kan ni tó dé gédégbé eléyìí tí ẹlẹ́dàá fi pa wá lásẹ ká jẹ́ ẹni tó ṣe pá máa mójútó. فإذا قضيتم مناسككم a rí pé manasik nusuk isẹ́ ìjọsìn tá à ń se fún Allah ni wọ́n pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ọjọ́ nǹkan tí a máa ń wò lọ́pọ̀lọpọ̀ fún hajj tàbí umra eléyìí kò sì sẹ́ma lórí hajj àti umra ó kárí gbogbo ìjọsìn gẹ́gẹ́ bí olú ẹlẹ́dàá ti ṣe sọ pé inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọ ipe sọláàtì ni àti ìjọsìn ní gbogbo ìsẹ̀mí àti ikú mi ti Allah ọba gbogbo olúwa gbogbo àgbáńlá ayé ni. Kẹ ìbára kọba ìtọ́m nàmà sí kàkùn kí ẹ bá parí iṣẹ́ ìjọsìn ní eléyìí tí ṣe hajj níbi fàlùkúrò wà ẹ máa sì rántí Allah àṣẹ tó yẹ fún pawá níbi ó ní sí pẹ̀lú wípé ká sì rántí Allah gbórí ahọ́n wa ká tún máa sì rántí rẹ̀ gbórí ọkàn wa ká tún jẹ́ kí ìrántí rẹ̀ kó wà lára àwọn oríkèé wa. báwo láti sì máa sì rántí Allah gba orí ahọ́n wa lẹ́yìn ìgbà tá a bá parí iṣẹ́ hajj ẹ rí i pé nígbà tá a ń ṣiṣẹ́ hajj láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú at-tawhid síse olúwa ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ó pọ̀ púpọ̀ nínú nǹkan tá a fahàn wa wí à ń ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak. nígbà tí à ń ṣe tawaf ẹ rí pé àwọn gbólóhùn ìrántí allah òun náà là ń wí láti ìbẹ̀rẹ̀ títí dé òpin àwọn tawaf wa ọbẹ̀ nínú ẹni tí ṣe subhanallah
1: والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ألم تنكى القرآن نجات ستواف نبك سبك أنك ما شريك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يلوري توافوا نجاتي أتوسي كسسلاني الصفا أتمروا وسنك ميدي تاوي يبان توسي هاتي الله له إليه أجن كتوسي كي بيبياني توبع لانفاناتي سيسي حج وقام سيما يبين هاتي الله أتي ما سابيا والله بيبو أقبلوك وكتان فاها واوي nigbatan sise hajj atuba se hajj debi pe adebi ta ti fe soko an se allahu akbar allahu akbar allahu akbar pelu ko kokata so gbogbo eleyi ninu sise hajj allahu ele wa ti ajo jasi pe nigbata ti pari se hajj aha wa ye wa kole ye wa kole nibi ati le ma se rati allah nítorí pé àtìgbàtà ṣiṣẹ́ hajj àtìgbàtà ti parí ṣe hajj ká máa ṣe ìrántí allah ìjọsìn kan ni tó ṣe pé a ò gbọ́dọ̀ jẹ́ kí a hàn wa kọ́kọ́ lẹ́kọ́lẹ́ sí ọyẹ kọjọ́ pé gbogbo ìgbà náà láàmà sí lórí a tún pàkíyèsí wa nítorí pé nínú islam ìgbàláyè kò sí láti sọ pé mo ti ṣẹ̀sìn tán ìsinmi lókù tí mò ń ṣe a kìí sẹ̀sìn tán nínú islam wọn àbùdù rọ̀bẹ́kẹ́ hàtáyà tí yẹ kàlìyàkì bẹ́ẹ̀ lórí ọlẹ́dàá wá wí máa ṣe ìjọsìn fún olú ọlẹ́dàá rẹ títí kó fìdé ni kìí ṣe pé a ń sẹ̀sìn débì kan a wà fẹ̀yìn tì gbà sí ni ipò ìta ṣe ń jóun tẹ́láti ẹ̀wọ́ ọ̀wọ́ ìta ti ṣe mọ́ wa lára ẹ̀yẹ kárọ́nà lọ rárá مسلمين ni ye sinati Allah ni gbogbo gba titi to fi ti ko faye sile ni gba tan ko wa ba nabi Muhammad sallallahu alaihi wa sallam to so pe o fe to lo a so kale ni pe ki a ma mu ju to ni islam wa po popo fe mi shuga ko mi ni ka ka ti ma se pa o yi ti mo se ti o je ki la da temi na ko ru gogo tọ́lá di lọ́la gbọ́ndọ̀ pèyàna arábìnrin láàrẹ̀záàlù lè sáànù kàrọ́ pé bẹ̀ẹ́ndẹ̀kìrìlà mẹ́jẹ̀ kí ahọ́n rẹ̀ kọ́ yẹ̀ mẹ́jẹ̀ kí ahọ́n rẹ̀ kọ́ gbò sínú máa sèrántí allah tó bá ti sèrántí allah kún gbogbo ìjọsìn tó ń ṣe ìwọ náà lè tàtà ara rẹ̀ lé àwọn ẹni tí wọ́n mójútó ìjọsìn tó pọ̀ ju ti ẹ lọ bá èyí túmọ̀ sí pé ahọ́n wa jẹ náà agbọ́dọ̀ jẹ́ kọ́lẹ̀ sínú máa sèrántí allah ní gbogbo ìgbà ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ sèrántí allah tí a bá ṣàkíyèsí nínú ṣe hajj kíkà sí wórowóró kátakátá iná là ń wí kí ni wọ́n ní ká wí kí ni wọ́n ní ká sọ báwo wọ́n ti ní ká ṣe ìbéèrè yìí pọ̀ ẹni tó lọ ṣe hajj tí wọ́n ń ṣèbéèrè lọ́dọ̀ àwọn onímọ̀ bẹ́ẹ̀ náà ni ní ọjọ́kọjọ́ àti ní gbogbo ààyè táàbà máa sèrántí allah káwádìí àwọn ọrú gbólóhùn lálẹ́ máa fi sèrántí rẹ̀ nítorí ẹ̀ ẹjẹ́ ká kíè sára ká jẹ́ ẹni tó ṣe wípé ẹ̀kọ́ tábà ń kọ́ nípa ẹ̀sìn á máa ṣàmúlò rẹ̀ kìí ṣe kọ́ǹkan ń gbọ́ à ń fi pamọ́ fún ìbálẹ́jọ́ torí ẹ̀ á máa wí àwọn gbólóhùn eré ìtọ́gbófin ṣẹ̀ríà mu eré ìtí kò lẹ́sẹ̀ nínú tí ó wàá já sí wípé ibi mo ti fẹ́ gbá láda ní ti máa tẹ̀lé ẹ̀sẹ̀jọ́ kọ́lọ́dà dìbẹ́ ní ń wádìí lọ́dọ̀ àwọn olùmọ̀ kì í ṣe pé ẹnìkan ní àwọn ọmọ fún ọ láwọn gbólóhùn kan tó pọ̀ máa fi sèrántí allah tí ó já sí gbólóhùn tó sọ ọ́ dọ̀sẹ̀bọ gbólóhùn tó sọ ọ́ di kẹfẹ́rí nítorí pé nǹkan míì tó yàtọ̀ sí allah ló ń pè nǹkan míì tó yàtọ̀ sí allah ló ń ṣàfàmọ́ fún torí ẹ̀ síwádìí tí ò bá mọ nǹkan kan tó subhanallah والحمد لله ولا إله إلا الله الله أكبر الدعوة
0: سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزهة عرشه ومداد كلماته. والدعوت لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. والدعوت سبحان الله وبحمده، سبحان الله وبحمده. والدعوت الله لي إلاني أعوابنه إلي تسلطة لما في سيرتي الله عز وجل وني خسرتي الله عز وجل بلي وكوانا وتريد الله عز وجل وتدع فوا وسيران فوا يتواسي سحج أو ربي أليرسي أو سيربي أبني وانتي يوتما بلاي لأي بطا قريه لأني أبنوك أهوية تي أهوية توقع ببا Oye le dawa si ni ka lise O kinte ka keseja Temi temi A oye ka marana ti ni waka wako Ijaran la lulu wa sifu wa yi Tori pe Oye ani wama di kumben na ameti Ni kami Allah Bogbo nti dan pepe li wani dora kan Atodo Allah uwe tuwa Idi ni tafi deki waka wa Kote inkato seke A ni ye fiyerati Allah Ipe mbo si dora ifu wa Yerati tokano أوصي مسيرتي الله تعالى وريك وا أريك من سحج سبحان الله وسيك كتوان سني مسير ولو تنولي تلام وا ناكو باني ده أني كالكو فك ما فن سنا لين كالكو فك يسات الله كودي أسيب وساني تين فك تاني كودي توقع كتير وجه يجوا بدن تري بتي سجاي في أمي أكلوا بعيا على دال a o ri ta re ara ru titi ta fi bi saji pari ro be na la tun godo sorale leyin igba ta ti pari se hajj kawani iseni ro ku ta fe doju ko esin ko lo ro de lo mu ni bai leyin ta ti pari se hajj rara a o tu tesu adu pe lesin wa ni ani wa abudu rabbaka hatta yatika alyaqin ma si olu eleda re titi ti ko fi de ni o godo fesin sere esin re o godo tati nitori ninu apere mo ma lori eyin igba ti yan ba pari ijosin ola ni ki yan tun dara si ni ijosin ko si po ni telete allah ati telete nabi sallallahu alaihi wasallam ebe le ni tun si pe ran ti allah ni yani fa idha qadaytum manasikakum فاذكروا الله كذكركم آباءكم نجاتي أبا فاريس حجي يا ما سيرتي الله جيجبتي سما سيرتي أغان باباي جيجبتي سما سيرتي أغان باباي ومن أي جاهلية فاذكروا الله أبا فاريس حج وما سيرتي أغان بابانا أغان بابايا وما فريري وا وما غني وا وما يني وا وما بدي في وا خسارة سوا نتريك أمين لا نوا أمين بتاكي نوا جلو جوا أو أمين تسيك وفي واتي سيرا قا أبلا كمين وتا إلهي إله أمين كتير ما سلعي بتاع ما باري سحج نهايو جدودو Oye ene da wawani Jajabe ti si ma osi yonati Awa baba yin tele Kwa kito ba ti pari se haj Awa mkaya Awa mkata Awa baba yin ligbe sila yi Ile iti njoyin loju Ila mu yonati Awa baba yin nile sanawa Na yin wate ba pari se haj Oye ene Allah Nike ma yonati bay Ito liko mba yoye ma Allah de podo ko pe ma josin fun bo ti se ta ti bo ti se ye ola si ni oba to ni ola oba ta godo gbola fun ola oba to ni ogo oba to se pe a godo ma safama re ola oba eyin oba to ni fe si ka ma yin ohun ola la godo ma ranti I se awon baba awon baba wa eleyi to se pe awon le te ba ti ireti won layo tututu ni bayi Allah ni ke ma rati ka dikirikum aba kun gẹgẹ bi ireti yin te ma se sawa baba yin o baba nla yin Allah ni ke ma ranti be nisin akramo ko mo wa yana to lo si se hajj to se pe ona tun tun lo ti wa orile de bi ti o se to si lo ti gbera wa o daju bi pe ngba te ba pari se hajj o le ma roju rai lati se lati ile awon ni te fi sile nile ni gbogbo gba ti se hajj lo ṣùgbọ́n ní báyìí tí ṣe hajj ti parí ó ṣe é ṣe kó jẹ́ pé ìrònú ti wọn ìrántí wọn ó náà ní ọgbọ́ kan rẹ jókòó jẹ́ pé o ò lè jàjàbọ́ kó o lọ́wọ́ ọkọ ọmọ rántí wọn lẹ́yìn ìgbà tẹ́ ti parí ṣe hajj yìí ẹ̀yẹ ẹlẹ́dàá ni kọ́ ọmọ rántí mọ́ rántí rẹ̀ gẹ́gẹ́ bí n ṣe rántí àwọn ẹni tó fi sílẹ̀ mọ́ rántí allah gẹ́gẹ́ bí n ṣe rántí àwọn ẹni tó fi sílẹ̀ nítorí pé allah azza wa jal ọlọba tó ga ọlọba tó múra ọlọba tó ṣe pé ṣíṣe ìrántí rẹ gan ìjọsìn torí rẹ máa rántí allah gẹgẹ bí ẹ ti ṣe ń ṣe ìrántí àwọn bàbá yín ọwọ ẹṣẹ dẹrí kọrọ kìí ṣe pé tàbí ìrántí tó lágbára ju tàwọn bàbá yín lọ rárá àwọn olùmọ nípa tẹfsir wọn ní áwọn níbi ìtumọ rẹ ní bẹẹ bí tí ẹ ṣe bẹ́ẹ̀ sí ẹrántí àwọn bàbá yín àní ìrántí tó ju tàwọn bàbá yín lọ ọmọ ẹ̀ ní kí ẹ máa rántí allah bẹ́ẹ̀ ni báwo wá làwọn bàbá wa ṣe tó báwo a máa fi ìrántí tá a ṣe sí allah a máa fi wéé tá a ṣe sáwọn bàbá wa rárá ẹ máa ṣe ìrántí allah gẹ́gẹ́ bí ìrántí tá a ṣe sáwọn bàbá yín àní ìrántí tó ti ẹ̀jú tá a ṣe sáwọn bàbá yín lọ ọmọ ẹ̀ ní kí ẹ máa ṣe sí allah eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ sí rántí allah lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tá a parí iṣẹ́ ìjọsìn nítorí pé ṣíṣe iṣẹ́ ìjọsìn kìí sọ̀rọ̀ lọ́pọ̀ àbàrà tó kọ́ ní ọ tẹ́wọ́ gbà nítorí pé tó bá tẹ́wọ́ gbà ìgbà náà ni ó já sí pé wàhálà wa kò já sófo gbogbo àwọn ìyànjú tá a gbà kò jẹ́ nǹkan tó ṣe pé wọ́n dàlù wá láyà ìgbà náà ló tó jẹ́ ìdùnnú fẹ́ni tó sẹ́sìn ẹmọ ẹsìn ìrántí allah lọpọlọpọ ní ìrántí tó ju èyí tẹ ń ṣe sáwọn bàbá yín lọ eléyìí tó ní agbára ju èyí tẹ ń ṣe sáwọn bàbá yín lọ. kẹ̀díkiri kún ọba ọkùn ọ ọṣẹ dẹ́ni kúrọ ẹmọ ẹsìn ìrántí allah gẹ́gẹ́ bí ẹtì máa ń ṣe ìrántí àwọn bàbá yín àti pé ìrántí eléyìí tá a ní kí ẹ ṣe sí allah òun gbọ́dọ̀ tún lágbára ju èyí tẹ́ ń ṣe sáwọn bàbá yín lọ torí náà fàmínà náàsì mẹyẹkúlù rọ̀bẹ̀nà àti náà fi dùnìyà nítorí náà ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé lásìkò ìgbà tí àwọn ń ṣàdúà lásìkò ìgbà tí wọ́n ń tọrọ dáadáa bẹ́ẹ̀ lásìkò hajj àbí nígbà tí èsì hajj àdúrà tí wọn ní ọjọ́ kọjọ́ ní gbogbo ìgbà ọmọ ẹni rọ́bẹ̀ náà ẹ ti náà fi dunia ìwọ allah fún wa ní ìpín tiwa láyé àwọn òní nǹkan méjì eléyìí tá máa ń tọrọ ládùá ju ayé lọ àwọn fẹ́ gbádùn àwọn fẹ́ sísẹ̀mí fòkè láyé ó wù wọ́n káwọn onílé tó da káwọn ọmọ ọgùn ọkọ tó da káwọn jẹ ẹni tó lówó tó pọ tábúà káwọn fẹ ìyàwó tó rẹwà káwọn jẹ ẹni pàtàkì láwùjọ káwọn jẹ ẹni tó ṣe wípé ó ṣe máa fi yangàn láàrin àwọn ọmọ èèyàn ayé làwọn ń wá torí àwọn ọmọ béèrè fún ìpín tiwọn láyé ni wọn ní nǹkan kan tá ń tọrọ nípa ìpìyàmà wọn àrònú kú ambosibosi wọn ronú kí ni máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú ọ̀kan wọn gbogbo bó bá ti lè wù kó rí kọjá sí fáwọn lẹ́yìn ikú kọjá sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ayé làwọn wá wọn náà kí sára o sọmọkọ́dù àti ẹ náà wọ́n ti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ó kì í sì rántí nǹkan kan ju ayé lọ ọmọ wá nǹkan kan tó tayọ ayé gbogbo àdúrà rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ayé náà ló fi sọrí kayoda kayoda kayoda kayoda ina na dua to ma se o se sadu atiti gbo na ma ko se o wa ku adua to fodidi wakati meji se o ko da sori ate a ri nkan kan to fi toro ipe ko ran ro na ko sun wa aye nikan ni ila ti se pe kefe ri nwo nitori pe eni ti ki se musulumi aye la won ni o ni nkan kan ta fe lo gba lorun ju ya lo idinu to fi je pe awon ti wa pa te ba taye lorun gbogbo ta won ba to aye ni aye ni aye ni aye ni ko sin kankan to won to ro nipa qiyama idinu ta lo Muhammad sallallahu alaihi wasallam fi so ina gba oro ti al imam muslim gba wa oni ad-dunya sijnul mu'min wa jannatul kafir ila itari ogba won ni o fun lugbagbo dodo ogba dera si mi fun keferi tori e da da ti keferi nwa ko jaye lo o fe ko ile ile baba ile o fe gbo mato mato baba mato o fe wo so aso baba aso o fe wo bata bata baba bata ayi yi nkan lo nle pa o fe ni oko ju omi o fe ni balu o fe ko ni se abi omi o fe ko ni soju sama aye yi la won le te gburo re pe wa ni Berlin ni sin o to so pe ti lo se Amsterdam ki o so fun pe jeta Paris ni o wa ni bayi won lo si New Jersey iru ti ka fi ni fe ti onu ki pa ye la won wa o si kaka to fe forun si nitori pe ile iya ni orun je fun idi ni to fi je pe in ta no pulu ji o le ni ku o wu won ka won seku laye titi lai lai koda ko se yi pe awon oni ni to ka won sa ma ti ku nitori pe imo si won ni pe ta won ba ku a orun oni da fa won aye lasan la won toro o si ma soju kokoro ni pe ka won mo ku rara rara a ri ogbodo sa won kokoro go ogbodo ja won eleyi to le ko ba lafi awon to fi di fi afia aye la won toro won ni kan mi tan toro báwo ló sì wá máa ṣe àṣejọ àwọn kẹfẹrí ọmọ fi wà ọmọ fi jọ tàwọn ọ̀sẹ́bọ ọmọ tọrọ àdúrà bí tẹni tí kìí ṣe mùsùlùmí ayé lásán kọlọ ọmọ tọrọ mẹjẹ kádùá rẹ já sí pé rọgbà náà láti náà fi dúnìá ìwọlúwa fún wa nípìn tiwa láyé fún wa nípìn tiwa láyé fún wa nípìn tiwa láyé ayé lásán olúwa ni wọn máa lẹ́hùn òfin àkúrò tí mò ń kọlá àwọn wọ̀nyí àwọn aládùá olúwa fún wa nípìn tiwa láyé wọn ò ní ní ìpín kan eléyìí tí ó jẹ tiwọn tó bá di lọ́la òkèyàmà lọ́rùn kí ló dé àwọn náà tọrọ rẹ nǹkan tó tọrọ ó sì lè jẹ tiẹ tẹbí wọn náà mọ̀ yí pé ọ̀run kan pàtàkì ẹ ò mọ̀ pé ọ̀run kan ṣe kókó ó sì sánà bí ó ti ṣe bá a fún ọ lọ́rùn ayé lásán náà tọrọ olúwa bá gbádùá rẹ tó bá fún ọ láyé ọ̀nà àdá tó fi fẹ́ sọ pé kọ̀ gbàdúrà rẹ̀ ìgbà tó wá dé lọ́la gbọ́ngbà kìyàmù wọn ni kàn wọ́n mú ọ dà síná nígbà tó ṣe pé ìwọ̀n kúkú tọrọ dáadáa lọ́rùn eléyìí túmọ̀ sí pé ewu ńlá ń bẹ́ńbẹ́ ẹni pé ní ayé tá a wá yìí á gbé bẹ́ẹ̀dìgbà kan ni á padà lọ kò sí bó ṣe lè fẹ́ràn àti sẹ̀mí tó ọ lọ kúrò láyé yìí lọ́jọ́ kan eléyìí bá wá yé wa ẹni pé nínú sàárè gan kó tó dijọ́ gbẹ̀ngbà kìyàmù ọdún tí ẹlòmíì ń lò nínú sàárè ìlọ́pàá ìníye èyí tó lò láyé ni a sì ti mọ̀ pé láti inú sàárè ilé ìkálukú ó ti dá ibi tí ó padà wọ̀ lọ́jọ́ gbẹ̀ngbà kìyàmù mà ẹni tí ó wọ náà inú sàárè ló ti dá mọ̀ ẹni tí ó sì wà lẹ́jẹ́nà inú sàárè ló náà ti dá mọ̀ tó bá wá jẹ́ pé ọdún tí ọ̀pọ̀lọpọ̀ olóòrùn sàárè yóò tayọ ohun tí wọ́n lò láyé lọ́pọ̀ ìlọ́pọ̀ ìgbà ṣé kò wá yẹ ká rántí ìtọ̀run náà bì kó tẹ̀ tó adijọ́ gbẹ̀ngbà òkèèyàn ọ̀nà tó ṣe pé ń bọ ìsẹ̀mí láéláé gbére kése ni tí ò ní ṣekú mọ́ fẹ́ni tó wà lálùjẹ́ nà tí ò ní ṣekú mọ́ fẹ́ni tó wà ná á wá jẹ́ kí nǹkan tí ó tàn kó gba nǹkan tí ò ní tán sọnù lọ́wọ́ wa ìwọ náà wá ń sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé ọlọ ọgbọ́n jù ó ní adákun ọlọ́fi ọ̀rọ̀ ọrùn gbẹ́rù bà wá ayé láàṣe kó tó di pa sọ̀rọ̀. ẹ sáti jọ da aláyé ń bì ná tọba da aláyé ń bì tọba sì fẹ́ kó rí lọ́rùn a ọdájú pé ọ̀ma lóòrò ọdájú pé èrò rẹ èé sì èrò tó jiná tó kúná èrò burúkú lásán lèrò tí ń bẹ lórí rẹ èmi kí wọn fi ọrọ ọrun sílẹ bí bàbá tiẹ wà báyìí bàbá tó bí bàbá tiẹ ń bọ wọn wà bí ni màmá tó bí ọ wà màmá tó bí màmá rẹ ń bọ wọn wà ìyá tó bí bàbá rẹ ń bọ làwọn wà bàbá tó bí màmá rẹ ń bọ làwọn wà sọmọ pé bí táwọn lọ tí wọn bá ti kú ìyá náà lọ ọbẹ ńjọ kan kí lọ mà ti ń ṣẹlẹ sáwọn bàbá màmá yìí báyìí ṣebí náà ni àkíyèsí tí à ń pè ọ wípé ìwọ náà kù kí ni tá a rí kójọ láyé nígbà tí àbí àwa bá dá lórí ayé nìkan ayé nìkan ayé nìkan kí ni tá a rí kójọ láyé tí ìwúlò rẹ ọmọ láyé gbogbo nǹkan bá kójọ láyé yìí ìwúlò rẹ ọmọ láyé nù kò lè bá wa dé sáré tí wọn bá dá wò pé lẹyìn ìgbà tẹnìkan bá kú nítorí pé lówó tabua wọn á kó owó pẹlú rẹ wọn sí papọ nítorí pé wọn máa ná náà tani sọ fún ọ pé wọn náwó ayé lánàá kìíyàmà ẹ rí i pé àwọn kan tó bá sojú wọn kódà ẹlòmíì kò sojú rẹ ó ṣe tí rẹ wọn á gbìyànjú láti wọ ọ̀nà dédé sáré o wọn fọ láti kó nǹkan tẹ kó sínú sáré tí ààyè rẹ kì í ṣe sáré kó nù sáré ó sáré.

ewúrẹ́ kúrú ìyáàrò jinlẹ̀ aláìláàrò jinlẹ̀ ewúrẹ́ kúrú ní ma tọrọ ayé lásán wọ́n ma tọrọ dáadáa láyé ó sì ma tọrọ dáadáa lọ́pìyà mà ìyá ni àwọn ẹni tí àdúrà tí wọ́n ma lórí pé rọ́bìnà àti nàfìdínìà ìrọlúwa fún wa nípìn ti wà láyé tí wọn kì í tọrọ kankan nípa tọrún olúwa ni wọn máa lọ hù fún àkérò tí mo kọ lẹ́kọ̀ọ́ ẹni tó jẹ́ bẹ́ẹ̀ kò ní ìrìnjẹ kan ìpín kan ò sí fún tó bá di lọ́la gbéǹda òkèèyàmà olúwa dákun má sì ti wà bẹ́ẹ̀ ẹ sì rí pé gbogbo ẹni tí ọba ti ń fẹnu tọrọ bẹ́ẹ̀ inú ti ń fẹnu tọrọ náà lẹ́bàá lọ́ka rẹ̀ nígbà tó yẹ pé ayé ní tọrọ ayé kọjá náà lẹ́màá bá lọ́ka rẹ̀ lọ́jọ́kọjọ́ nítorí pé èrò tiẹ̀ ọ dá lórí pé táyé bá ti dá kò sí nǹkan tó kù tó nǹkan wá mọ́ kò rí bẹ́ẹ̀ o ẹlòmíì òun máa ń rò pé tí ayé bá dá fún òun ó tàtàrọ owó òun máa fi wá òkèèyàmà òun ó tàtàrọ owó òun máa fi wá òkèèyàmà èèyàn mélòó wá ló wá jẹ́ páyé dá fún ó tàtàrọ owó wá òkèèyàmà báwo ni tiẹ̀ ó ti ṣe jẹ́ àyọkúrò wọ́n àmọ́ pé lóra bọ́ bá ti ṣe òun ló máa ń ṣe ni òbúkátà kò lówó ná kó tó di pé ọwá òkèèyàmà ọmọ wá dáadáa láyé ó sì máa wá dáadáa lọ́kèèyàmà kì í wá ṣe pé rò rẹ yóò kúrú yóò dá lórí páyé lọ wá ayé kó sunwọ̀n ayé kó dá iná nìkan tó fojú sí òní ronú nípa òkèèyàmà rẹ olúwa ni fẹmínú hàn ó ń bẹ nínú àwọn èèyàn lẹ́yọkúrò ọ̀bẹ̀rẹ́ tí ó máa ń ṣe pé olúwa wa ẹtí na fi dẹniya fún wa nípìn tiwa láyé fún wa nípìn tiwa láyé wà máa lẹ́wọ́ fún ẹ̀kọ́rọ̀ tèmi ń kọ́ lẹ́ẹ̀kọ́ yóò sì já sí pé kò ní ìpín kan tó bá di lọ́la gbéǹda òkèèyàmà nítorí páyé lọ tọrọ kò tọrọ kankan nípa òkèèyàmà báwo wá ló ti ṣe fẹ́ ní òkèèyàmà kí èsára orí pé gbogbo àbíà tó ń ṣe gbogbo àdúrà tó ní wọn máa bọ tọrọ gbogbo ẹ náà dá lórí ayé yìí òní nǹkan kan tó ń rò ó sì ní nǹkan kan tó ń tọrọ nípa tọlùkìyàmà mẹtọrọ ẹ dànù ayé ìyọnu nǹkan kan lọ wà ń bẹ òun àwọn èèyàn àwọn èèyàn ń rí ọ ọ ń bá wọn ṣe àwọn náà ń bọ sí kódà tí ìjákulẹ̀ bá fẹ́ bọ púpọ̀ nínú wọn lè gbárùkù tí ọ kọ bí ọ lárugẹ kí wọ́n pẹ́ ọ lẹ́yìn kí wọ́n ràn ọ lọ́wọ́ kọ́ ọ mọ́bà ní ìjákulẹ̀ ẹni tí ìjákulẹ̀ bá wá bá nù sàárè tàlẹ́ni tí wọ́n wá pọn tàlẹ́ni tí wọ́n wá ràn lọ́wọ́ tàlẹ́ni tí wọ́n wá pẹ̀lú ẹ̀ nítorí kọ́ mọ́bà fìdírẹ́mi táǹtì ẹ̀ mọ́pò tó wà tó wá jẹ́ kó tiẹ̀ tún mọ́pò tó wà kí ni ti bẹ́rù rẹ̀ lè ṣe fún ọ ọlọ́hu akíwọ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ wọ́n á jẹ́ pé ilé ayé tó tẹ bá ti nínú ẹrù rẹ òun ẹ̀yìn jáde lẹ́nu rẹ tó ń tọrọ òun ní nǹkan méjì tó ń tọrọ jáwé lọ ìgbà àwọn ẹni tó jù lọ ni wọ́n sọ pé ṣe bẹ́ẹ̀ nìkan ló bí àwọn eléyìí náà bá a ti ṣe bí wọn náà la bí èmi náà ibi òjò bì tó burú ni kémi náà ra àwọn bàálù tó burú ni kémi náà kọ́lé alájà ẹgbẹ̀rún tó aburú ni kápé mo láwọn ọkọ̀ ojú omi lójú omi tó aburú ni kápé ìtọ́ wọ́n jù nínú ọkọ̀ láyé gbogbo ẹ̀mí ń bẹ lágbàlá mi tó aburú ni kí n fẹ́ ìtọ́ rẹwà jù nínú àwọn obìnrin ní gbogbo àgbáńláyé tó aburú ni kápé mi ni mo ní àwọn alẹ́ ńláńláńlá tí ń bẹ láwọn àlọ́ ńláńláńlá láwọn àlọ́ àgbáńláyé kò sí tó burú ń bẹ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà tó bá ní tó bá pàgé yìí nìkan náà lọ́ba ń tọrọ tó tọrọ kọ́ da fún ọ lọ́pìyàmà bí wọ́n fẹ́ gbé gbogbo ẹ lọ nígbà tó bá kú ó rí pé ní ìgbà tí wọ́n bá ti ṣiṣẹ́ tàì ṣiṣẹ́ àwọn ẹni tó bá fi sílẹ̀ sáyé àwọn ó ti máa ṣe haranhara lórí gbogbo tí wọ́n tó jìyà jìṣẹ́ lórí àti kójọ ìwọ ní kòròfo rẹ iná ni wọ́n gbé ọ jù sínú sàárè ẹ ṣe ẹkú iṣẹ́ wa kò tún sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ fún ọ àwọn tí ó jogún òbítíbitì owó tó fi sílẹ̀ kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ fún ọ ìrọ́ ti lọ́nu ẹ̀já tètè lọ gbó mọ́lẹ̀.

jẹ́ pé yọ́ máa bí ọmọ pàwá allahu akbar tí wọ́n náà ra yẹ kó gbàgbé láti máa tọrọ dáadáa tọrọ kìyàmà ẹ̀yìn olówó ẹ̀yìn ọlọ́lá ẹ̀yìn lórúkọ lóríkì ẹ̀yìn tẹ́ẹ̀tì rí bẹ́ẹ̀ tó sì pé ẹ̀yìn náà ẹ̀ ń sẹ́nà ẹ láfojúsùn kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ tayọ ọbẹ̀ tó pé ayé yìí nìkan náà ni gbogbo yín wá ayé yìí ti tẹ̀yìn lọ́wọ́ ẹ má gbàgbé pé kù ẹ má gbàgbé pé ìṣẹ̀lẹ̀ ń bẹ nínú sàárè lọ́lọ́kan ọ̀jọ̀ kan àdébẹ̀ rí kò túmọ̀ sí pé àgbọ́ nípa rẹ̀ rí àbí kí wọ́n fà á ní ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ló fi gbogbo ẹ̀yẹ wà táwọn a máa fẹnu rọrùn sọ pé sẹ́yìn ti lọ ọbẹ̀ rí ni nígbà tí wọ́n bá dọ̀hún bọ́ bá ṣe rí wọ́n gbàgbé kọ lẹ́tà ránṣẹ́ sáwọn aráyé kí wọ́n máa bó ti ṣe rí fún ọgbà ọba dọ̀hún àkàrọ́mọ̀kú mi lọ mẹ́jẹ ká dúra rẹ ọmọ lórí ayé nìkan o mẹ́jẹ ká dúra rẹ kọ́ ọmọ lórí ayé nìkan o lè ní ju gbogbo ẹran lọ láyé ó sì lè dá fún ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ láyé kò túmọ̀ sí pé báyé bá ti ṣe rí iná lọ́rùn ó rí àṣàkáṣà àṣà àdánù àṣà àwọn orin tí nǹkan kan yé òun náà ni pé wọ́n sọ pé ẹni tí ayé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yẹ olúwa rẹ̀ ìsọkúsọ lásán ni kò ní ìtumọ̀ ó rí pé àwọn fíráhùnà ayé yọ wọn ipò ńlá tó wà ń ta lẹni tó ti rí ipò bẹ́ẹ̀ rí ẹ rí pé ipò tó ní agbóná mórógbò sí pé sí àwadá ẹ rí pé ipò tó wà mélòó nínú àwọn èèyàn ló tún mérú rẹ ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe kẹfẹ́ rí tí wọ́n sì jẹ́ pé orí àgbàgbọ́ náà ni wọ́n parun sí ta lẹni tí yóò wá sọ fún wa ní ìsìn pé ayé yẹ wọn ọ̀run gbọ́dọ̀ yẹ wọn níbo ń bẹ̀ ọmọ tí ń ṣẹlẹ̀ sí fìràhùnà lọ́wọ́lọ́wọ́ báyìí orí wa ní annáàrù yọ ọ̀rọ̀ bíi ònà àárẹ̀ yìí hàn gbogbo wọn wọ àṣìyà wọ́n yóò máa tọ́kú ọmọ sàátù àdàkínú ààrẹ fìràhùnà ẹ̀ṣẹ́ dàlàdà iná ni wọ́n ti ń gbé àwọn fìràhùnà wọ́n ti ń fi ra wọn lára báyìí wọ́n fi máa mọ́ wọn lá wọ́n fi máa jó wọn lá láti báyìí tó bá ti jọ́ gbòǹda kìyàmà ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àti ní gbogbo òrọ̀wọ̀ ni wọ́n fi máa mọ́ wọn tó bá ti jọ́ gbòǹda kìyàmà ọlọ́wọ́ sọ pé ẹ kó fìràhùnà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ ẹ kó wọn ní ìyá ilé ìlú kókó ìmọ̀lá wọn wà pé ẹni tí ayé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yẹ ọgbọ́n pakọ́rù náà rí ni ọmọ bó ti ṣe léwó tó ẹni tó ṣe pé kọ́kọ́rọ́ lé owó rẹ̀ lásán ó máa ń gba agbára lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ságun nígbà tí ayé yẹ tó bá ṣe wọ́n túmọ̀ sí pé ọ̀ràn yẹ ìrẹ́ má bá wọn dásàkásà jẹ́ ẹni tó ṣe wípé ò ní jẹ́ kádùá rẹ̀ kọ́ ma lórí ayé nìkan ọmọ tọrọ báyìí olúwa ni wọn mẹ́nu hàn lè yọ kó lọ́rọ̀ bẹ̀rẹ̀ ẹtì náà fi dúnni àhásánà wọ́fẹ́ àkérò tí hásánà tó wà pé náà àdábò náà àti pé wọ́n bẹ nínú wọn àwọn tí wọ́n pé táwọn bá ń ṣàdúà bẹ́ẹ̀ nígbà tó lọ ṣiṣẹ́ hajj àti ní gbogbo àyíká yìí lọ́jọ́kọ́jọ́ wọ́n máa ń sọ pé rọ́bìnà àti náà fi dúnni wa ìwọ olúwa wa fún wa hásánà tán ní nǹkan dáa tó sunwọ̀n láyé ń bí nǹkan dáa tó sunwọ̀n là ń tọrọ pé kò fún wa láyé ń bí wọ́n fi àkọ́rọ̀ tí hásánà a sì ń tọrọ kó fún wa ní nǹkan dáa tó sunwọ̀n tó bá di lọ́rùn aláwọ̀ ẹ̀kẹ́ nǹkan dáa tó sunwọ̀n ni kò fún wa láyé ń bí èyí tó sì tún dáa tó sunwọ̀n náà ni kò fún wa lọ́rùn wọ́n pè ní àdàbà náà sọ wa là wá níbi ìyáná ẹ rí i pé àwọn eléyìí lọ́rẹ́ káwa náà jẹ́ olúwa fún wa ní nǹkan dáa tó sunwọ̀n láyé fún wa ní nǹkan dáa tó sunwọ̀n lọ́rùn là wá sọ wa níbi ìyáná eléyìí ònàdúà eléyìí tó yẹ kọ́ pọ̀ lẹ́nu wa jàmáà àwọn kan wá bá anas ibn malik radiyallahu anhu torí pé anas ń bẹ nínú àwọn ẹni tí ẹ̀mí wọn gùn púpọ̀ nínú àwọn sahaba sábàbí kan nínú àwọn sábàbí tó sì mú kẹ́mi rẹ̀ ogun yìí àbí ànábì sọlọ́lá àbí sọlọ́mà kun nítorí pé ìyá anas àwọn ni wọ́n wá tí wọ́n sọ fún ànábì sọlọ́lá àbí sọlọ́mà pé ọmọ ọ̀dọ́ yín kékeré yìí ẹ ṣàdúà fún ànábì wa tọrọ fún anas kẹ́mi rẹ̀ ogun kọ́ máa rẹ̀ ọ́ pọ̀ kí dúkìá rẹ̀ ọ́ pọ̀ kí ọláwó sì foríjì anas wa sọ pé ẹ̀yìn mi gùn bébí wípé ojú a máa tì mí nígbà tí mo bá jáde nílé tí mo ń rìn lọ
torí pé rí pé àwọn mẹ́ta jọ jẹ́rò sí má àwọn ẹni tí a tún fi ọdún mélòó jù lọ àwọn náà ti kú àwọn ọ̀rọ̀ ọmọọmọ wa là ń bá sáyé níbi tẹ́mi ánẹ́sì gbòdì ánẹ́sì wa sọ pé ojú a máa ti àwọn táwọn bá rìn jáde bákan náà owó àwọn pọ̀ débi pé igi tí máa sábà so lẹ́ẹ̀kan lọ́dún fáwọn èèyàn bí igi dẹ̀bí nù ẹ̀ẹ́mejì ń tèmi máa so lọ́dún látàrí ìbùkún tí ń bọ lára àbí àtànàbì sọlọ́lá àdìsọ́nà ṣe fún wọ́n mọ ẹyin ọmọ mi pọ̀ débi pé ohun tó ti lé lọ́gọ́rùn-ún ni mo ti gbé sí nínú àwọn ọmọ báyìí allahu akbar ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n wá ń tọrọ fún náà láforíjìn ẹlẹ́sìn ẹ̀mí rẹ̀ gùn àwọn kan wá wá láti ilẹ̀ ẹ̀rọ wọ́n wá rí anas ó ní kí anas kọ́ sàdúrà fáwọn torí pọ̀ kan náà sọ̀hábà nàbì ní anas àwọn eléyìí ṣe sọ abé àmẹ́ta ẹbí ọ̀hún làwọn wọn ará nàbì ṣùgbọ́n wọn rẹ́ ẹni tó rá nàbì àwọn náà gba nàbì gbọ́ wọn kú lórí ìgbàgbọ́ àmà pé wọn níta ẹbí ọ̀hún àwọn á ní kí anas ọ̀ sàdúrà fáwọn ó yẹ sọ wá sí àdúrà fún pé allahumma atina fi dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار وسيرجي كل أبياتي هو واجب علم القرآن يو بسي ربنا تو عنو القرآن اللهم تو عنو أبياتي أنا سيصو باتي وانتم برو لو انتو سيسا وانتو كانا سوتو فاو سابع وسابع فاو أنا سوتو بيو أنو بابياتو تسواجك اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو هذا ديجا تاو صفوا ناس كي فبس مين فوا هذا يتي لك أنا شو عم تيجي وقى أداي تقول أنا دابا بفوا بقول لا تني يقول لك سيدا بفوا لا سيدا بفوا لا قيام الله وأنا ديانا كلو تكوتا توا يدني أنا استو سنة دي تني كي يتوكوجو ما أبي أتانا بمنسي ولا ني أبي اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هو نوع التوقع كده كبا مما دواري اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أنت ربنا آتنا في الدنيا حسنة يولو أفواني بادات السوالي بادات السوالي وانت nígbà se owó gbogbo owó kì í sọlá gbogbo ọlá kì í se pò gbogbo pò rárárárá ọwọ́ máa lówó náà tó jẹ owó bú tó jẹ owó àǹjànú tó pé tó bá ti jẹgba owó òní dé àǹjànú ọ̀sà ọlọ́rẹ́ gidigidi tó sì gbọdọ̀ sọkún ojú rẹ wà pọn bí ìtàgbákò àkàràmọkọ ọmọ wa wọn gba nínú owó òfò tó sọ pé kó máa pa àwọn ọmọ ọlọ́mọ kọ́ máa fi se ètùtù fún owó rẹ wọ́n lè pé owó tó níye o tó bá fẹ́ kọ́ parun ẹlẹ́dẹ̀ ni wọ́n máa jẹ wọ́n lè pé owó tó níye ń gbọ́dọ̀ pé wàǹjà nínú wọn wá owó tó níye o ọgbọ́dọ̀ máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ se kọ́ máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn omi ò ní jẹ́ kó rí ọtán àti inú owó àdánù tá a wà ń wá nù omi ìgbà wọn lè sọ fún pé kó lọ́ máa fi búrẹ́dì kó gbẹjẹ lórí àkìtà dáadáa làwa ń tọrọ nítorí pé ilé ayé ń bì ó lè lówó kó ti torí rẹ kó lòun ṣe ìsìláàmù mọ tó wọlé ni ó ti tó ó lè ti torí ọlá kó lòun ti di kẹfẹrí ó lòun ṣe ìsìláàmù mọ ó lè ti torí ipò kó ní ọlọ́pọ̀ mùsùlùmí náà ti fi ìsìláàmù sílẹ̀ tipẹ́ allahu akbar ṣé dáadáa lè léyìn abágún kì í ṣe dáadáa aburú nìyẹn ẹlòmíì gan dáadáa kọ́ fẹ́yàwó kan títí ń lépa tipẹ́ iná ló ṣẹlẹ̀ sí tí aburú ṣẹlẹ̀ sí tó yẹ pé gbogbo dáadáa rẹ ọwọ mi òun bẹẹ tí ẹ di kẹfẹrí àṣẹ dáadáa lélẹyìn torí ẹ tó bá ń tọrọ máa tọrọ dáadáa ọmọ ẹyàn ọmọ ẹyàn ẹni tó bá ń fẹ lọdọ àwọn ọmọ ẹyàn máa sọ pé ní tí wọn fẹ ni allahumma rabbana atina fid dunya hasana wọlúwa fún wa ní dáadáa tó sùn wọn láyé ń bí owó tó dáa tó sùn wọn ọlá tó dáa tó sùn wọn ipò tó dáa tó sùn wọn àdéhùn pé hànàhànà ayé yìí yìí sọ̀rọ̀ mọ́mọ́láyà àti mùsùlùmí ẹ̀rọ ò ní ọba tó ní
matoro dadalai ole o si tapo imani ni ko toro ko toro dadalai ta ke onu ni ka onu ni ka la wa o saina ko tapo imani ni ko wa dadalai ama mo wa wa kuwa mo wa wa kuwa ole le lo mi wa ko ti jon kari ni le ba don kari ni bo rowo ola le lo mi wa ko jon kari ni le ba don kari ni ni gba toro la ipo le lo mi nle o ba don kari ni le gba tori po elomi gan tori po wa ma ima to wa oluwa fun ni ma o don kari mi a'udhu billah o don gberaga se dada wa lele nke se dada nte ko ro pada kubo koni je ko ri dada la qiyama rabbana atina fid dunya hasana yelwa fani dada to so alaye gbogbo to ba pe ni pe wa alaye yo je n to da yo je n to so Oya, awọ ofe nkan ti o da. Awọ ofe nkan ja ku ja ku. Awọ ofe nti o so wa laye. Da da to so wa la wa nfe. Enti ka lu ku ba nfe ni ko ma toro. O si nkan kan to tobi lodo Allah ti o le feyan. Bo ba se fe ki nti o fo ori o na ni ko toro. O si nkan kan to babara to lu o le feyan. Toro ko po, toro ko da, toro ko ga, o se to lu o le fo. Amakewa amakewa usani tia ye dima lati toro usisani tolu olu dadware ma toro dada taye dada niko toro maka toro aye lasan tolike tobani olu aramato funi olu akwale funi olu wajie kin katima olu abasi matu ton toro ule je aworo ule ton toro ule je agbiro ile je pe nto ntoro anirorun ni ile je pe oni oko bo to fi deni to se pe o deni akole akolebo o ma toro dada ni ni se gbogbo ile lo da ni se gbogbo owo lo da ni se gbogbo opo lo da ni se gbogbo ola lo da ṣugbọn wa ma toro ito da ito da to sun ile ko ni ofo ai ma yowo to mu ama se islam ma ke so wo to da ayin maye ipo to mu ama se islam ma ke se ipo to da ayin maye ola to mu aya keferi ke so la to da wo ma biri to da ni ke se ipe ola gugu ola owo gugu owo ipo gugu ipo to ba je be o ri pe won to so ri gugu ri ibu wa fil akhirati hasana ko se tun fun anda da to ba di lona agenda qiyama abi ai gapo da da to sun ala ni ko tun fa to ba di lona nitori pe ikun bo ko si bu ye si iyo lonjo kan ayi o si ni ti tori pe wa ku da o ni ti tori re parun anabi ga ku ayi o da o anabi ga ku ayi o parun ayi o ma be di jo to ni o parun jo parun jo pare ni asiko to lu aba si to ko sin to le da piparun aye duro ti gbenda qiyam o fi de ama to wo rondo iwo bin tin tan do ma kan mo ko lo re loyo ba so pe tori ko ku aye daru aye dokun aye wa sokun wo gege bi tani o kun jo kan al qiyam an de orun de po gba po gba won o ko bu kata pe ko sese gba oluwo gbe odide ati kafiri ati muslimi gbogbo an oluwo gbe dide ti o sese ro fun wa awa mo pe igbende nbe ko si tabi ṣugbọn nipa re awa ta si tele to se pa ma bi ta wa oluwa mu wa ma be yo tun pada pa wa o ti ku mo ma se eleje npa ku o ri pe kun jo kan na ni lẹyin igba ta ba tun kuta oluwa tun gbe wa dide meji ti sele bayi a si oluwa mu wa ma be gbogbo ile da wa loju aini sima nbọ njo kan bọgba bọgba ile yan ku lẹgbẹ rẹ ti ẹ naa kọ o wa ku igbende ki lo fe ma se eleji npa re si iwo ko ni won lo gbera re dide allah yo tun gbe o dide bo fe boko o ba ya yagi o di yagi mo ra re lo omi o tun gbe o dide to ba di jo gbenda qiyam ile yi tun ma se wipe a gbodo tun ma toro dade ile ni to ba so pe o fi akhirati hasana to fun wa ni dada to so olorun e mo pe ti eyan ba ti kuta iku ti e ti bere nu fun wa ni dada fún wa ní dáadáa lẹ́yìn ikú wa fún wa ní dáadáa nínú sàárì wa fún wa ní dáadáa tó sanwó lọ́jọ́ gbé ìgbà òkè yàrá àdúrà ìgbà púpọ̀.
Ulyani Bot masuk wa qila adab an-nar. Lawani bi yanat. Hai ayin fi hawa. Itu kusin tu buru. Kaya muslima matoru li tada datai. Kusin tu matoru uli tada tal qiyama. Itu buru. Ila ni kau kajab ayin ni kan wan toru. Nara. Islam si sokun tu di kani ga. Bapun buah di dilengi ku. Toru ni kan ni katu matoru. O matoru dada. Ate itu suwa ni mejejin. Dada ate itu suwa lai. Dada ate itu suwa long. Ule ini wangku ni iman. Ule ini wangku ni iman. Muslimi, ule odaw, ni teriki ule waji ana lai. Tama soku ule ayi, obo wani fa ule wago dodo. Kutuma siri peki wama sisemi, unibara. Kwa wama sisemi, aniti anje, ule ale dawa. Oda li ayi, fun muslimi, oda fun kafiri. Yosi si dada funi kalukua, nini ule ayi, wana toro dada tayi. Toro dada tayi, tumawa toro dada to suma toro. Bẹ́ẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ wà títí wa ní ká tọrọ ká sì gbìyànjú kí ló á ní olúwa nìkan ní òfin wa òun náà ló sì máa ń tó ń fẹ́ fún kálukú ìyànjú wa wàhálà wa kò sí pé òdiwọn abẹ́ẹ̀ iná ní ta ni ó ti tó olúwa lẹ́gà wa yóò fún kálukú bá ti ṣe fẹ́ ni àmọ́ ká mọ̀ pé àdúrà tá à ń ṣe gangan fúnra ara rẹ̀ ìjọsìn ni yálà ó fún wa kò fún wa á tún gbalada pàpè eléyìí pàtàkì púpọ̀ Ori e, ama sadwa. Asi ni sori tinu. Antoro dada ye, antoro dada talkuyama. Ani jaka. Asi ni te kusua. Nitolikpe enitankpe. Oba tu sepe ki isunu. Awani oyasu. Oli aleda wansi fe. Legebe aditha nebi Muhammad sallallahu alayhi wa sallam tutokasi. Nete yamba antoro kakakoma tenuma.

ẹni tá ń pè ọba tó ṣe pé kìí sùn àwa ni ó yà sùn orí ẹlẹ́dàá wá sì fẹ́ gẹ́gẹ́ bí àdísà nabi muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ ti tọ́ka sí pé téèyàn bá ń tọrọ nǹkan kan kọ́ máa tẹnu máa

0: ogo ko ma se pe wa mi ohun won pe ni oju wa lalaafia ara elere o lo mu ile ise kan ara oto ile ise authentic clear vision se agbekale egboji ta pe ni oju lo bara aba capsule ile ti a te pa gbogbo eroja to ma ro oju lagbara papo fun lilo omo eniyan ti ajo nadak de fi ontelu ko dara fun gbogbo eniyan okunrin obirin omode pelu agbalagba lati lo fun iriran to ja gerege oju lo bara aba capsule ko se ma ninu fun gbogbo ile ma je ko digba ti oju re ba da ogule to to di pe wa se amojuto oju ile ise authentic clear vision kale si 5 anipipo street leyin ile ifowopamọ fidelity bank pen cinema agege oju lo bara aba capsule onikoro ni kii se nti eniyan ma n kan soju lo fi gbodo ragba rogudu e oju lowo obi ti awon alagbata oju lo bara aba capsule kale si re fun nilo lati le wa larowoto re eyin ti Lagos Island iga gbogboro street ni ke ma bo ni Chris and Chris pharmacy Chides pharmacy Alobas pharmacy wa ni 53 Ogun Eko Surely Loss pharmacy ati Mabins pharmacy Lagos Island na ni won kale si o wa ni slash pharmacy ni woro ni kan ni dumota Jutas pharmacy Isheri Dino Roman pharmacy kale si Ikorodu Justina pharmacy Kola bus stop Lalagbado Polyman pharmacy Dalemo Janky pharmacy Badagri Good Year pharmacy Agbagoja Goshen pharmacy Iyewa Niyanoba Famous pharmacy Olorosogunmushi Life Back pharmacy Orilegomu Woodmark pharmacy Ajuan Rich Rossing pharmacy Underbridge Songwater Eleyo pharmacy Owode Agboyinu pharmacy Idiroko Next pharmacy Shagamu Underbridge Sabo Deco pharmacy Along Sabo Ishagamu Iwona gbiyanju lati yan egbogi oju lo bara aba capsule layo eleyi to n jade lati le se authentic clear vision ta se agbejade re latara awon tenu n ja to n tenu mu to dara fun iriran koju ogbon lowo yiyu nironi gorogo wiwami sepe tabi ko ma wo bye bye fun alaye e pe 0703467 1162 0703467 1162 Ma dabo boju re lori kori egbogi oju lo bara aba capsule o ti wa ni nilo fun gbogbo eniyan lekan si nigbo ni mo ti le ri oju lo bara aba capsule alagbegbe mi 0703467 1162 oju lo bara aba capsule ti le se authentic clear vision se agbejade re 5 anipipo street leyin fidelity bank pen cinema agege ni wọn kalẹ si.
1: tó gbogbo rẹ wọn a ti sọ fún kò síbi tí owó jẹ irin tí ò tó iléeṣẹ authentic clear vision tí ó wà ní number 5 anipipo street lẹyìn fidelity bank pen cinema agege pé wọn sórí ẹrọ 07034671162 07034671162 ojú ni ìmọ́lẹ̀ ara títí tá ó tún pàdé ara wa ní ọjọ́ mẹ́jọ èmi ni délé ògúnládé fún àǹfààní tàbí ìlọsíwájú lórí ètò yìí ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07055863441 07055863441 àìsí ìgbàgbọ́ dára o.
0: ojú lọ bara aba capsule èyí funfun ni ìwọ náà ojú mọlẹ kedere kó lè rọsà àti lóòrùn kó gbọ lọwọ kó máa ronú gbogbo kó sì máa ṣe pé òun wọn pè ní ojú wà lálàáfíà ara ojú lọ bara aba capsule egbògi kààrọ tó tá a kò papọ̀ pẹ̀lú orí àti gbogbo ìgbà wa látọwọ authentic clear vision tó sì ti wà fọkùnrin àti lóbìnrin ọlá àǹfààní àti rà á ní authentic clear vision tó wà ní 29 anipipo street first number agege ìpínlẹ̀ èkó bákan náà yẹ ṣí sílẹ̀ láti jẹ alágbàtà ojú lọ bara aba capsule ilé tó ti ṣe authentic clear vision jáde oníkóró ojú lọ bara aba capsule má ṣe bá wọn ra yé bèrè ní ojú owó ni kò rà iléeṣẹ nafdac àti ètò yìí ojú lọ bara aba capsule fún àlàyé èpè 08142543127 08142543127 ojú lọ bara aba capsule iléeṣẹ authentic clear vision.

0: sọ pé ní ọlọ́kadà pé church bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ ní mojú sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn tó bá lè sọ pé church bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ ní mojú sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn láti ọgbà ni o láti agége pẹ́sìmà ni o wá mú ẹdẹ wájú church gangan
1: láàrọ̀ náà
0: wá ní kán máa lídìí mọ́tò ẹ̀ gbọ́ mi ìwọ tí ń ṣe rẹ ò lọ déédéé má wo ni o kó má lọ jẹ pé ó ti máa worst kó tó rí aláìsára ìwọ tí kan dàrú fún ẹ ó máa dìde padà
1: ìwọ
0: ni kó gbé ìgbésẹ láàárọ la wọn pe ẹrọ ìbánisọrọ mi fún ọ máa tẹsí orúkọ ẹ pé bàbá mò ń bọ láàárọ la èmi náà fẹ kúrò ní ojú kan bó ṣe rí nìyẹn.
1: Tó fún gbogbo ọkàn tó fẹ́ kúrò lójú kan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kí ẹ máa test sí o. 08069633352 08069633352 tàbí 08029178678 àti 08084101529 08084101529 nírìjù báyìí lọ lórí ètò lẹ́sẹ̀kẹsẹ̀ fún títí òní orúkọ tèmi ò yípadà olúwa tó bílọ́ba ọmọ bàbá tí ń jí ọ̀dẹ́lékè tí gbogbo èèyàn ti mọ̀ sí mc gíga lolúwa alóhun tọ́lọ́hun ò ní ire ní tiẹ̀ o àti tèmi lọ́jọ́ gbogbo àlá.

0: Àríyá olópin Àríyá is unlimited. Láti lè ṣe Bond FM 92.9 ìlú Onígbòǹgbò la kalẹ̀ sí níbí.
1: Àti lọ àti bọ̀.
0: GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́.

àjò wa ṣe bẹ̀rẹ̀ rèé. Èmi àtọmọ ọkùnrin yìí a bẹ̀rẹ̀ ìrìn àjò wa ní tòótọ́. Kò pẹ́ kò jìnà a ṣègbéyàwó, a fẹ́ ara wa sílé ní tọkọtaya, à ń gbé ìgbé ayé wa lọ. Ìfẹ́ wa jinlẹ̀ ní tòótọ́. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, àwọn Yorùbá máa sọ, wọ́n á ní ọmọ ní èrè ìgbéyàwó, àmọ́ àìtí ìgbọ́ pa, àìtí ìgbọ́ po, à ń wojú Ọlọ́run ni. Kílódé kílódé, àwọn ẹbí máa bèèrè,

báwọn ti ìyàwó ṣe ń bèèrè àwọn tọkọ náà ń bèèrè à ń gbìyànjú a ti lọ lé ìwòsàn a ti lọ sí ti bí a ti lọ sí tọ̀hún wọn ni ṣaka

ọdún márùn-ún ti lọ kò tí ì sí nkankan. Ẹ dẹ̀ mọ ọ̀rọ̀ ìgbéyàwó tó bá ti ń pẹ́ obìnrin ló máa ń sáré sókè jù. Ṣọ́mọkùnrin yìí ò ní nẹsẹ̀ síta, ṣé kò ní ṣe gbákan? Ọlọ́run mà jọ o, bó ṣe ń lọ sí tọ̀hún ló ń lọ sí tibí. Ọdún kẹfà ń lọ, ọdún keje ń lọ, ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, ìkọkànlá, ìkejìlá, ọ̀nà yìí máa ń jìn. Ká má fa ọ̀rọ̀ gùn, àgbàlá ń dà lọ yìí. Ọmọkùnrin yìí sọ fún ìyàwó ẹ̀, ó jẹ́wọ́ o, ó ní òun ni nǹkan bá jà, òun sì ń lo oògùn lóòótọ́, àmọ́ gbogbo àwọn àbúrò lẹ́yìn òun yìí náà lọ ti ń bímọ. Àgbàlajẹ̀ ń dà lọ yìí, a lè sọ pé oògùn tá à ń lò ó lè mú ara padà jí pépé, kí o jẹ ara kó padà pé, àmọ́ lọ́wọ́ yìí o jẹ ara yìí ò lè da ọmọ. Lẹ́yìn ọdún mẹ́rìnlá ta ti ṣègbéyàwó lọ̀rọ̀ iṣẹ́ ìjẹ́ ń jẹyọ. Pamí sílé o, má pamí síta, wò ó, mo ṣèlérí fún ẹ, mo nífẹ̀ẹ́ tọkàntọkàn, ìwọ nọsẹ̀ síta, màá tọ́jú ọmọ yẹn gẹ́gẹ́ bí tèmi, kò sẹ́ni tó máa mọ̀, ìwọ ṣá má jẹ́ kí n mọ bí tó o ti lọ gbé wá. Ìwọ ṣeré lọ ń tiẹ̀, ṣàgbóyún wá, nígbà tó o bá ti lóyún, bá a bá bí, èmi náà ni mo ní. Ni mo ní ọmọ yìí, ọmọbìnrin yìí wò ó. Láti iye ọdún yìí, níbo lòun fẹ́ gbà, níbo lòun fẹ́ rú lọ. A ní mo ṣèlérí fún ẹsẹ̀ pé mi ò ní dà ẹ́, màá tọ́jú ọmọ yìí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi ni.

àdúrà ìlọ́run lọ sì wà. Ọlọ́run ṣètọ́jú ọkọ mi láṣe pé o. Ọkọ náà ń gbàdúrà Olúwa ṣe mí láṣe pé. Ilẹ̀ obìnrin ò kí ń pẹ́ ṣú lóòótọ́. Nígbà tọ́kọ́ ti fi lọ́kàn balẹ̀. Ọdún mẹ́rìnlá ṣé ń wá ni mo fẹ́ kó bọ́ta. Kì í ṣe ni mo fẹ́ lọ fẹ́ lòmíì ni. Lóòótọ́. Ó ṣe bọ́kọ ẹ̀ ti sọ. Ó lọ ṣeré níta. Ọlọ́run dẹ̀ ṣe ámì si. Nígbà tó ṣámì kò tilẹ̀ wulẹ̀ sọ fún èyí tó kúkú ń bá ṣeré kò sọ fún pé bóyá òun ti ṣègbéyàwó. Àbó òun wà nílé ọkọ. Ó ṣá àgà orí wọn ń bọ̀ dẹ̀ ti. Ọkọ òun rìnrìn àjò tẹ́lẹ̀ ni ó ti dé o. Ó ti rí ohun tó ń wá. Ó sọ fọ́kọ tó wà nílé. Ọlọ́run ti dá wọn lóhùn o. Òun ti lóyún o. Ní tòótọ́ ní tilẹ̀ ń tọlọ́run. Bẹ́ẹ̀ bá sọ fún yàn. Ẹ ní sọ pé ọkọ ẹ̀kọ́ ló lóyún. Ó ń kẹ ní mú. Ó ń kẹ lójú. Ó ń kẹ ní gbogbo ẹ̀. Má gbé gbá o. Ó ti lóyún. Bá mi tọ́jú oyún mi o. Bébì mi o. Má fọwọ́ kàn kankan mọ́lé o. Má ṣe lẹ́. Gbogbo ẹ̀ pátápátá lọmọ ọkùnrin yìí ṣe fún. Èèyàn tí ò bá mọ̀ gan-an ó máa jowú wọn pé ọmọ ọkùnrin ló ń ṣètọ́jú ọmọ obìnrin báyìí. Ó tọ́jú ẹ̀ títí tí ó fi bímọ. Nígbà tó bímọ Ọlọ́run ṣe ọmọ obìnrin ló bí. Òun gan ló tọ́jú ọmọ yìí jù ní wíwẹ̀. Ní ẹ̀rí báyìí ẹ lè wọlé ọmọ jòjò ló lẹ́yìn bàbá yóò pàṣẹ fún yóò ṣe gbogbo òun ló lọmọ ìjà. Ọlọ́run ó máa ṣe o. Ọkọ mi ló bá mi tọ́jú ọmọ yìí báyìí. Ọlọ́run ó ṣe o. Tó ti ẹ̀ nífẹ̀ẹ́ báyìí. Tó ti ẹ̀ ṣe kinní kan. Inú ìyàwó náà ń dùn. Ara bàbá ò tí ìyá ń tiẹ̀. Wọ́n ń bá rin àjò wọn lọ wẹ́rẹ́ dé wẹ́rẹ́.

0: 070-6363-1916. 070-6363-1916. Tabi 081-270-44485. 081-270-44485. Ẹ̀lú ẹ̀kọ́ àjẹ́ ẹ̀ka Alẹ́sà ẹ̀ka Alẹ́mà.
1: Ẹ̀kalẹ́.
0: Ẹ ra sà. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ̀ka Alẹ́sà ẹ̀ka Alẹ́mà.
1: Ẹ̀kalẹ́.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Abiodun Adéjẹsán.
0: Láti. Hello, hello, mo ń gbọ́ yín sà.
1: Ìyá máa pa àwọn àmì lọ́nà tí kọ́ ló kọ́mọ́ ènìyàn yóò gbà náà.
0: Kó wá fi ọkọ yẹn sílẹ̀ báyìí kó lọ máa dágbé ń tiẹ̀. Kó mọ̀ pé ọmọ òun ló lọ kọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ah, ok o. Ẹ ṣeun, kó gba kámú. Bọ́lá ń ṣe kọrin àjò ẹni yẹn. Hello, ẹ̀ka Alẹ́sà, ẹ̀ka Alẹ́mà.
2: Ẹ̀ka Alẹ́mà.
0: Yes, ma.
2: Ẹ kú. Ṣẹ́rí ìyàwó yẹn. Ṣẹ́rí ìyàwó yẹn. Ẹ̀rọ kọ yẹn. Ẹ àbí ìyàwó yẹn ò ṣe dáadáa o.
0: Kò ṣe dáadáa.
2: Bẹ́ẹ̀.
0: Lọ́nà wo ma.
2: Ṣẹ́rí ìgbà tó ti jẹ́ pé òun àtẹ̀sí ń jẹ́ ń bára wọn bọ̀ láti bí ogún ọdún. Kò yẹ kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀.
0: Ìyẹn ọkọ àbí.
2: Bẹ́ẹ̀.
0: Kò yẹ kọ́kọ́ yẹn lè ṣe bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀.
0: Ó ti bò láṣìírí ó yẹ kó wá ìrètí ẹ̀ síta ni.
2: Kó wá ìrètí ẹ̀ síta. Ṣé ìgbà tó ti jẹ́ pé wọ́n tẹ́ ẹ máa fún àwọn tó wọ́n tó tó tó bàbá ọmọ tó tó wà tó tó tó bá wọn ọmọ ẹ̀sùn
0: pọ̀. Òun kọ́ ni bàọ́lọ́jí kún fadà bí àṣà ilé ìbò.
2: Ọlọ́run
0: yọjú ẹ̀ṣà. Ó dá ẹ ṣeun ọlọ́run ó bá wọn yọjú ẹ̀ ní ẹ̀yìn parí ẹ̀ sí. Ẹ̀ka Alẹ́sà ẹ̀ka Alẹ́mà. Inú orí eléyìí ti fẹ́ kú. Hello. Ẹ̀ka Alẹ́sà ẹ̀ka Alẹ́mà o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìlú òsà mò ń gbọ́ yín. Kí ni kó ṣe báyìí o?
3: Ṣèbí bàbá ń lórí ètò yìí. Ṣèbí bàbá ló fún ọmọ ẹ̀nu
0: mọ́. Bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ náà kọ́ ọmọ tí ìyàwó bí.
3: Ok, bẹ́ẹ̀ ni.
0: Hello, sir. Hello, ma.
4: Hello, ma.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
4: Mo ń pè láti Mango. Orúkọ mi ni Damilọ́lá Ìrìnyẹmí.
0: Ẹ ṣeun, sir. Ẹ jẹ́ bá ayé rédíò yẹn lọlẹ̀ díẹ̀.
4: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ni wípé ọkùnrin yẹn ó ti ń wá sínú ìdípẹ́. Òun náà ló dẹ̀ ní kí ọkọ̀ òun lọ ìyàwó òun lọ.
0: Bẹ́ẹ̀ ni.
4: Ọ̀pọ̀ síta.
0: Bẹ́ẹ̀
4: ó ti rí nǹkan kan tẹ́lẹ̀ tó ti sọ fún wípé bí ọ̀rọ̀ yẹn ṣe máa rí pé tí ìyàwó ẹ̀ bá gbóyin wá láti ìta ó lágbèrè pé kí ọ̀nà ńlá fún un. Nǹkan mìíì ní ìbínú pé kí wọ́n kọra wọn tó bá fẹ́ kọ́ kó fara mọ́ kí ìyàwó yẹn kó filẹ̀ gẹ́gẹ́ bí rí ìmọ̀ràn tì mí.
0: Kọ́jọ máa gbé lé yẹn bẹ́ẹ̀.
4: Kọ́jọ máa gbé bẹ̀ kọ́ fúnra kọ́ bọra wọn láṣẹ àṣírí kọ́ bọra wọn tẹ́lẹ̀ kọ́ kúkú bọra wọn láṣìírí yẹn kọ́ máa fa wàhálà.
0: Ẹ ṣe sà. Ẹ ṣe bàbá mi. Wọ́n ní ilé ẹni la ti ń jẹ ìkúté onídodo àbí báwo làwọn Yorùbá ṣe pè é. awon ati kabiyesi jo wa lori eto ni o awuse onigbongbo oba oluwa segun adeyemi ajasa kabiyesi sa o ilu onigbongbo na la kale si ni gra ni ikeja nibi awon to pe mi ti won ba ere okuta ti ku ninu ikeji te ba ma pe le ni ke pe si 08127044485 awon ko won pada darapo mo wa nigba ta ti bere eto yen ni ohun to sele oko ati iyawo ni won woju olohun elo eka lesa eka lema rasa yes
5: ami
0: sa
5: e wo oro yen o ta koko ko ni ogbon olorun iyan le fi gbara won do ki alabi awa nitori wipe okunrin yi na baba ijo ni ki ya yen ja lo ti ka
0: be ni
5: eto olorun de re ko se yi ni adiku loro olorun o se wu lo ma sise re so ni ide ile yi nti lo ye ki ya yen ko fara bale ojo so ni ara won o ba se pe won ba re pe ni agbegbe yen o le fe ma da juju ti kon koko ni agbegbe yen kon lo ti ko touch ni mo mo won de ma ba gbe aye won lo tori pe ile aye yi o we ke ni so o ni bo se je o ba se ti koju ti ni na ni pe oluwe fi ogbon ori ati ogbon olorun ko fi to o le se se fun won e ma be jo bo e se won ta
0: e se sa awon ni pe kon le kon fi sosun kon fi para a je pe omo ati iya atomo won do fe nikan niyan e ka le sa
6: e ka le mo
0: yes sir
6: e gbe to
0: yes sir oruko yin ati bi te tin pe wa sir ami olu
6: alaji se inshallah lati leki
0: ise
6: eh so ara te so yo kenu je ma kira bu de pe ye ka so mi bere ye na ni ka to fi pari e bi kan bu ra won asiri ti ti asiri o tu fo odun merin la ah ye le yo ka teli to ni pe omo ye na ki so me to a le ma di parangida won a do agbe si awon ti ti pe o si sele ni so ye ni o ni o ja wa ka de bu ra won asiri ti ti pe won si wa ni
0: so ki ya gba ka mu ko le mo ra be
6: o na ti mo pe ki se omo baba yen
0: be ni
6: ha so ni kan ko ma ru pe o je ha ko ko se
0: so wa rorun ko ma wo eni to n ba ohun sun na lo n bo mo sun ko de wa lo
6: o ka ri be pe omo do gbe wa lati bi ko o na da mo pe se ba e fun amo ko wa tun odun fi su
0: to o da e se sa e seun e sa e sa awon yoruba ma soro ko won ni pe ohun bi ni ko to ohun wo ni e pe ohun ko lo deje le lori yen na baba na lo je si e ka le sa e ka le ma
7: iya mi e ka le o
0: yes sir
7: a ke ko ple da se ko yo
0: yes baba mi sa ami o jesu e se sa
7: adupa ti baba se ko de ka to bo ti je wi pe won ti won wa lodo lodo to ti pe je to ba je pe iya yen lo o pe omo yen wa nfe so ma fun lo yan ni tori wi pe o lo advice omo bi ni e ko lo sita
0: be ni
7: o pa o yen wa o wa gbo yun de se pa to wa nki so ye ko yin sara omo so won atomo yen won ati yawo iya e iyawo omo iya e iyawo e kan so won na to si omo ni ko ye ko je iya e lo ma wa wo lati se to se si dale e je ka wo dada ta ba wa nkan lo to ara wa ma n won kini kini ki lo de ti o lo ba yawo e ti yawo travel ni
0: to koko travel.
7: Iyawo lo ye ko lo ba. Ka jo ni ko. O dun mo. O dun mo mi jini ye. O da ko mo to. Ni to yo ti baba si mo de ka to. E ma pe to bo.
0: O shin se. O shin se. Oni won ton se o ko die ka to. Ah. To. Ohun ti baba se baba wo pe ki lere ohun ohun ti tomo tomo lati joy lo to olohun de wa ko si ohun to won fe se si iya ni kini ko won wa se eh so wa rorun na ni e ku aji o e ka lesa e ka le ma
8: e ka le o
0: yes ma
8: eh oruko ti mi ni olajide mo n pe lati sango ota
0: e se baba mi sa
8: eh nkan to sele ni pe iya omo yen ko pada godo e to bi mo yen fun gaga oko to fun lori to bi mo yen ko pada so we
0: eni ti o mo ko so fun yin e na pe kini ihun toko n wa ko so fun boye ohun loyun
8: eh ko mi ni ko pada so to e
0: eh mo aye ode oni nsin eyan ko le o ko n wa pe je n ko lo si party mo le se one stand bi Olorun de se amisi ko de gbe lo fun nigba ti ko se po fe o fe fe oni ohun nkan to wa ni o de ti ri o ti lo ko ti e ko firi yen rara
8: eh mi ti mi de ki go ko lo ko mi ko se aba ti mi le fo lo mo aba ti ko boyun lo bi fun ko fi o le fo lo mo ki baba yen ko ma fe
0: omo yen lo
8: eh ba ti ko lo ti ko lo ko lo ko mi ko me so le fo lo ko mi
0: igbadun wa le yen gbadun wa leyin owo wa nle ko rorun eyan to tun pade olowo bi yi to ti se kini a tun ma daro na pe eni to won tin ba ji yabo lati jo yi
8: ko ma fara da ngba yen o be gudi gomo lowo o be gomo lowo ma so be dile o be ti se o te be se ko fara da ngba yen ko ma to yi o ma to ma
0: o da e se o sa ari o ko fi soso eh e gba ma wo pe eni ti mo tin fe bo lati jo iwo omo yi ma je nsoro odi si o fe le mi kuro le oko e ko aje e ka lesa e lo ma e ka le ma e ra ma oruko yin ati bi te tin pe wa ma lati agege e se o mo
9: seri
0: Ko ta ni fa ro e. Ti omo yen ba dagba. Se gbo mo. Mo gbo mo. O ba omo yen lowo omo yen. Mo mo lo ko mi. Mo ko ti le. Wa ta yen wo da. Boye ta mo lo pa ti baba yen wa ko yo ko yen. Lo wo. So ko ma je ko mo e fe ko ko bi mo to ba ti bi mo yen. Ko le omo e si ta ko lo fe oko ti e ko sa ko gba omo.
9: Ko mo yen lowo e ko le koko ko ma wa fe baba yen lo ko si ma jo ni ajosepo.
0: Iya fun rara ti e se to ba ti gba omo ko hun si ma fe oko ti e yen lo
9: ko ti yen lo omo yen lo ko le koko
0: ti e ni kini koko bi mo fun ni e se iya mi e se ma e se mo dupe nisin no da ro ma Bond Lawa 92.9 eh akoko wa na ti lo o e o bi amule e ko ajion
10: e ra ma
0: e ka le ma mi
10: ati solo mo ti nko yi ya ta na lati solo
0: lati solo e se o ma
10: mo se so fun yin pe o kan ti baba yen se yen o ti rara
0: o ni ide egba
10: ah mo ti baba yen se o ku die ka ko
0: ti won
10: se
0: lati se
10: ni pe iru omo yen sin yo to lo ati e ma ma fi wora won eh ninu ile o beta ki ya yen ko fi baba yen sile o ma wo ko baba yen le o la fa ko mi
0: ah irin ajo bi ogbon odun to ti jo rin bo
10: ah adi ki la ko ti abi ko ti to da se ko le ma wo re ato mo ninu ile ko jo ma se baba ko na na
0: omo yen o se mu lo sibomi ko lo bi omo yen na
10: ti omo omo to ri omo oyawo yen
0: to loyun fun baba yi
10: ah o se mo tele je ko ko ko ni le fun po mo ti mo ri fi niyan ko o ni ko o ni jo wa ninu ile yen ko ni ma po kokon na ko le positive
0: o se mo o se mo o se mo yati po agbe mo o da ro ma se mo ọpẹ ni fun ọlọrun ọba to titi wa lẹyin lati ago akoko wa ma ti lo e je amere ka ma fi se lo e ku aje o
10: e ku aje e ka le ma e ju me ta
0: ijo ko pe ilu ma mi e ka le ma yes ma
10: emi ni mesita olaji ade em lati ba giga
0: god bless you mommy
10: e ku jo me ta
0: ijo kan pe ilu ma mi e se ma
10: baba yen o se ko to ja e ko to wa de ni pe ki iya yen
0: mẹ́ni
10: ó pa ọmọ lọ́wọ́ ọmọ yẹn
0: ọmọ yẹn tó bá ti bí
10: kíjà yẹn gbọ́ kó o kó tu bàbá yẹn lè kó tọ́ ju ọmọ yẹn
0: káwọn méjèèjì fi bàbá lẹ̀
10: nípa kọ́ bí lẹ̀ kọ́ tu bàbá yẹn lẹ̀ ó yẹ kí bàbá yẹn lọ fẹ́yàwó mi níta ni nà ọ́ tí ìyàwó ẹ̀ bá tẹ̀ sí mọ̀ ọkùnrin kò yẹ kó tu bá ọmọ
0: yẹn. Bóyá torí bí ọmọ yẹn ṣe ti close mọ jù ọyẹ tí ń pẹpẹpẹ ní kinní ọmọ bíbí ẹja ma wẹ ṣá oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ilé ayé yìí
10: o. Kò yẹ kó níbẹ̀ o, kò yẹ kí ọba yẹn ṣe bẹ́ẹ̀ rárá. Ó yẹ kó mọ ẹ kó mú gbẹ́gbẹ́ bí ọmọ ẹ ni. Ó kó bọ́tẹ̀ pé ìyá yẹn òbí mọ fún tó bá jọ sẹ́yàwó mi níta kó sọ fún wà yẹn. Ó dẹ̀ bímọ mi níta kó máa tọ́jú ọmọ
0: yẹn. Ibẹ̀ yẹn lọ́lọ́run kò ń ṣe pé bàbá náà gbìyànjú ọlọ́run ti pasẹ̀ yẹn gbàdúrà ẹ̀ ni. Ọlọ́run ló ní tì yẹn ló máa dòun ni.
10: Kò jẹ bẹ́ẹ̀ kò já
0: kò tí
10: bàbá
0: yẹn
10: tó já.
0: Ẹ ṣe mọ̀ mi. Ó dà àárọ̀ mọ̀. Àmì mọ̀ mi, àmì mọ̀. Ẹ jẹ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀. Ó bá kọjú sí màmá kó máa tá àtọmọ àti bàbá. Bàbá náà wò ó pé kóun má kákùnrin láyé. Kóun má de ejò tó kọjá lórí àpáta. Àmọ̀ yìí tà ń ṣe. Tọ́lọ́run ṣe á mí sí. Ọmọ tó dẹ̀ wá ń fara rò mí ní gbogbo ìgbà yìí pé èṣù gbèsè ẹ̀dẹ́ ni. Ọlọ́run dẹ̀ wò ó pé ibí yìí ni àdúrà ti. Ìyá náà tó wò ó. Òun á tiẹ̀ máa rọrùn. Ọkùnrin wo ló lè gbárù ẹ̀ kò ní kíyàwó òun lọ́ọ̀ta. Kó wá dé kíwọ́ náà sọ pé o bò ó láṣìírí. O ò bá ṣeré ara ẹ lọ́ọ̀ta fúnra ẹ. Kó o ti fílẹ̀ ń gbà yẹn pé jẹ́ ń bá rin àjè kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Tọ́ bó bá kọjú sí yín ẹ tá bó bá kẹ̀yìn sí yín ẹ tá bó bá ti kẹ̀yìn nìkan ẹ dérò ara yín gbà. Ọpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀yàn iléeṣẹ́ Bond FM 92.9 láàyò lágbára ọlọ́run bàbá ṣe fẹ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí. A ò ní tojú oorun dójú ikú o ibùsùn wa ò ní dibojì láṣẹ Elédùmarè. Ẹ̀tọ́ bá tún di aago mẹ́rin ìdájí a máa kíra wa kú ojúmọ́. Iléeṣẹ́ Bond FM 92.9 lórúkọ gíwá iléeṣẹ́ Bond FM ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fátìlé ni à ń kí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò. Kábíyèsí náà tó ti ń bá wa rìnrìn àjò láti àárọ̀. Kábíyèsí ò fi iléeṣẹ́ Bond FM ṣeré wọn ní rédíò méjì àwùṣẹ́ onígbòǹgbò ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá Kábíyèsí Sàmúwúlẹ̀ Forí Adé o. Olúfúnkẹ́ Wúrọ̀ Ọládèsá lorúkọ tèmi. Ohun ayọ̀ là ó sùn.
11: My state, Nigeria, my country, to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength.